0: Èmi ọmọ yín náà ni o, Jolly Jani. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
1: SELARIE salary.
0: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
1: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: lórí yẹ.
1: Ó lọ mú agbára kún agbára ni.
0: Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adewole Mr. Double A. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà.
2: Kájọṣe, tí wọ́n ta gba kájọṣe
0: o. Ojú ọ̀run súdẹ̀dẹ̀ yóò rọ̀jù ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ ẹtì láago 5 ìrọ̀lẹ́ 5 PM Friday. Àti gbangba làṣáàta láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adewole Mr. Double A, owó bàbá fọwọ́sì tá a mọ̀ bí ẹ mọ owó, ẹ mọ̀ pé kò lè dọ́ọ̀ rárá. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹ̀rọ ǹdẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàta. Ẹ̀yin kọ́ yìí, ẹ mọ̀ ní ìsìn.
3: Omo, tonight na my night. I go clear the table. Red, black, red, zero. I don't crack the code. No joke.
4: The only thing where you feel crack, now jokes.
3: They play.
4: Make we bet. Win big on Betano Casino. Enjoy more than 5,000 slots on Aviator and mega jackpots every day. Download the Betano app on Google Play or Apple Store or visit betano.ng to start playing. Only for persons above 18. Bet responsibly. Terms and conditions apply. Betano.
5: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ. Ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

0: ya kale.
1: Ẹ
0: lọ sẹlẹ̀ sí Esteri Tasọ́lá
2: mi.
0: Ṣé o kọ́ ọmọ aláìní bàbá ni Esteri? Tó bá wá mú ọmọ aláìní bàbá láti ibẹ̀ wá, ó dẹ̀ sọ di ayaba. Aláìní bàbá, ó di ayaba. Ẹ sọ fún mi, qualification wo ló ní láti lè dàbẹ́?
2: Ẹ
0: tó jẹ́ pé ẹrú ni.
2: Kò
0: ní bàbá, kò sẹ́ tó
2: present
0: ẹ̀ fún kábíyèsí.
2: But
0: Ọlọ́run locate
2: ẹ.
0: Ẹnì kan rí mi gbọ́. Ojú rere àtọ̀run wá. O yà kó sọ̀kalẹ̀ wá. Bíbélì wí pé kò ti là oòrùn wá. Kò ti gúúsù wá. Kò ti wọ́ oòrùn wá. Kò dẹ̀ wá látàrí wá.

tó yẹ kó fọba ma bẹ ṣeré o. Ìṣòwò alágbára ńlá yìí pẹ̀lú wa ti ṣetán láti gbàrà rẹ fún ẹ padà lọ́wọ́ àwọn tó ń gbàrà dá. Àwọn ìka ènìyàn arúgbó bọ̀kú jẹ́ ogun àtilé wa bá ní dé pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ odò. Canada gbà mí fún mi night second edition. Ìwọ náà máa gbó sókè pariwo wípé Olúwa gbà mí fún mi. Ìṣòwò yìí máa wáyé lọ́jọ́ Thursday June 18 ọdún 2026. Bẹ̀rẹ̀ látago 9:00 ní Wesley Hall 69 Milvan Drive, New York, Vince and Milvan, Toronto, Ontario. MIL 1YB is eminent apostle Dr. SMO Mustafa JP. Babasebi Obalulu Balejo Agba. For partnership and inquiry, 0+234-915551551 tabi +1416-6000.

0: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
1: Yay!
0: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
1: But when did you add milk?
0: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
2: So delicious, Mommy!
3: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
4: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀léra-léra lóní back-to-back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kazẹ́ Cashport yẹn gan lọ fàáfàá. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Káàṣì ẹ̀ ẹlẹ́rìnjú àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣì ẹ̀ bá ti ṣàdéhùn, ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport. Inú oṣù kẹfà yìí, owó tó lé ní 1,50,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀. Gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ́ Maggi chicken flavour sí ó yá ẹsí pẹ́ẹ̀lì celery
1: SELARIE salary
0: bọ̀dá mi ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric
2: TURMERIC turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
1: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: lọ́gbọ́n nù.
1: Owó gan-an lọ́ba ọgbọ́n.
0: Ọgbọ́n.
2: A ká balance tó jẹ́ kí n máa bò ní agbára.
1: Ó yá wá jẹ́ kí n já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti New Year Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé tó gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún Mid-Year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú rírẹ́ ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Mid-Year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
3: Owó ni Monday fi wá bá.
4: Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? The GT Bank Airtime and Data Known is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank Airtime and Data Known.
5: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
6: S-E-L-A-R-R-I-E. Sálárì.
5: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
7: T-U-R-L-E-R-I-C turmeric.
5: Ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
8: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
9: Jẹ́ a máa bá wọn sán, bí wọ́n bá ṣe hùwà ìbàjẹ́ mọ́ o.
10: Àwòdì tó lè bára lórí yẹ́, ó lọ mú agbára kún agbára ni. Gbogbo ẹ̀yìn olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. AA, ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà.
11: Kájọṣe, ìwé tàgbà kájọṣe
10: o. Ojú ọ̀run ṣúdẹ̀dẹ̀ yóò rọ̀jò ayọ̀, òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ Ẹtì láago 5:00 PM 5 PM Friday. Àti gbangba làṣáàtà láago 11:00 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. AA, owó bàbá fàwọ́ àti táàmù bí ẹ mú owó, ẹ mọ̀ pé kò lè dọ́ rárá. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹran dẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí ẹ mọ̀ ní ìsìn.
12: Mommy, today Goldie Mom get me quite well.
13: My own self.
14: Mommy, you try. But I beg, suffering with this milk.
13: Not be me, oh. Now the Goldie Mom 3-in-1, it don't get milk inside.
14: Milk inside?
13: Since when?
14: Get Goldie Mom 3-in-1. Milk follow and come for your creamy, nutritious enjoyment. You don't need milk, oh. Just pour water, mix, and enjoy. Goldie Mom, make every day golden.
15: This June, get more on DStv. That means with same price, you get more channels, more action, and drama.
16: You just call me.
17: What the fuck?
15: Pay on compact and watch premium. That's two levels higher. DStv Confirm and Yanga subscriptions get the next higher package. Renew today and enjoy more on us all June. DStv, your home of entertainment.
0: / FM 105.5.

0: Olorun kan da won kan o da won ni agbaya
1: ti a fi ma pari iroyin loni Olorun je nikan ri iroyin ka ti iroyin fi ma ton
0: Opemi
1: to ba ti mu bi 1 minute 2 minutes doko segbe kabiyesi so to ba ti mu 1 2 minutes ko wa ma lo
0: ara le se ti n bo
1: to ba fe ki kari ama itan laro yi
0: se ti ri bayi nisin o ye ko face iroyin ko ki ara le oto nibi to n gbe ohun lo
1: kari e le mi ma protector
0: omo re bi yan lo wa pelu e emi re ogun ko ni gogo ya opo emi mo ki e
1: ajo ni bara lo nsi
0: opo emi mo ki e o mo ki e lati na
1: ki se po denu bo ti pe ko le ba so pe o fe mi fe re
0: la wa lati
1: le bi pe eyan re ni ko yan re kankan
0: eyan re ni wallahi eyan re ni
1: ko yan re o ko yan re o olorun ki ni salu wala
0: o gba ti keran je
1: ko ki lo fe ki
0: iru je iru na fila ki na fila
1: na fila olongbo ni di sha sun obe
0: eyan na fila ka do ai ko yo
1: agba wo
0: olorun wole ki ojo ko olorun mi ro kan re
1: o fi soyin kakun nigbati a wole lekan
0: yes
1: aba o ma bi ati oluwa se o ma ki
0: omo dada lo ma
1: o ma ki
0: yes
1: o ki mi are ngbon
0: no ara temi o gbon mi fe o ko sowo re ni inti eyan ba fi elomo soso ni so je n so ma
1: kini po re pelu o kini ajose wa
0: ti omo ya mi lo ma
1: ọmọ ìyá rẹ
0: ọmọ ìyá mi ni
1: ṣé ìwọ lọmọ ẹ ni mo rò pé mo fẹ kẹ ni
0: kọkọ ọ̀nà kanna ojúmọ ayọ ojúmọ dùnú
1: ó wá ga báyìí
0: ojúmọ ìṣẹlẹ ìṣọ ga tó kókó àwùsí ni
1: ó ga jù bẹẹ lọ
0: àbó ga tó bọs kàlífà ni kò ga tó ojúmọ ayọ bọs kàlífà bọs kàlífà
1: burúkú kàlífà wọn pè
0: é bọs kàlífà
1: ni burúkú
0: kúlẹ̀ ọba ní mo ṣe mò ń jẹ́ ojúlówó adéǹkà pírẹsẹ́ńtà yìí náà ni iliasu lorúkọ tẹ sọmọ àwa méjìlá kàròyìn olúwa dẹ́sí lóṣì kẹta bọ́tìnì ni ó tẹ ọpẹ́ ẹ̀mí ọlọ́wọ́ dán ní lóṣì kẹrin òun ó kámẹ́rà wa lápá abẹ́hùn yóò yà á tukàtukà
1: sẹ́rà ọpẹ́ ẹ̀mí ọlọ́wọ́ kámẹ́rà
0: sẹ́rà ọ mẹ́ta tó kù ìméjì lógo nù ìkan ológo àwọn ohun wọn wà láàyè
1: pẹ̀lẹ́
0: ẹ kú iṣẹ́
1: ẹ̀yin alòmálò
0: ewu tó lálò málò
1: àwọn tó ń lò ní àtàwọn tí ó
0: wà láàyè kí ni èsì rẹ olódùmarè kí mọrí tí ì sọ fún ọ ẹyẹ yìí
1: sinimá lórí ọlọ́run
0: kó
1: jọ pẹ̀lẹ́ ọ̀rọ̀ adéòsì lorúkọ tí mo jẹ́ mọ́mọ́ jẹ́ ń parí jẹ́ ń kára lé
0: wọn
1: náà lọ ní mi ò kí wọn lẹ́ẹ̀kan
0: ọ̀dà kí wọ́n gbà náà
1: ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ ojúmọ́ ayọ̀ ojúmọ́ eré kí ó máa mọ́ bá gbogbo wa bóyá ti ń gbọ́ wa láàárọ̀ yìí àwa náà ń kí yín o wípé ẹ káàbọ̀ tí àkọ́tún ti fún tẹ̀dọ̀ ròyìn lónìí ọjọ́ ìṣẹ́gun káṣẹ́gun àìrí ní káṣẹ́gun àìní káṣẹ́gun àìríná káṣẹ́gun àìrí lò káṣẹ́gun àìrí bí káṣẹ́gun àìrí gbé káṣẹ́gun àìrí pọ̀n àtàwọn àtẹ̀yìn kí a jọ máa fọhùn nínú ayé ṣe rere ẹ kú ojúmọ́ òní jẹ́ ọjọ́ kẹrìndínlógún nínú oṣù kẹfà òjìlélẹ́gbẹ̀ẹ́ ọdún ó dín mẹ́rìnlá ẹ káàbọ̀ sí ilé funfun báláú alágbàlá ọ̀kín fẹ́lẹ̀lẹ̀ nígboro ìbàdàn agbẹ́tì fún tẹ̀dọ̀rùn èdè agbẹ́tànádàna agbẹ́ tuntun dé ṣáwúrò dé bó bá balẹ̀ ìró ní ró ṣáwúrò ayọ̀ náà ni kí ó máa ró lẹ́ẹ̀dẹ̀ tiwa títí yín bàtà ọ̀fọ̀ wọn ò ní bọ
0: sẹ́nu ọ̀nà
1: kó wá wa ó ní lóde ọjọ́ kejì lé ní ọgbọ̀n báyìí o tí wọ́n ti jí àwọn ọmọ wa gbé ní ìjọba ìbílẹ̀ oríire àti àwọn olùkọ́ wa náà tí wọ́n ń bẹnu igbó tẹ́nikẹ́ni ò mọ irú ipò wo ni wọ́n wà tójú tẹrùn níbẹ̀ náà wọ́n wà kí láà dé nínú òtútù nínú ooru nínú ẹ̀fọ́ yànmùyànmú níbẹ̀ náà wọ́n wà báyìí o àwa ń sùn à ń jí bẹ́ẹ̀ sì ni a tún ń wo pẹ̀lú ẹ̀dákun nítorí ọlọ́run arọ̀ yín ẹ̀yin alágbára ẹ̀yin tẹ́ ẹ jẹ́ aláṣẹ kí lẹ jẹ́ ìpa pàṣẹ lé lórí kí ni gbogbo àwọn ìlérí yín tẹ́ ẹ ṣe àsìkò náà ló dé yìí o bọ́mọ kéré kó tó dàgbà tó bá ní tóun bá dàgbà tán tóun bá di bàbá òun ó máa ṣiṣẹ́ bàbá bàbá tẹ́ ẹlẹ́dà náà lẹ́dà yìí àgbà tẹ́ ẹlẹ́dà náà lẹ́dà yìí o kọ̀ wá kò sí yín lọ́wọ́ ọlọ́wọ́ kámẹ́rà ọ̀pẹ́ ẹ̀mí mọ́ ká o káyọ̀ lè bá máa gbọ́ torí wípé ohun la mo fafa ni
0: igi na ni
1: la ba awan wi ti wa o atoto arere pa ko yi baba mo gana bojo nro eyo ko edun eyeke wa ma pa kanrin kese ni wa pa kese ni akin e kan abo e le nbeun e ku kale
0: oya o aja wo nu awon ogere ori iroyin ti a gbe sode laaro yi
1: oya wo
0: gege bi awon egbe alatako ni orilede Nigeria ti famo latakata idajo ile ejo giga kan eleyi to gbe idajo kale wipe ki won yo oruko awon egbe oselu kan ku o ninu awon ti yo le kopa ninu eto idibo odun 2027 aregbe oselu ADC atawon egbe oselu mi to je merin ototo wala tiku adeleke David Mark ati awon egbe oselu yi won tutoke won si foju gba won ni this is democracy you are killing won pa democracy de o
1: is killing
0: won ha democracy wale ma kini o pada bi leyin e akori ni iseda koma diwamu
1: o imonatu ami o oda punch lo gbe eleyi jade laaro yi nibi ti ijoba ipinle Kogi ti se ni kilo kilo fun awon ile eko lasiko igba to ma nse ayeye ikeko gboye ikeko jade ta mo si graduation won ni ewo ile eni ba la ti je oku ti oni dodo bisu eni ba se ta a dowo bo je ni o
0: to ba takoja la
1: nko eye se arun han eyin alarun han eyin alase han eyin ni se kari mi te fe ki mo gba aye ri bi te ku si ibi te tan si ni towo tola toro to je pe e ma wa fi nla awon eyan loju fi yan fanda e ma se gbagbe o wi pe gbogbo alangba lo dakun dele eleyi tinu run nu won awa o mo o nbe ninu won to je pe awon ajinigbe na ni o won ti mo size yin nigba te ba bere si ni se te bere si ni fowo yan fanda loju awon eyan te bere si ni fi ola ati oro yin han ki se wi pe be eyan ba lola ko ma fi han sugbon ka ma na ina apa ka ma se ase han loju aye eja ma ran ti pe awon kan nbe nbi kan to je pe nu won odun si awon kan si nbe nbi kan to je pe ise ti won oju pe okay next customer another target ti won fe gbe ohun na ni won ti ri lapo odo ti won o
0: iseda o
1: iseda o iroyin kan leleyi o nibi ti mo ti ri akole iroyin yen eja ma pe ni iroyin ayo bo die die Guardian lo gbe iroyin yen jade nibi ti won ti ni ebu ifopo ti Dangote na ni o ti mu adeku ba owo epo bentiro bayi o bẹẹni o si ti jawale bayi
0: elo le jasi
1: oji
0: elo
1: e farabalẹ now
0: jawasi ma gbe mi wa soke jare elo le jasi e surprise abi so
1: ki lati pe egbefa o sa din me 25
0: ile le jaku nbe
1: 1175 lo jasi bayi that is to tumo to bi pe won ti yo bi 75 naira kuro
0: 75 naira lati elo
1: is a money aja
0: se okay o liro yan o lo fe fun ale kan abi
1: se iroyin jide wa le
0: no mo se oni iroyin ayo lo fe fun ale kan abi
1: o ti gbo na
0: so wa ka bubo
1: eh to ba tasiko akole lo gbo yen
0: se iroyin okay to pe iroyin ayo le kan
1: iroyin
0: okay ko ye mi de be ni se ko ba sa ye ni o laja
1: se ko joro yin ayo leti
0: ibere ni
1: koko leti ni
0: 70
1: 1,175
0: pali. Ewo, yai, awon apele kan.
1: Ala e more ni, ama da pada si won tiri. Iko to pe yin ni.
0: Nbe da pada be na ko.
1: Eyo mo Israel ko si ti mo se se to te yin lo.
0: Ke ba fe
1: se. Odo fara la da ni.
0: Te ba fe se da da fun a. E ka ja. Ke ka yo bi 400 ko nbe wo. Boya ni dupe.
1: Pele jaja fo popo. O ti e ni suru.
0: Eh.
1: Se ba se be.
0: Wa ma na wa bere bere ya kan be unti o. Yeah, da fa le yo kan.
1: Iwo na na le agbe. Iwo na na le agbe. Ojo ri ayo. Ki lo de? O ti fa ju. Ki se o se fi fonu.
0: Boya ko de. Wa ja mo nta se.
1: Se mo daruko.
0: Eh, ni pele Osun. Won ti kede a wi pe to ba di ola ode yi, holiday yo ma wa nitori ti odun tawa muslimi.
1: Ele
0: to to. Iba ti lola ni awon bere nti won mo ti lola.
1: okay, ni osun
0: e lo sun ṣugbọn leni ni pele oyo ti wa nbi same ni ati mu si yes holiday yo ma wa atawon ipele kan Benny Abdul Salami na soro nbi o to salaye wi pe emi mo so fun Obasanjo wi pe o ma DJ dupo arewo presidency lodun 1999 ama finally baba DJ o baba si wole wo lodun mejo kilo wa teyin e bode iroyin alagbara ni besi ni iroyin eleyi a ni iroyin dununa ni tori wi pe aya ologbe to je ogagun nile ise ologun to ti feyinti tele to dagbere faye si akata awon iko ajinigbe agbeban won ti ri mama na gba pada layo ati alafia bayi awon mo ologun sise sugbon ai igba mi ma nwa ti won ni omi danu
1: agbefo
0: igba mi ma nwa to je yi pe atagbe atomi
1: opo emi o se jare
0: oka ilayo won ni biyan wa wa wa boni sanika
1: opo emi dabo opo emi dabo
2: The FIFA World Cup 2026 is here. Watch all 104 matches live on StarTimes, from the opening match to the final showdown.
3: And this time, it's not just watching, it's watch and win.
2: Subscribe or buy a StarTimes decoder and stand a chance to win the 10 million Naira grand prize, plus many exciting prizes nationwide. With subscription packages starting from just 4,000 Naira. Recharge now via StarTimes app or visit any StarTimes office or dealer outlet near you.
3: StarTimes, enjoy digital life.
4: E ku le o. Ah, ebi n pa ka si nkan si mi la.
5: E kaabo iya mi. Ki le wa je bayi o.
4: Ah, Iwana, mo fe ounje to yeruku lala to si ta lenu. Mo fe ko lo tirin, ko ma si se meyen meyen. Mo fe ko sokutu o. Ko gba yagi yagi. Mo si fe ni kia kia. Se le se sa.
5: Be ni iya mi. Golden Penny Noodles lo le se.
6: Golden Penny Noodles bi o se fe lo se ri. Je gbadun ojulowo adun Golden Penny Noodles.
4: Mo se won ko mi. Bi mo se fe Golden Penny Noodles ni ga lo se seyin.
5: Iya to yayi to si mo toju omo ni.
6: Golden Penny Noodles o ti wa ni awon ile itaja ni to si re bayi.

0: Akin kabo pada si tesiwaju ti fotedoro yin ori kan ni asiwaju splash
1: ben
0: 105 the 5 no letting go wa kitikiti fun yin ti e wa lawon oju opo ibanidore Facebook wa e ma lo dabule loju opo yen gangan
1: dabu
0: e seun gan pupo pupo be se nsere be si apa be yen e ba ni share e ba ni like e dada kama ri owo yin ko ma ro wele wele lapa be yen ba koko ba to kuni pe kuni jina take away yin be nle opele o sere be sodo yin
1: oni
0: mo nki e lowo ni
1: o se
0: won ni pelu bi ile ejo giga kan bi o ti gbe idajo kale wi pe egbe oselu ti African Democratic Congress ADC Accord Party Action People's Party APP niyan to fi dori egbe oselu ti Action Alliance ati Zenith Labour Party lojo aje Monday ana in loro to bere si famo si ti won tu toke ti won si foju gba ti won se apejuwe igbejo to waye na lati akatali ejo giga gege bi eyi ti on kolu igbejo kan ti o ti wa nle tele leyi to ni kike ti o parere na lotari ilana to nbe lori ejo won won ni gomina ipinle ti osun ademola adeleke eni ti se alaga fun egbe oselu ti ADC African Democratic Congress Senator David Mark na buenu atelu igbejo won o to waye ni lu Abuja ti o npa lase fun ajo olominira to ri si oro eto dibu ni lawa Nigeria INEC wi pe egbon oruko awon won yi egbe oselu mararun yi egbon yodanu kuro lori ate won won ni ikilo nla leleyi o eleyi o ma se akoba fun ijoba warawa ni orilede ti Nigeria kódà igbákejì ààrẹ ní ìgbà kan rí àti ẹni tí í ṣe olùdíje o sí ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú ti ADC Atiku Abubakar òun náà bu ẹnu àtẹ́lu ìdájọ́ náà èyí tó tún ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìdúkokò fún ìṣèjọba àwarawa ní orílẹ̀-èdè nàìjíríà ọni àlùwàlà ológbò ọgbọ́n àti kónù sásìkò sì gbọ́n ẹran mi ni wọ́n ní ọ̀nà láti rún àwọn ẹgbẹ́ òṣèlú alátakò kí wọ́n rè yí apá wọn kí wọ́n sì rún wọn ní àrùn kì ṣáájú ètò ìdìbò gbogbogbò tọdún 2027 mani nínú ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ sí ní jáde Atiku tó sọ̀rọ̀ láti pasẹ ẹni tí ṣe olùrànlọ́wọ́ pàtàkì sí lórí ọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ Frank Shaibu lánàá ọjọ́ ajé Monday ló sọ̀rọ̀ tó sì ń ṣe àlàyé o wípé ìlànà ìgbẹ́jọ́ yìí eléyìí tí ò bójú mu tí ó sì bá ìlànà tó ní ṣe pẹ̀lú ìjọba àwa ara wa mu ni àti wípé ìdúkokò mọ́ ìjọba àwa ara wa ni wọ́n ní ṣe bí ẹjọ́ kò tẹ́mi lọ́rùn kan bẹ́ẹ̀ lẹ̀ eléyìí tí ó ń ṣe àlàyé ẹ̀ wípé ohun gbogbo kó wà ní sẹpẹ́sẹpẹ́ fi gan ẹ̀ẹ́tì tó wà lọ́wọ́ yìí títí dìgbà tí ọ̀rọ̀ máa wáyé lórí rẹ̀ Àtíkù ni ẹjọ́ ṣe wá kọlu ẹjọ́ báyìí bí ìgbà téèyàn wo òfin lójú tó sì tẹ́ mọ́lẹ̀ bàṣubàṣubàṣubàṣumani wọ́n ní ní ìpínlẹ̀ ti ọ̀sun kété tí ìgbẹ́jọ́ náà jáde ládéléke nínú kọ́sù alam ẹ lọ fọkàn balẹ̀ ẹ mọ́ mi kàn gómìnà adémọlá adeleke òun náà sọ̀rọ̀ o ní wípé ìgbẹ́jọ́ yìí tó jáde yìí bí ìgbà téèyàn tàpá sí àkàtà àṣẹ tó wáyé láti àkàtà ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ìyẹn court of appeal nínú àtẹ̀jáde tí òun náà gbé jáde látọ̀dọ̀ ẹni tí ṣe agbẹnusọ rẹ̀ ìyẹn ọláwálé rashid adeleke ṣàlàyé wípé ẹyẹ yọmí ẹ lọ fọkàn balẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́ òṣèlú ti ADC làwọn náà kọ́ láyé o wọ́n tún kọ́ lájùlé ọ̀run ẹni tí ṣe akọ̀wé àpapọ̀ wọn Bọ́lájì Abdullahi gẹ́gẹ́ bó òun náà ti sọ̀rọ̀ ọ̀rọ̀ tiẹ̀ náà yàtọ̀ wípé káyọ̀ kínni ṣùgbẹ̀ngbẹ̀ ni kò ṣe é gbé sáré rárá pínpín àtàrí àjànàpín lélẹ́yìí ó kọjá ẹrù ọmọdé o ẹ kú ondido erémọdé iná lélẹ́yìí ọ̀rọ̀ ẹ pọ̀ gan kò gba nẹ́bọ̀ rárá lójú ìwé kejì ìwé ìròyìn ti the punch tọ́jáde fótò ní ṣùgbọ́n aṣiṣẹ́ abẹ fún kó lè mọ léyìí tí ó yí ẹ̀yìn náà tó kétékété tá a bá tẹnu wọ gbogbo tí ń bẹ ńlẹ̀ itan yanyan ilẹ̀ ó su o.
1: ẹ káàbọ̀ dókítà ní ìkàyé.
0: ẹ ṣe ń gajà rẹpẹsẹ̀ntì ọpẹlẹ ọrọ
1: oníṣẹ́ abẹ ìròyìn àìrọ
0: ẹ ìròyìn
1: ìròyìn ni pẹsẹ̀ntì
0: kì
1: í ṣe mi.
0: All right.
1: Ọdá tó ìròyìn náà tún rẹ̀ ní apá ọ̀dọ̀ tí ní bí ẹni ẹlẹ́ni.
0: Orí brọ́dà ó tó ga tán.
1: Kò ní ga tán kẹ.
0: Ọgá sẹ̀. Ọgá o.
1: Ibi ayé bá ti bá ní là á gbé jẹ́. Ìjọba ìpínlẹ̀ Kogi náà ni ó ti ṣe ìtẹnumọ́ ọ̀rọ̀ kan o. Eléyìí tó wá gẹ́gẹ́ bí àṣẹ lórí bí àwọn èèyàn ṣe máa ń ṣe àrúhàn àṣejù àṣehàn ṣe kárí mi níbi àwọn ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde ìkẹ́kọ̀ọ́ gboyè láwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti sẹ́kọ́ndìrì alákọ̀ọ́bẹ̀rẹ̀ báwọn báwọn àtàwọn jẹ́lé òsinmi gan kí ló dé kí là ń bá ká.
0: Irú ètò ẹ̀ ló ń jò ní.
1: Tóun ti ìkìlọ̀ bẹ́ẹ̀ wípé ilé ẹ̀kọ́ kí ilé ẹ̀kọ́ tí ó bá tàpá lu òfin eléyìí tí a ti ṣe wípé ó ti dohun èèwọ̀ láti máa ṣe àṣejù níbi à ń ṣe ayẹyẹ bẹ́ẹ̀ ní àwọn ilé ẹ̀kọ́ tá a ti ń kẹ́kọ̀ọ́ gboyè nì wọ́n ní àgbétìpa làwọn ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ yóò máa dá ó. Ìjọba ẹ̀wẹ̀ náà ló tún ṣe ìtẹnumọ́ àti ìfìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé èyí náà láti fi òfin de gbogbo àwọn ayẹyẹ àwọn tí ó sì jẹ́ wípé wọ́n sì ń bẹ sùkúù tó sì jẹ́ wípé àwọn tí wọ́n tún ń bẹ nílé ẹ̀kọ́ tó jẹ́ ti ilé ẹ̀kọ́ gíga náà nù ni o wípé ẹ wàá parí ìdánwò tán kó tó tiẹ̀ wá di wípé wọ́n sọ pé ó ti kẹ́kọ̀ọ́ gboyè torí yóò ní àwọn ètò ìlànà àyẹ̀wò tí wọ́n tún ṣe ọlọ́rin kíniwín láti fìdí rẹ̀ múlẹ̀ wípé ọdún kínní tó ti ń bá bọ̀ dọ́dún kẹrin àbí ìkarùn-ún tó máa kẹ́kọ̀ọ́ gboyè kò sí kọ́nù kọ̀ọ̀ nínú àwọn ọ̀nà tó fi wọlé kò sáwùjú ńbẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fásitì ìbàdàn wọn a máa ṣe bẹ́ẹ̀ dáadáa ìgbà tó o bá fẹ́ kúrò fásitì ìbàdàn ìgbà yẹn ló tó wá máa béèrè pé ṣojúlówó ọmọ ọkọ ni mí ni àbọ̀ máa lè ọlọ́run gbogbo fùlẹ́ńgẹ fùlẹ́ńgẹ ọdún kìíní kejì kẹta kẹrin
0: inú rẹ
1: ó máa gbowó ńlẹ torí tó bá wà dé pé ní admissions wọn ò lọ wo àwọn ìdánwò ti àwọn èsì ìdánwò yín tẹ ẹ lò ní
0: sẹkọndìrì
1: pé bóò ni ṣé ó sì rí ìlì náà ṣé kì í ṣe pé wọn dọgbọn sí fún ọ tó fi wọlé.
0: Wọ́n jẹ lábẹ́ gí àná.
1: Ọ̀rìn kí ni wíyẹn.
0: Lábẹ́ gí àná.
1: Ọ̀rìn kí ni wíyẹn.
0: Yẹn náà ń pè ní olúwọlé.
1: Olóòfin jẹ́ pé o ò lè jáde nínú irú ilé ẹ̀kọ́ fásitì Ìbàdàn.
0: Kò gbégéje.
1: Kí wọ́n sọ wípé.
0: Wọ́n ń yẹ̀ wò.
1: Wọ́n tẹ̀kẹ̀ fún ẹni. Oṣù ọ̀ nítorí wọ́n tún ọ yẹ wò. Ẹlòmíín bá bẹ́ẹ̀ lọ tí ò lọ sáfíìsì gan. Tó padà mọ̀ pé òfú tù fẹ́ tẹ̀ lásán lásán ló ń bá ká. Nítorí náà wọ́n ní ẹjẹ́ ká tún ràn yín létí o wípé ká máa ṣe àṣejù ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ gboyè ìkẹ́kọ̀ọ́ jáde láwọn ilé ẹ̀kọ́ ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti sẹ́kọ́ndìrì tẹ́ ríhun kò bá òfin mu mọ́ ní abẹ́ òfin ti ìjọba ìpínlẹ̀ Kogi kọmíṣánná lẹ́ni tí ó ń ṣojú fún ètò ẹ̀kọ́ Wemi Jones náà ló mú ìkìlọ̀ yí wá ní àná ọjọ́ ajé Monday níbi ètò ìlanilọ́yẹ̀ àwọn èèkàn pàtàkì kan tó wáyé ní fún ti ọdún eléyìí tó máa ń wáyé ní láàrin tọdún 2025 sí 2026 tí ìjọba ìpínlẹ̀ Kogi tó gbé kalẹ̀ ọlọ́dọọdún bẹ́ẹ̀ náà ni máa ń ṣẹlẹ̀ lọ́kọjá ló sì ti ṣẹlẹ̀ ní ilé ìjọba ni ó ti dèèwọ̀ báwọn o kí gbogbo wa sì lọ mọ̀ bẹ́ẹ̀ náà ni kọmíṣánná ń wá pàbíyàbìdún ọ̀rọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ tó bá jẹ́ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ bùṣe ìwé mẹ́wàá wọn àwọn ti SS3 tí wọ́n lọ sílé ẹ̀kọ́ fásitì àwọn ẹnìkan ni wọ́n lè ṣe ayẹyẹ níwọ̀nba náà sì ni o tí ò ní ṣe pẹ̀lú aláriwo ó mú ìkìlọ̀ wá wípé ṣe rí àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n máa ṣe ayẹyẹ fún àwọn ọmọ násìrì tí wọ́n ṣe ń lọ primary 1 àbí primary 6 tí ń lọ sí GSS 1 GSS 3 tó ń lọ sí SS 1 ẹjọ́ o kí ni wọ́n ti kà tán tí wọ́n ń ṣe ayẹyẹ lé lórí.
0: Graduate náà ni.
1: Bí bá ṣe ọgbọ́n àti gba owó.
0: Ẹ tún ma sọ.
1: Lọ́wọ́ àwọn òbí. Ẹ tún ma sọ.
0: Ẹ tún ma sọ. Ẹ ra bàtà.
1: Ẹ wọ gáùn.
0: Ẹ tún wọ gáùn. Ẹ tún sanwó gáùn.
1: Ó dé ìwọ̀ ní ìpínlẹ̀ Kogi. A máa ròyìn ayọ̀ rèé. Mi ò mọ tó fi pé ní tó fi ní kì í ṣe ròyìn ayọ̀ o.
0: Irọ́ ìròyìn ayọ̀ náà ni ṣebí ₦75 lẹ pé.
1: Iléeṣẹ́ ààbò ìfọpo ti Dangote náà ni ó ti mú àdínkù bá iye tí bẹntiró yóò máa jáde láti àkàtà rẹ̀ sí owó tí í ṣe ₦1,125,000 ₦1,175 òní jálá kan mọ̀ bá dé báyìí o. Eléyìí tí ó jẹ́ àtúnṣe ọ̀tún tó wáyé látàrí bí nǹkan ṣe ń lọ nípa epo rọ̀bì lágbàáyé wọn ni ètò ọ̀tún ọ̀hún náà ni wọ́n ṣe àyẹ̀wò rẹ̀ tí wọ́n sì ṣe àtúnyẹ̀wò àgbéyẹ̀wò lé lórí tí a sì nígbàgbọ́ wípé yóò bẹ̀rẹ̀ sí ní farahàn bẹ́ẹ̀ ní àwọn ilé epo gbogbo nítorí ó ti borílẹ̀-èdè Nàìjíríà nítorí náà wọ́n ní àwọn ìkan pàtàkì tí wọ́n di ẹ̀ka ti elépo mú ni wọ́n nígbàgbọ́ wípé àdínkù ọ̀hún náà ni yóò padà máa mú kí ó di àfàkájà láàrin àwọn ilé epo gbogbo tí yóò máa di ìtakàngbọ̀n epo tèmi lọ́lọ́lẹ̀ jù owó epo tèmi lọ́lọ́lẹ̀ jù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí èyí bá sì ti ń wáyé a jẹ́ pé obìnrin pé méjì lẹ́ẹ̀dẹ́ ọkọ nu baálé ilé ni ó máa jọbẹ̀ tó dùn nítorí náà ń kọ́ o wọn ni gbogbo ìṣẹ̀lẹ̀ ọ̀tún tẹ̀ ń gbọ́ gẹ́gẹ́ bí ìròyìn ayọ̀ yìí náà ló ń wáyé bẹ́ẹ̀ pẹ̀lú akitiyan wọn láti túbọ̀ rí wípé epo sùn àbọ̀ ni tòró ti borílẹ̀-èdè Nàìjíríà ti ní ẹ̀ka tó ti jẹ́ ti elépo rọ̀bì ilé wa gan kí wọ́n lè mọ̀ wípé ó wà nílẹ̀ yàtọ̀ síta láńgànná ìwé ìròyìn guardian náà ni ó gbé ìròyìn yẹn jáde o.
0: a lọ sí ẹ̀ka ìpolówó ọjà yẹn olólùfẹ́ tí ẹ dúró sójú òpó wa lápá ibẹ̀ yẹn ṣeun tóyìn egbin ọlámọ̀ràn mi sí ọ
1: sọ́kò wà láì
0: orí lámbà kan mọ̀ ni
1: lámbà wo
0: lọ́ba ní orí wòlíì kan tó ní ẹnìkan ní gbàdúrà fún ọ
1: tó
0: ọ ni gbé ìrẹsì agolo kan wá gàrí agolo kan wá tọba ti dà á sínú àpò lọ́tọ̀ọ̀tọ̀ báyìí ìrẹsì kan kúnú àpò lẹ́ẹ̀kan náà ni tóyìn bá ní lámbà mo ní lámbà èmi mímọ́ ló ń ṣiṣẹ́ yẹn àbá ò gẹ́ẹ̀tì
1: ẹ̀ ìyẹn ti kúrò lálága lámbà ìyẹn ti di ààrẹ lámbà o
0: international lámbà ló ń pè
1: mí ní a ó ti mọ̀ fún ìgbàtí èèyàn bíi 1,000 báyìí bá ti gbé báàgì ó kù lamberian theory ló lò
0: kú wẹ́jì agbèrè àwọn skàmù ayé ẹ jẹ́ lọ gbọ́lọ́wọ́ ọjà àbí wọn náà fẹ́ ní congo kan pẹ̀lú báàgì kan orí nǹkan.
2: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
3: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

0: méjì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀?
2: O ní láti jẹ́ méjèèjì. Ṣe jollof rice ẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ̀ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
3: Even in Niger, that hot pounded yam and soup can wait because a penalty is about to be taken. The FIFA World Cup 2026 starts June 11th to July 19th. All 104 games, pigeon commentary, and four dedicated channels. Yes! Get the special offer, DSTV decoder, dish, and one-month Yanga subscription for only 15,000 Naira. The FIFA World Cup, live on Supersport, only on DSTV.
4: Wake up.

0: introducing the new Dano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja. In Ibadan, at White House, at Dewumi Street, Felele. Or in Abeokuta, at DOTS ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
2: Babe, why are you frowning for me now?
3: Come and make noodles for me.
2: Hey, this woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it burst my brain.
2: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste.
5: Golden Penny noodles, now available in stores near you.
6: Àwọn kì í kààbọ̀ padà sí Arígbogán ti fún tẹ̀dọ̀rò yìí bí a ti ṣe ń tẹ̀lé lọ́lọ́kọ̀ọ́kan ìjèjì. Ẹ ṣé o, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá bẹ́ẹ̀ ṣe wà lójú òpó yìí, ẹ tún wà máa dáàbò lẹ̀ ńbẹ̀, ẹ bá ní láìkí ẹ̀ dáadáa. Ẹ fi kọ́mẹ̀ntì yín sójú òpó ńbẹ̀ kẹ́ ẹ bá ní tún ṣíà ẹ̀ dáadáa. Pẹ̀lú bí òní yìí ti bẹ̀rẹ̀ nínú òǹkà ojú ọ̀run ti ìlànà ti Mùsùlùmí tá a mọ̀ sí Islamic Year. Àwọn ìpínlẹ̀ kan ní orílẹ̀-èdè Nàìjíríà ti kéde òní tí ṣe ọjọ́ 16 oṣù kẹfà ọjọ́ Tuesday gẹ́gẹ́ bí holiday o láti fi sàmì ìbẹ̀rẹ̀ ọdún fún àwa Mùsùlùmí ìyẹn Islamic New Year Hijra 1448 AH tí wọ́n sì ń rọ àwọn aráàlú láti bẹ̀ wípé kí wọ́n ṣe àdúà kí wọ́n sì gbàdúà dáadáa fún àlàáfíà ìṣọ̀kan àti ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà àti ìpínlẹ̀ ní àpapọ̀. Níbi àkọ́kọ́ náà láti rí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé tó kéde ẹ̀ wípé lónìí tí ṣe ọjọ́ Tuesday kó máa jẹ́ ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ o tó sì fi àsìkò náà kí gbogbo Mùsùlùmí lọ́kùnrin àti Mùsùlùmí lóbìnrin gẹ́gẹ́ bí wọ́n ti ń rí ọdún Hijra àti ọdún yìí bó ti kù. Nínú àtẹ̀jáde tó wáyé o láti pàṣẹ ẹni tí ṣe olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn Sulaiman Ọlárẹ̀wájú níbẹ̀ ni gómìnà ti rọ àwọn Mùsùlùmí láti lo àsìkò yìí kí wọ́n sì gbàdúà fún àlàáfíà ìṣọ̀kan àti ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Mákindé wá rọ àwọn èèyàn láti fi àsìkò yìí joyè ojúlàlá kan fi sọ́rí o. If you see something, say something. Gómìnà ni ẹ joyè ojúlàlá kan fi sọ́rí. Kí ètò ààbò wa kó bàa tó lè gbópọn sí i dáadáa bẹ́ẹ̀ bá kẹ́ fi ohunkóhun. Ẹ má gbàgbé nọ́mbà tí ò ní jáwó yín 615 òun náà ní kẹ́ ẹ gbìyànjú láti pè lápàbẹ̀ yẹn. Bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde rẹ̀ náà la bá tó rí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun láti pàṣẹ ìjọba wọn tí àwọn náà kéde ọjọ́rùú Wednesday tí ṣe ọ̀la yìí wípé kó máa jẹ́ ọjọ́ ìlídé o kó sì máa jẹ́ ọjọ́ tí wọ́n yà sọ́tọ̀ láti fi ṣe àmì ti Hijra 1448 AH nínú àtẹ̀jáde tí wọ́n buwọ́lù láti àkàtà ẹni tí ṣe kọmíṣánná fún ọ̀rọ̀ àyíká o fún ọ̀rọ̀ ìlú ní ìpínlẹ̀ náà Rasheed Aderibigbe ó ṣe àlàyé ọ̀rọ̀ yìí tí wọ́n sì tẹ́wọ́ gbà á nílùú Ọ̀ṣọ́gbó lánàá òde yìí lónìí gẹ́gẹ́ bó ti wí Aderibigbe ṣàlàyé wípé pẹ̀lú bí ọdún àwa Mùsùlùmí ti bẹ̀rẹ̀ tí ṣe ọdún tuntun wọ́n ní ìjọba lu àsìkò náà o láti ní tọ́ tọ́ba wá di lọ́jọ́ 17 Wednesday ni oṣù kẹfà kí wọ́n máa fi jẹmùkúntàn holiday fún ti Hijra o ṣe àdúà tó pọ̀ ní kíkan lapa be to si n pepe wi pe alafia isokan ati idagbasoke se pataki o se koko o kamu ni okan kondon
7: o da to iroyin lapo odo temi leleyi ohun ti o si mu jade kini yo yoba onka 1448
6: 1448
7: kini yoba
6: ma dabo o ku si olowo
7: omo yoba omo yoba omo yoba won fofo yi
6: ma babo o bi google lere
7: google ni o mo so ituma
6: o bi google lere ese ma bi google lere
7: google de ayiya okay no wahala o o da to e je ka teso wo waju ojare iroyin na re lapo odo temi bi mo lo si odo ajagun feyinti abdul salami abubakar leni ti o ti fi igba kan je olori orilede nigeria gege bi ologun igba kan ri o won ni o na ni o sipaya oro npe nje mo pe awon agbagba kan to je pe awon duro tan fun isejoba wa ara wa koda to fi mo awon mo egbe ti nadeko nigba na o ni je mo pe won ba won ni ikoko ati ibaba o ti won ro ohun nigba na wi pe ko won si tubo nawo isejoba ologun siwaju Da lẹyin ti won ti ri wi pe ohun fe ni tokotankan lati yonda lati gbe agbara le fun alagbada ni odun 1999 ninu oro eleyi to se bode bayo ta tun gbo lakotun nipa to je itan to ro mo ijoba awa ara wa orilede nigeria abubakar lo soro wi pe nje mo pe awon egbe yi kan na to je pe awon ni won ni awon ko bi oyo se ko majo gbe awon na ni awon ko ijoba ologun ni jona olohun labe isakoso ologbe jagun jagun sani abacha na ni won tun pada wa gbe ohun wi pe emo kan e ba fasiko die kun na ko to di pe e gbe ijoba le fun alagbada e si ma ba maintain ni e lo e ma ba lo lo be gege bi ti ologun nitori wi pe ta ba ni ka foju oloselu wo awon ti setan awon ti wa ni igbaradi lati gba ijoba wa abajo ta se ma ngbon gba yen pe ai ti setan won gbe fo ba sanjo gan ti setan lo fi gbagbara ai ni to tun gbe fun na ti setan ah ati be lo to won ni abdul salami abubakar o na lo si payo oro yi natara ninu iwe re ti oko eleyi to fi ko itan igbesi aye re eyi ti won si si ni ojo abameta satide fun gbogbo eni to ba nfe be no si fi nsami ayeye ori kadun kerin le ni 80 ti baba nse loke epe o si waye ni ile igbe are ti nbe ni ilu abuja gege bo ti wi o oni ogoro awon adari egbe nadeko ngba na oni ni won kokon ti ariwoye abi iye meji lori pe se looto ni o si waye sa pe a gbe agbara le fun awon alagbada ti won ti ri opolopo igba ti ologun ti ma nse leri be to si je wi pe eyin gba ni won pada yin gbado si wi pe ki pada ri be won emu leri won se ewe oni nigba ti won wa ri aridaju be wi pe ijoba tohun ti setan lati gbe agbara kale gege bi ohun ti se se ni ilere ngba na olohun oni awari lara awon to wa pe emo kan emo ti igbe le e si tesiwaju die si abubakar soro oni won wi be sugbon ohun ko ti ogbon si won ni pe n to wi yen na lohun ma se se si mo pologun mo ba ti wi be na won o se be na ni oni tori pe awon orilede nigeria lo je ohun logun ati ni pataki pataki gan ileri ti wa latodo ohun bo se wa si orilede nigeria lo wa si awujo agbaye ni pe a da orilede nigeria pada si isejoba alagbada ni akoko bayi ni o si bere ileri to n se niyan ko won wa wi pe ohun sora na di ba mi koju mo to mo eleyi o da o oni sugbon lati wa mo tun fe fi mo boya looto ni nti ohun so iwon fe oni ohun wa pe awon nadeko looto bi pe e bo si gbangbangba na ke kede oro yi jade oni abdul salami abubakar lo so o bi pe gbogbo awon ifungun mo ni láti túbọ̀ máa jẹ́ kí ológun kó máa ṣe ìṣàkóso lọ́nì. Ó wá látọ̀dọ̀ àwọn kan náà bẹ́ẹ̀ tó jẹ́ àwọn adarí o ní àwọn orílẹ̀-èdè kan tó jẹ́ ti alágbára tí wọ́n ní wọ́n nígbàgbọ́ wípé lábẹ́ ìṣàkóso tòun gẹ́gẹ́ bí ààrẹ ológun orílẹ̀-èdè Nàìjíríà wípé orílẹ̀-èdè Nàìjíríà yóò rẹ́sẹ̀ múlẹ̀ dáadáa lẹ́yìn tí dáde wa bá bá wa ní ọ̀run Sani Abacha tí wọ́n ti dágbére fáyé. Nítorí pé ní ìgbà náà ohun gbogbo bẹ̀rẹ̀ sí ní lọ ní ìrọwọ́ ìrọsẹ̀ pé eléyìí ló wá yìí orúkọ nírú Abdulsalam yìí sàlámì sàlámù àlàáfíà náà ló mú wá. Ẹ̀wẹ̀ ó ní òun lòun dúró lórí wípé mi ò tún tẹ̀síwájú sáà kankan mọ́ ní ọ́fíìsì gẹ́gẹ́ bí ààrẹ ológun ilẹ̀ Nàìjíríà. Nítorí náà bàbá ò ṣe tọ́dún kan bẹ́ẹ̀ bí oṣù mẹ́sàn-án àbí nǹkan.
6: Wọ́n àpẹ́ mbẹ̀ pàápàá.
7: Wọ́n àpẹ́ pàápàá. Nítorí náà kó máa jẹ́ ti alágbádá kó jẹ́ bó ti jẹ́ o bí ó ti jẹ́ náà nù ni. Ìwé ìròyìn The Guardian ló gbé ìròyìn yẹn jáde láàárọ̀ tòní o.
8: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
9: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
8: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
9: Not more rich chicken taste, more enjoyment and more value for your money.
8: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
10: Offer valid while stocks last.
8: Me and Maggi, so good together.

0: lọ́dọ̀ tí yín ẹ já jọ ṣe ìjìrọ̀ yẹn kí kálukú kúkú wá máa lo sáà ẹ̀wọ̀n rẹ̀ ìjìyà rẹ̀ lọ ní ìlú wọn tá a gbé bí wọn gangan. Ó ní nítorí ìdí èyí wọn kí ìjọba méjèèjì jọba orílẹ̀-èdè méjèèjì fún ṣíṣe eléyìí wípé èyí gan náà lálẹ́ ìpè ní ìfiṣẹ́ ọmọ ènìyàn àti tá à ń pè ní ìmọ̀sílára ìfihàn sí ọmọ ènìyàn láwùjọ hàn eléyìí dáa púpọ̀. Nínú ọ̀rọ̀ tó jáde lọ́jọ́ ajé Monday òbí wọn ni òun náà ni ó gbóṣùbà kárí láì fún alákòóso tó mójútó ọ̀rọ̀ ti ilẹ̀ òkèèrè ńlẹ̀ yìí ìyún Bianca Odumegu Ojukwu tó ń ti ẹni tí ṣe agbẹjọ́rò àgbà fún ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà àti túnṣe alákòóso fẹ́ka ètò ìṣèdájọ́ lórílẹ̀‐èdè yìí ìyún Latif Fagbemi San bákan náà ló kí àwọn aláṣẹ ti orílẹ̀‐èdè ti Ethiopia èyí tí ó ní wípé àwọn ìdúnadúrà àti àwọn àjọsọ tó péye tí wọ́n jọ ṣe lórí ìjìrọ̀ àwọn èèyàn wọn síra wọn yìí tí ó sì jẹ́ kí ó di wípé àwọn orílẹ̀-èdè Nàìjíríà lọ́hùn ni wọ́n wá tí orílẹ̀-èdè Nàìjíríà níhìn tí àwọn orílẹ̀-èdè ti Ethiopia níhìn tí wọ́n padà sí orílẹ̀-èdè ti Ethiopia lọ́hùn. Ó sọ̀rọ̀ ó ní bẹ́ẹ̀ ni gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kọ̀ọ̀kan náà ni wọ́n ní àǹfààní tí wọ́n sì lẹ́tọ̀ọ́ ìdáàbòbò àti ìbàṣírí wọn nípa ti ẹ̀tọ́ ọmọnìyàn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí bẹ́ẹ̀. Ó ní níbikíbi yòówù tí wọn ò bá wà orílẹ̀-èdè bí agbé bí wọn náà ni a gbọ́dọ̀ máa fi ọ̀wọ́ bẹ́ẹ̀ fún padà. Wọ́n ní gómìnà tẹ́lẹ̀ ọ̀hún ní ìpínlẹ̀ ti Anambra ìyún Peter Obi Ẹ̀wẹ̀ wọ́n ní ló fi ìbànújẹ́ ọkàn rẹ̀ hàn lórí ti ìròyìn tó jáde nípa ti pé ó kéré tán ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mẹ́rin náà ló dágbére fáyé o ní àkàtà wọn lọ́hùn-ún kó tó lásìkò ìgbà tí wọ́n ń ṣètò gbogbo láti dá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń lo sáà ẹ̀wọ̀n lọ́hùn-ún padà wá sí àhín gẹ́gẹ́ bó ṣe sọ. Ó ní ó ṣe ní láàánú wípé ikú tó pa àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún ó ní kò sí méjì tó bí náà bí kò ṣe fífi ọ̀rọ̀ falẹ̀ àdéhùn àjọsọ wọ́n fi falẹ̀ lọ́pọ̀ lápọ̀jù bẹ́ẹ̀ sì ni ìyà náà pọ̀ àti ìrora ọ̀hún ó burú jọjọ fún àwọn mọ̀lẹ́bí wọn tó fi jẹ́ wípé wọ́n ní láti pàdánù àwọn èèyàn wọn. Òbí wa rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé àsìkò tó ẹja máa jókòó kára ròwẹ̀yìn ká máa ronú nípa àwọn tí ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí àti àwọn nǹkan míì tó farasin bí ti ń wáyé tá a kì í fura sí wípé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn kan ń bẹ tó jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí tó jẹ́ pé wọ́n sì kéré lọ́jọ́ orí ọ̀dọ́ sì tún ni wọ́n pẹ̀lú ti ń bẹ nínú wọn tán ti kúrò lórílẹ̀-èdè Nàìjíríà nítorí pé wọ́n ń wá ibi tí ilẹ̀ gbé lójú tó sì gbé lọ́ra lọ iṣẹ́ ajé ni wọ́n bá lọ lákìtìyàn ṣùgbọ́n ìgbà tí ìgbà yí padà fúnra rẹ̀ náà ni ojú ọwọ́ bá di ẹ̀yìn ọwọ́ tí ojú aṣọ tó sì di òdì ẹ̀wù mọ́ wọn lọ́wọ́. Nígbà tó ń tẹ̀síwájú pé tọ́ ó ṣe pàtàkì fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o lábẹ́ bó ti lè wù kó rí orílẹ̀-èdè yòówù tá a bá ti wà tó bá ti jẹ́ bí a ti ń ṣàtìpó ẹ jẹ́ ká máa tẹ̀lé òfin tí ń bẹ̀ ń bẹ̀. Ó ní nítorí wípé báyìí là á ṣe ń lẹ̀ yìí o èèwọ̀ bòmíì ni lóòótọ́ ìpalára tí ìjákulẹ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tó ń mú bá ọ̀pọ̀lọpọ̀ pàápàá àwọn ọ̀dọ́ náà ló fi jẹ́ kán máa wò pé bílẹ̀ yóò gbèmí ẹja lọ sílẹ̀ ẹbòmíì níbi wọ́n gbé ń fẹ́ni tí wọ́n ń fẹ́ bùkátà ẹ̀ ni. Ó wá rọ orílẹ̀-èdè Nàìjíríà gan lápapọ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí ń bẹ lábẹ́ ìjọba wípé ẹjẹ́ káà náà túbọ̀ gbìyànjú ká jáwé sóbì fún àyíká eléyìí tó kónimọ́ra tí ó sì máa ṣílẹ̀kùn gbaragadálẹ̀ fún ètò ọrọ̀ ajé láti dàgbà láti búyárí ètò ẹ̀kọ́ láti búyárí pẹ̀lú bẹ́ẹ̀ sì ni kó máa jẹ́ èyí tí ó máa sọ ẹ̀sán padà fún gbogbo ẹni tó bá ń ṣiṣẹ́ tó sì jẹ́ akínkanjú kó má jẹ́ pé àwọn ọmọọlẹ́ àwọn ajínasẹ̀ tí ń jẹun ajígbọ́n ni wọ́n kàn máa falàlà àwọn sẹ́ẹ̀tì àwọn monkey the walk bàbú the shop níṣe. Ó ní nítorí náà bá a bá ti ní èyí tá a sì ní ìṣàkóso tó péye náà ní àwọn ibùdó ìfiniwà àwọn ẹlẹ́ṣẹ̀ gbogbo sí tá a túmọ̀ sí ẹ̀wọ̀n tá a ń dá wọn padà sí láti orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè Nàìjíríà èyí ìbá dá pọ̀ àwọn tí wọ́n bá ń bẹ láwọn orílẹ̀-èdè míhun wọ́n lè mọ̀ pé àwọn oríbidẹ́sí yóò máa jẹ́ ibùdó aríbidẹ́sí fún ẹni tí bá ń lo sáà ẹ̀wọ̀n lórílẹ̀-èdè míì ọkàn yóò tẹ̀lébalẹ̀ pé lábẹ́ bó tilẹ̀ wù kó rí ilé ṣá lòun sì wà bó tilẹ̀ wù kó jìnà sí ìpínlẹ̀ tá a gbé bi. Ṣùgbọ́n èyí náà ni lára àwọn ọ̀rọ̀ èyí tí Peter Obi ti ó sọ ìwé ìròyìn Vanguard ni ó gbé ìròyìn yẹn jáde o.
1: Lóní máa ń bẹ iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ ológun ojú òfúrufú. The Nigerian Air Force lọ́jọ́ ajé Monday àná yìí ní a ṣiṣẹ́ takuntakun láti dóòlà aya ọ̀gágun tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ológun ṣùgbọ́n tí ẹ̀mí padà tán lẹ́nu ẹ̀ ní àkàtà àwọn ikọ̀ agbébọn tí wọ́n jí gbé tó ń ti ìyàwó ẹ̀. Ìyẹn Major General Rabe Abubakar. Wọ́n ní ìyàwó ẹ̀ yìí ti ṣe arábìnrin Amina Abubakar. Òun náà ni wọ́n ti ń bẹ ní àkàtà àwọn ikọ̀ wọ̀nyí láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àti ìròyìn tó ń jáde láti àkàtà iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí lólu iléeṣẹ́ wọn Defense Headquarters. Wọ́n kéde ẹ̀ wípé lánàá o, wọ́n gbìyànjú takuntakun wọ́n sì dóòlà ẹ̀mí arábìnrin yìí pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ikọ̀ tá a mọ̀ sí Operation Fazanya Yama láti pàṣẹ ẹni tí í ṣe olùdarí ìròyìn ńbẹ̀ ìyẹn Major General Samaila Uba. Ó ṣàlàyé wípé àwọn ikọ̀ yìí wọ́n ṣiṣẹ́ takuntakun wọ́n sì wọ àwọn agbègbè bùbábi tí àwọn ikọ̀ ajínigbé wọ̀nyí tí wọ́n wà wọ́n dáná bọyá wọn ńbẹ̀. Àmọ́ àbálò àti àbábọ̀ olúwa ṣe o, arábìnrin Amina Abubakar wọ́n dóòlà rẹ̀ kú o ní àkàtà àwọn ikọ̀ ajínigbé yìí tí wọ́n jí àgbébọn. Àmọ́ kò tí ì ju bí ọjọ́ mélòó kan lọ tí ọkọ̀ arábìnrin yìí tó dágbére fáyé o ní àkàtà àwọn ikọ̀ wọ̀nyí gangan tí wọ́n sì padà tún ṣe ètò ìsìnkú ẹ̀ lẹ́yìn tí wọ́n padà jọwọ́ òkú rẹ̀ lẹ̀ sí àkàtà àwọn mọ̀lẹ́bí. Ọlọ́run yóò bá ni di arábìnrin mú. Lọ́wọ́ yìí wọ́n ló ti ń gba ìtọ́jú níléèwòsàn tí ó sì ti ń dáhùn sí ìtọ́jú. Ọlọ́run bá ni dẹ́mi rẹ̀ sí o láṣẹ lọ́wọ́ Ọlọ́run.
0: Tó kọjá bí ó ti jẹ́ lórí tifun tẹ̀dọ̀ ròyìn láàárọ̀ tòní aago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú ni pàdé olórí sport queen of scorer lórí ètò tá a pè ní já wọn sí bó bá di láago mọ́kànlá ìyálẹ̀ tààárọ̀ yìí ẹ pàdé Ọláyinka Agboola lórí ètò tá a pè ní parrot extra ayé kò ó tọ́. Àlejò rẹ̀ fún tòórọ̀ yìí òun náà ni olóyè abilékọ Bọ́lá Doherty MFR tí í ṣe aláṣẹ àti olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ Bọ́lá Immaculate Schools. Bẹ́ẹ̀ ni àwọn ní àlejò
1: wọn Adábọ́lá Immaculate
0: ní BIS.
1: Ọgbọ̀dà ó kọ́ ni ó ló kọ́ gan.
0: Ó kọ́ ni ẹ̀rín tí àtúndé àkẹtẹ akẹ́kọ̀ọ́ gboyè ni. Ọláyẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adé òsì lórúkọ tí mo jẹ́ ajá pàdé láago méje alẹ́ òní lórí ètò tá a pè ní lájùlé ìtàn ibi tá a ti ń ka ìwé ìtàn àròsọ ìrèké oníbùdó látọwọ́ olóyè di o fagunwa ire o.
1: Ẹ kí a kú ìwọ ọmọ ni.
0: Tambi.
1: Àìjẹsà. Abimọ.
0: Bẹ́ẹ̀ ni mo ní fọ́tò rẹ̀ tiẹ̀ ní tìjú tẹ́ẹ̀tì ń lò ní.
1: Láago mélòó.
0: Àbí kan sọ tẹ́ ẹ.
1: Kúlẹ̀ ọmọ ní mo ń ṣe ló kọ̀ bí ojúlówó àlú ìga ìpìrìsẹ́ńtà yìí náà ni. Aago méjì bá ń kọ́ gbèrò yẹn àtúnbọ̀ wá kalẹ̀ kan yín lẹ́ẹ̀kan sí ẹkú kalẹ̀.
2: Ẹni abálábà ni bàbá. Orí lórí yóò máa jẹ́. Ajíṣe bí ọ̀yọ́ láàrí.
3: Ó fún òun mojèèrè ìwà àtọpọlọ ló ń lò.
2: Splash

0: Flash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ́mọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjó. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
4: Inú mi dùn láti jẹ́

0: tẹ̀tí ń gbọ́jà wọn sí. Òkè tí ń tẹ́lú wà láwùjọ ìròyìn eré ìdárayá ńlẹ̀ yìí. Adéronke Adéṣọlá olórí sports máa ń gbé wá débẹ̀. Anytime, anyday. Jaja wọ sí. On Splash FM 105.5 Ibadan. Àwòdì tó rí bára lọ́rí yẹn ni. Lékèlèké tó rí kẹfún tún lọ mọ́ ni gínigí sí ni o. Olórí sports tún ti padà ní lápọ̀tò. Ẹ ò ní wò ó tán.
1: Ó dá ẹyin tèmi Adéronke Adéṣọlá olórí sports Ìbàdàn ká máa vinga mututide láti máa ja yín sí láti máa gbé yín débẹ̀ tí mi ìdẹ̀ ní ja yín lẹ̀. Ó ti ṣọ́jọ́ ẹ̀ ní kan kú jẹ ẹ̀ ní gògì àárẹ̀ ẹ̀ ní máa yan fónà ẹ̀ wọ ẹ̀ ní ṣàwúre gí ẹ̀ wà ní bọ́ sí òkùnkùn ààyè. Ókè ẹ̀sìn galu ẹ má fọ ẹ̀jẹ̀ amúra wa.
0: Dédédé mo tún gbé dé o. Ìbàdàn Kamavinga tún ti ṣetán láti máa já wa sí àwọn àròyìn eré ìdárayá lọ́lọ́kọ̀ òjọ̀kan láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú lóòrọ̀ kùtù 10:20 a.m. ní gbogbo ọjọ́ Monday, Tuesday, Wednesday àtọ́jú ẹ ti Friday ní Splash FM 105.5. Ẹ wo kò ṣe mọ̀gbọ́n ní jáwọ́ sí.

0: ìdíje fi ẹ̀yà àgbáyé ń ta lẹ́nu ọlọ́run ló lẹ̀mí èrò. Ṣé ẹ bá ń gbọ́ pé ṣọ́kà ṣe bí ìjọ orílẹ̀-èdè Spain nìyẹn lánàá o? Eré náà pé ẹ wò ó. Kọ́nà bá o, àwọn mọ̀lẹ́bí tikitaka, wọ́n wá ń tàràkà láì jíde o TikTok. Kọ́lọ̀ ń ṣàánú. Joshi Madaya, AK Vonzia, ó fi Spain, ó fi wọ́n gé followers lórí ayélujára o. Vonzia, ó fi wọ́n taná, ó fi àwọn lọ́rùn fi àwọn lára o. Ẹ wò ó, wọn jíṣà nǹkan tó dáa jẹ lórílẹ̀-èdè Spain nù díje fẹ̀yẹ àgbáyé. Ẹ wọ́n ní kánfọ́ àmúsù dànù ni, ìyẹn bí ọkọ̀ tí wọ́n ní kánfọ́ àmúsù dànù ni, ìyẹn bí ọkọ̀ tatakùnkùn, eléyìí yàtọ̀ sí vọ́mọ́ọ̀sì. Ẹ wò ó, ẹ bá ń gbọ́ kípà tó mú bò Joshima Dayaz, òun náà ló ń jẹ́bẹ̀ o. Ẹ lọ wò wá Joshima, ó fi wọ́n jódódó orí ma ni. Ojú Spain rí ibi orí wọn spinni o, wọ́n rójà làró àfáfáàsì, wọn rí ibi fi há o. Àwọn ọ̀yá Zaba, Faran Torres, Gavi, Lami Yamayama, gbogbo wọn wá ń pọn mi, ìyẹn sínú àpẹẹrẹ. Sherry World Cup eléyìí kì í ṣe ṣeré-ṣeré o, it's not for children. Ìwọ tó bá dẹ̀ ń ṣeré, ó jẹ́ lọ wáyé pẹ̀ kó mọ̀ fi ṣeré o, tàbí kó mọ̀ kàyáyà yòyó. Àwọn orílẹ̀-èdè tí ò tó fẹ́lẹ̀lẹ̀ sọ́jà abà ló wá ń dà wọn power house láàmú. Àwọn power house ti fẹ́ mọ nàgà mú ṣòro, ìyẹn nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé. Orúkọ náà ńlá, orúkọ náà ń jẹ, orúkọ náà ń tà, ọ̀rọ̀ náà ló lẹ̀mí èrò. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ sì rèé, ibi ẹlẹ́kùn ti ń sunkún, ibi tálàyọ̀ ti ń yọ̀, òun náà lẹ́lẹ́kùn ti ń sunkún tàbí ti ń já tíṣú pépà. Lẹ́yìn tí Sweden tán fi Tunisia pa mìíràn, láṣìírí wọn tú, àṣírí ẹ̀kọ́ wọn tú lójú ewé. Níṣẹ́ làwọn yẹn gbaṣẹ́ lọ́wọ́ olùkọ́ni, ìyẹn láàrin tournament yẹn mọ̀ tún lọ fà. Ọ̀tọ̀ọ̀tọ̀ lógún, ọ̀tọ̀ọ̀tọ̀ ni pàlàvà. Àwọn títí wọn máa pẹmẹ ló máa pọ̀ jù nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé tọdún yìí o. Ọlọ́run ló lẹ̀mí èrò. Ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́. Ní gbogbo ibi tí a ti ń gbọ́ ìkànnì Splash 105.5 FM lè fún Bálágbé Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Ilé bàbá Àkàndé gangan, ilé ọba Àkàndé tí ò pé méjì lórí ètò ìjà àwọn sí ìròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kùkùrú orílẹ̀-èdè Nàìjíríà, ilẹ̀ adúláwọ̀ àti jákèjádò àgbáyé. Ó lọ́wọ́ bọ́tìnì fún òwúrọ̀ tò ní Desmond Tudiji àgbáwo tọ́tọ́tọ́ àgbáwo tó ń fasẹ́ mu. Túndé Ọláwúwo Alẹ́ Swegson olóògbé ètò ìjà àwọn sí ìròyìn. Adéronke Adéṣọlá lorúkọ tèmi, olórí sport, olórí ìròyìn eré ìdárayá. Ìbàdàn ká máa vinga ti ń gangan. Ẹyin tèmi òní lọ́jọ́ ṣẹ́gun àṣẹ́gun kún àṣẹ́gun àrùn. Ẹ o àní jẹntan wa ìṣọ́ ọlọ́run àbọ̀ ọlọ́run tó nípọn jẹ wúrin lọ́lọ́run ó mọ̀ fi mọ ọṣọ́ wa kẹ tóró ti di prayer point báyìí o, ìyẹn lákòókò yìí. Bẹ́ẹ̀ sì rèé, ó ti wá ṣọ́ọ̀jọ́ ẹ̀ ní kankujẹ ní gungi àárẹ̀ ẹ̀ ní máyán fóònù lóní kánmọ́kánmọ́ lóní wéréwé lóní kí á mọ́ sá lóní wàrà ń sísà. Ẹ má gbàgbé pa ilé wò wá níkànnì ìbánidọ́rẹ̀ Facebook Splash 105.5 Ìbàdàn. Bẹ́ẹ̀ bá tẹ̀síkọ́sí lẹ́mọ̀ ó bí nǹkan ṣe ń dọnulẹ̀ agbára láàárọ̀ tòní. Èròǹgbà yẹn ẹ̀ fi ṣọwọ́ tóra àwọn fìkàbọ́gà tó ta lẹ́nu yóò wáyé lálẹ́ òní mọ́júmọ́ ọ̀la orílẹ̀-èdè Argentina kojú orílẹ̀-èdè Algeria, orílẹ̀-èdè France Les Blues àti Taraga Lions orílẹ̀-èdè Senegal, wọ́n jọ kojú ara wọn. Ẹ o ṣá tún lè rí upset. Ẹ jọ torí ọlọ́run kéèyàn kankan mọ́ ṣọ́ kìkìkì bọ̀bọ̀ tèmi o. Ara mo sọ fún yín team KM lè mi ìdíje ìfẹ̀yẹ àgbáyé ìsìn tó kàn mí. Ẹ mọ̀ bí mí ní nkankan àyà kìkì kí ló wá yẹ mi kì í síbẹ̀ mo kì í tán mo dúró tán ìyẹn lẹ́yìn kìkì wọ̀ bọ́ọ̀lù ṣé bá rí bàbà bàbà. Bẹ́ẹ̀ ẹ bọ́ sójú òpó kan ìbánidọ́rẹ̀ Facebook wa Splash 105.5 Ìbàdàn. Ẹ o láti fèròǹgbà yín ṣọwọ́ ni bó ṣe ọ̀rọ̀ Vonzia òun náà lẹ fẹ́ sọ, ìyẹn aṣẹ́lẹ̀ ọmọ Capo Verde eléyìí tó jáde túdè búdè nìyẹn lára orílẹ̀-èdè Spain òun lẹ fẹ́ sọ ni. Ẹ bá ń jù bẹ́ẹ̀. Ẹ o ẹṣẹ́ tí wọ́n ṣé kò tí ì mọ yájú ká mọ ní ilẹ̀ adúláwọ̀ lè gbàdíje ìfẹ̀yẹ àgbáyé. Ẹ̀yin ní olórí mọ calm down. Ẹ wo mi ò fẹ́ jí ó pẹ́ kó mọ̀ lọ fàràrà rélè yóò jìnà. Ẹ o Ọlọ́run ló lẹ̀mí. Àmẹ́ mọ́ gbàgbé láti bọ́ sójú òpó káàṣẹ *347*1004 *#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*###*#*#*##*###*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#* cash ye o mo wi pe ki sapa ma fi e catch cruise emi mo so fun e pe ko cash ye in to le dowo fun le mi mo bo wa emi o fi o mo da bẹ́ẹ̀sì rí 500 naira péré òun náà ló fìta láti jẹkùn lọ́fà rárá kò gbomi lójú ẹ kò dẹ̀ ṣe kíni kò dẹ̀ mú ogún lára ẹni 500 naira péré ni ìgbà tó bá wọ̀ ló wá lè ta ọ ìwọ náà sì mọ ọ ipò tí ìjẹ́ lákòókò kò túmọ̀ sí pé bò bá jẹ́ daily draw wa ò ní jẹ́ cashpot bẹ́ẹ̀ mi jẹ́ cashpot náà sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́ sùn lè mọ́ wàrà rẹ̀ mọ́ gọ́ọ̀kì ẹ̀ *347*1004*1#. òun náà lẹ́ẹ̀fìta láti jẹ́ lójú òpó káàkiri kò sì sífẹ́ tọ́jú orí ẹ̀ bá wà lábẹ́ ọdún méjìdínlógún sókè òun náà ló lè ti ìyẹn lójú òpó káàkiri gbé súnmọ́ ó ṣe kùrù kẹrẹ ni kọrọ ayọ sọmọ ìyẹn sí ẹ lápò *347*1004*1#. tàbí www.cashier.ng. okay. ó dẹ jẹ mu láti ìròyìn eléyìí tó mú láyà gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ lákòókò yẹ sì mọ̀ pé ta fi mọ́ bẹ̀rẹ̀ lórí ètò já wọn sí òun náà ni òun náà ni ìròyìn tó ní ṣe pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ àwọn ọmọ eléyìí jígbe níjọba ìbílẹ̀ oríire nípínlẹ̀ ọ̀yọ́ òní ló pé bíi ọjọ́ 32 days eléyìí kí àwọn agbésùnmọ̀mí wọn ti kọ lu ilé ẹ̀kọ́ ọ̀hún ìyẹn níjọba ìbílẹ̀ oríire ìyẹn ní ìpínlẹ̀ ọ̀yọ́ náà sì ti kọ́ àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ tó lé ní 20 ẹ̀sùn ọkọ wọn ò ìyẹn nílé ẹ̀kọ́ ọ̀hún a tún wá ń lo àkókò yìí a tún fi ń rọ ìjọba láti jọ ọ́ jàre wọ́n dákun jọ ọ́ kí wọ́n bá wa ṣé kan bá wa fast track kí wọ́n bá wa lọ́wọ́ sí báwọn akẹ́kọ̀ọ́ ìlú wọn ṣe padà wá wọ́n tí ó ti ń lọ bí oṣù kan ti kọjú oṣù kan báyìí eléyìí tí wọ́n ti ń lò ń bẹ̀ à ń ké síjọba orílẹ̀-èdè nàìjíríà gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn ikọ̀ elétò ààbò lọ́lọ́kọ̀ òjọ̀kọ̀ ìṣọ́ àbá rẹ ni làbò lu àmọ̀tẹ́kùn ni àti gbogbo àwọn ikọ̀ elétò ààbò látòkè délẹ̀ òun náà là ń ké sí pé time for action is now ẹ jọ torí ọlọ́run ẹ bá wa ṣe ẹ mọ̀jọ́ lọ lọ́kàn wa ẹ mọ̀jọ́ lọ lọ́kàn ẹ̀yìn èèyàn kò gbọ́dọ̀ lọ lọ́kàn ẹ̀yìn èèyàn orí wípé ariwo rẹ̀ tún ti fẹ́ máa lọ lẹ ẹ dákun ẹ mọ̀jọ́ lọ lẹ ẹ mọ̀ bá wa ké tantan ẹ mọ̀ bá wa pariwo àwọn akẹ́kọ̀ọ́ yìí àtàwọn olùkọ́ wa àwọn ọmọ wa wọ́n gbọ́dọ̀ ní láti padà wá bá wa kán padà wá wá bá wa láyọ̀ àtàláfíà kán sì bá wa fòpin sí ètò ààbò eléètò mẹ́rẹ̀ jákèjádò orílẹ̀-èdè nàìjíríà gbogbo ikọ̀ elétò ààbò náà láàárọ̀ ẹ sì mọ̀ pé fẹ̀hónú hàn gan sì ń lọ lọ́wọ́ báyìí láti wọ́rọ̀ òdì ni ìfẹ̀hónú hàn ọlọ́kùn òjọ̀kan òun náà la gbọ́ wípé yóò túmọ̀ tẹ̀síwájú ìyẹn lónìí kọ́lọ̀n ọba kó bá wa mú wọn dé ìyẹn láyọ̀ àtàláfíà ó dẹ̀ jẹ́ ń bọ́ sínú ìròyìn eré ìdárayá nísànsán torí pé favour ophelia eléré ìdárayá orí ọ̀dọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà òun náà ló máa ṣe dáadáa ní LA Grand Prix eléyìí tó wáyé lópin ọ̀sẹ̀ yìí ó tó dẹ̀ jẹ́ wípé ní eré ìdárayá onígbà mítà 200 mítà títa àwọn obìnrin ó ṣe dáadáa ìyẹn ní apá abẹ́hùn lè tó sì mú jẹ́ eré ìdílé tí ó ti ṣe dáadáa ìyẹn fún ìgbà àkọ́kọ́ ní sáà ilé tí a wà yìí 22.45 seconds òun náà ní favour ophelia òun náà ló sá o ìyẹn nínú eré ìje náà níbi tó dẹ̀ jẹ́ wípé ipò àkọ́kọ́ ló parí sí jemima joseph òun náà ló ṣèpò kejì lẹ́yìn rẹ̀ 22.88 seconds òun ló sá nígbà tí rosemary chukwuma ọmọ orílẹ̀-èdè nàìjíríà òun ṣe ipò kẹta ìyẹn lẹ́yìn jemima joseph 22.94 seconds òun náà òun ló sá láti ṣe dáadáa ìyẹn ní LA Grand Prix bẹ́ẹ̀ sì rèé nínú eré ìdárayá cricket ikọ̀ agbọ̀jẹ̀ obìnrin orílẹ̀-èdè nàìjíríà female yellow green òun náà ni wọ́n ń pè ó òun náà ni wọ́n fi ìdí rẹmi pẹ̀lú 7 wickets sọ́wọ́ orílẹ̀-èdè brazil nínú ìfigagbága àwọn eléyìí tí wọ́n gbá ìyẹn ní wibuka t20 women's tournament eléyìí tó lọ lọ́wọ́ ní kigali ìyẹn ní orílẹ̀-èdè rwanda orílẹ̀-èdè nàìjíríà ìdí rẹmi o sọwọ́ orílẹ̀-èdè brazil ìyẹn nínú ìfigagbága náà ní ọ̀sán àná tó dẹ̀ jẹ́ pé yellow green wọ́n fojú sọ́nà láti rí dájú wípé àwọn ń ṣe dáadáa o nínú àwọn ìfìdírẹmi ilé ìtàn ti fi rẹmi láwọn ìfigagbága mélòó kan tí wọ́n ti gbá sẹ́yìn nínú ìdíje yìí náà ni wọ́n wò kó bí wọ́n gbà báwọn bá kojú orílẹ̀-èdè brazil àwọn ò fi yẹ bounce back ẹ wò wọ́n bounce back pọ̀ jù ni wípé ìyá tó lówúra òun náà ni orílẹ̀-èdè brazil òun náà ni wọ́n fi jẹ orílẹ̀-èdè nàìjíríà tó lẹ́jẹ̀ wípé nínà tí wọ́n na female yellow greens orílẹ̀-èdè nàìjíríà yìí ó mọ̀ fún wọn láǹfààní láti tẹ̀síwájú jẹ nínú ìdíje náà nínú eré ìdárayá ẹ̀kẹ́ mímu àwọn eré ìdárayá ẹ̀kẹ́ mímu orílẹ̀-èdè nàìjíríà àwọn náà wọ́n ti ṣe dáadáa o ìyẹn lórílẹ̀-èdè congo ìyẹn láàrin gbùngbùn ilẹ̀ adúláwọ̀ nínú ìdíje eré ìdárayá ẹ̀kẹ́ mímu ìyẹn central african wrestling championship eléyìí tó wáyé ní brazzaville lórílẹ̀-èdè congo ló dẹ̀ jẹ́ wípé góòdì márùn-ún lórílẹ̀-èdè nàìjíríà òun náà ni wọ́n kó bọ̀ ìyẹn wá sí àwọn tó yẹ pọ́jọ́ tí wọ́n ti kọ́kọ́ dé bẹ̀ báyìí ni wọ́n ti ń fún wọn fáyà pé ọmọ nìjálà wá sẹ́ ẹ̀kẹ́ mímu táwa mọ̀ sí o ẹ lè mọ ọkọ wa ẹ lè mọ gbèrú wa ó dẹ̀ pé Terry Godfrey òun ló ti kọ́kọ́ mú gold medal kan fún orílẹ̀-èdè nàìjíríà ní 65 kg lágbọn ti tàwọn ọkùnrin nígbàtí Andrew Woyin Korikiye Andrew tóun náà tó mú gold medal yẹn ní ọjọ́ kejì fún orílẹ̀-èdè nàìjíríà lágbọn ti tàwọn obìnrin Priscilla Achebon òun náà ṣe dáadáa ìyẹn fún orílẹ̀-èdè nàìjíríà òun náà mú gold medal ó busu ìyẹn ní apá abẹ́rẹ́ gbogbo tí nàìjíríà ṣàkóbọ̀ nù díje ẹ̀kẹ́ eré ìdárayá ẹ̀kẹ́ mímọ̀ ọ̀hún ẹ̀ló ń lọ bíi márùn-ún ó dẹ̀ ni ti ṣe ààrẹ àjọ tó ń ṣe ìdárayá ẹ̀kẹ́ mímọ̀ lórílẹ̀-èdè nàìjíríà bashir adéwálé adéníyì ó jẹ́ kó di mímọ̀ ó wípé àníṣe ìdíje commonwealth ó mọ̀ mú lórílẹ̀-èdè nàìjíríà lẹ́nu ìdíje yìí ni eré ìdárayá ẹ̀kẹ́ mímọ̀ títa àgbáyé orílẹ̀-èdè nàìjíríà ó tún lọ kópa ń bẹ̀ rẹ̀ tó dẹ̀ jẹ́ pé àṣẹ orílẹ̀-èdè nàìjíríà ti ṣe ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́ lákòókò yìí àwọn tó fẹ́ jẹ́ kó máa tẹ̀síwájú àwọn aṣojú àwọn tó sì lọ brazzaville wọ́n jẹ́ òdì mímọ̀ wípé orílẹ̀-èdè nàìjíríà wọ́n san congo yàmá àwọn akẹgbẹ́ wọn lórí nínú eré ìdárayá ẹ̀kẹ́ mímọ̀ yẹn wrestling wọ́n ti kópa ìyẹn ní ọ̀sẹ̀ tó kọjá ó dẹ̀ jẹ́ ń padà sẹ́rẹ̀ ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá torí gómìnà ìpínlẹ̀ Edo gómìnà monday okpebolo òun náà ló ti kí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù edo queens ló ti kí wọn kú oríire o pẹ̀lú bí wọ́n ti ṣètò dáadáa gba líìgì àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn lóbìnrin ẹ mọ̀ pé ìdíje super six òun náà lórílẹ̀-èdè nàìjíríà òun náà ni ikọ̀ edo queens òun náà ni wọ́n ti kópa o sílẹ̀ pé gbàgbọ́gẹ̀ eléyìí tí wọ́n gbá gbẹ̀yìn òun náà ni wọn ti tàmí ayọ ẹlẹyìn odoodo ojú ikọ bayelsa queens bẹẹ nínú ìfigagbága márùn eléyìí tí wọn gbá àmì mẹwàá òun náà ni wọn ní o ó dẹ jẹ wípé wọn jáwé olúborí nínú mẹta wọn fìdí rẹmi nínú ẹyọ kan wọn sì ta omi nínú kan ẹlẹ tó mọ edo queens balígì àgbẹjọ obìnrin orílẹèdè nàìjíríà gómìnà ìpínlẹ ọhún ìyẹn gómìnà pébolo òun náà ló wá ní ìṣèjọba òun ó ń ṣe àtìlẹyìn eléyìí tó gbópọn fún àwọn eléré ìdárayá lọlọkùn òjọkan tó dẹ jẹ pé ikọ edo queens náà òun ò yọ wọn lẹ inú òun sì dùn wá sí àpínlẹ edo òun fẹ lẹlẹlẹlẹ àwọn ni champion lọdún 2024-2025 bayelsa queens gbà lọwọ wọn ó tó wá di pé wọn padà gbá padà lọwọ bayelsa queens ìyẹn lọdún 2026 ó ní ẹ wò ó ikọ edo queens àwọn ní láti ṣe dáadáa fún wọn tó ra aṣojú rere ìpínlẹ̀ edo òun náà ni wọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kano pillars àwọn náà ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ o páwọn agbábọ́ọ̀lù mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n ti fi kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà sílẹ̀ lẹ́yìn ìgbà tádé wọn ti tẹnubodò fún sáà 2025-2026 nínú líìgì àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kano pillars àwọn agbábọ́ọ̀lù tó fi kọ̀ múlẹ̀ látọ̀ ni mohammed galadima ugochukwu gabriel bákan náà zaradin bello williams ayuba bernard ovoke ofimo christian izuchukwu bákan náà sudais ali baba àti aliyu yakubu nínú àtẹ̀jáde ilé ti kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún tí wọ́n jù léde òun náà ni wọ́n ti jẹ́ kó di mímọ́ nípa àwọn agbábọ́ọ̀lù kan fi kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà lẹ orúkọ wọn o làwọn sì ti fi ta àwọn sì ti mọ pa àwọn agbábọ́ọ̀lù míì wọlé orí wípé àwọn ti múra sáà líìgì 2026-2027 àwọn ti múra wọn lẹ kíkéde àwọn agbábọ́ọ̀lù tó fi bẹ̀ẹ́ lẹ ìbẹ̀rẹ̀ ọ̀tún náà tún ni fáwọn ìyẹn nínú ikọ̀ náà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù benin republic ìyẹn lóbìnrin tọ́jú orí wọn wà lábẹ́ ọdún 17 ìyẹn benin's under 17 women's national team the amazons òun ni wọ́n ń pè wọ́n àwọn náà ni wọ́n ti ṣí ibùba àgbáradì o tó sì ti bẹ̀rẹ̀ àgbáradì wọn fún ìfigagbága eléyìí tí wọ́n máa gbá kojú orílẹ̀-èdè nàìjíríà ìyẹn flamingos ìyẹn ìfigagbága eléyìí tí wọ́n máa gbá gbẹ̀yìn láti mẹ́ni tí ó já tíkẹ́ẹ̀tì àti lọ kópa nínú ìdíje ìfẹ́yẹ àgbáyé àwọn ọ̀dọ́bìnrin tọ́jú orí wọn wà lábẹ́ ọdún 17 lórílẹ̀-èdè Morocco. Olùkọ́ ni wọn, Ida Anzozuo, òun ló ti jáko di mímọ́. Ó wá àwọn agbábọ́ọ̀lù tó wọn ó tún máa pè bí 30 níye. Wọ́n ti wà ń pùbà àgbáradì o, àwọn sì ti bẹ̀rẹ̀ ìgbáradì àwọn lẹ́kùn kẹ́kẹ́. Eléyìí tó túmọ̀ sí pé orílẹ̀-èdè Nàìjíríà kan ṣojú kòtò àwọn kó le o. Àwọn ò ní tẹ̀tì láti já tíkẹ́ẹ̀tì ọ̀hún gbà lọ́wọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbésẹ̀ àkọ́kọ́ náà ni ìròyìn jẹ́ ojúmọ̀ pé yóò wáyé láàrin ọjọ́ kẹta sí ọjọ́ karùn-ún oṣù kejì ọdún tá a wà yìí. Nígbà tí ìgbésẹ̀ kejì ó wáyé láàrin ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù keje ọdún tá a wà yìí, òun náà ni yóò láǹfààní ìyẹn láti wáyé. Ókè, ẹ jẹ́ kó lápá abẹ kí n lọ, ìyẹn sáàrin gbùngbùn orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn tó ní ṣe pẹ̀lú àwọn agbábọ̀ lóde Nàìjíríà nílẹ̀ òkèèrè ká tó fòfẹ́ rẹ̀ lọ sínú ìròyìn tó ní ṣe pẹ̀lú ìdíje ìfẹ̀yẹ àgbáyé. Torí wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Marseille ní Olympic Marseille, àwọn náà ni wọ́n ti jẹ́ òdì mímọ́ wípé ṣe ẹ rí agbọ́wọ́ iwájú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Akọ Adams ti kọ Sevilla. Àwọn fẹ́ gbé o, tó dẹ̀ jẹ́ wípé owó eléyìí tí wọ́n ti pinya mọ́lẹ̀ 30 million euros, òun náà ti pinya mọ́lẹ̀ ìyẹn láti gbé. Wọ́n sì ti ń fi owó ọ̀hún lọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Sevilla. Bó o ní ẹ wò ó sẹ wo bí Akọ Adams wà ńlẹ̀ mọ́ fi wá ṣakọ abẹ́ẹ̀rà ni o, owó sì rèé ibẹ̀ ńlẹ̀ ìyẹn fún wa. Bẹ́ẹ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Marseille, wọ́n ń wò bóyá àwọn lè fi rọ́pò Mason Greenwood. Eléyìí tí ròyìn jẹ́ òdìmọ̀ pé yóò fi kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún lẹ̀ yẹn lópin sáà. Eléyìí tó tẹnubodò bẹ́ẹ̀ sì rèé, ó ṣe yẹ kó jẹ́ pé Pierre Emerick Aubameyang yóò fi kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Marseille ọ̀hún náà lẹ̀. Òun náà ni àwọn náà ṣe wá ń rò wípé àwọn fò kan kún òéjì o láti gbàgbọ́ iwájú mi eléyìí táwọn ò fi, ṣùgbọ́n Akọ Adams òun náà ni wọ́n awọ sí. Ó dá ẹ jẹ́ kí n lọ sápá bí olùkọ́ ni orílẹ̀-èdè Tunisia ọlọ́mọ sàátì ọlọ́mọ jásì yẹ kó tún lójú ewu ni máṣìrí olúwe ó mọ̀ tù. Ìfigagbága kan péré lẹ́yìn pé Sweden fẹ́lẹ́ mú sweet lásán, òun náà ni wọ́n gbaṣẹ́ lọ́wọ́ Sabri Lumoci, ìyẹn olùkọ́ ni orílẹ̀-èdè Tunisia. Èmi ò sì sọ sápá bí ní ti káwọn lámì tọ̀ mi wọlé. Ìfigagbága àkọ́kọ́ nìkan náà gbánú díje ìfẹ̀yẹ àgbáyé lórí ṣùgbọ́n kan jìyà lásán lọ́wọ́ Sweden kan jẹ́ 7-0 gan. Kóòtù tó kó yín wá láti qualifiers tó kó yín gba tíkẹ́ẹ̀tì díje ìfẹ̀yẹ àgbáyé, ó kó yín lọ sínú díje ìfẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀. Ìfigagbága kan péré ló wá fìdí rẹmi sọwọ́ Sweden náà bá gbaṣẹ́ lọ́wọ́ kagani máa ń gbaṣẹ́ lọ́wọ́ olùkọ́ni láàrín tournament náà. Tó bá láwọn tẹwàá fẹ́ fi tí wọn jọ Africa tó ṣe bẹ́ẹ̀ lọ́dún 2023, ìdíje ìfẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ náà ti ṣe bẹ́ẹ̀, kì í ṣe ìdíje ìfẹ̀yẹ àgbáyé. Bó tiẹ̀ jẹ́ pé Africa ò sí ṣe, ó wọ́ọ̀kì fún wọn, kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ni máa ń ṣerú nǹkan báwọn tí ó ṣiṣẹ́ ìyẹn fún. Ẹ máa ń sifáàyè táwọn gan sì lọ gbé olùkọ́ni wọn lábẹ́lé ni, wọn ó mọ tinú tòde ikọ̀ yìí tó ti wà pẹ̀lú kọ̀ yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Eléyìí tó tún wá ń kókọ̀ wá sínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé. Èmi ò sọ pé ìgbésẹ̀ lè tó àjọ tó ń rí sẹ́rẹ̀ ìdárayá bọ́ọ̀lù láfíṣùpọ̀ lórílẹ̀-èdè Tunisia tán gbé ó kù díẹ̀ káàtó. Abdulkadir Adirogba káwọn ara lé láàárọ̀ tó ní.
1: Akojúmọ̀ atọ́kùn akojúmọ̀ ara lé.
0: Ikma Atọ̀mọ̀lára.
2: Akojúmọ̀ atọ́kùn akojúmọ̀ ara lé.
0: Bẹ́ẹ̀ àrùn tí kẹ́yìn ara lé gbogbo mùsùlùmí sì máa ń kí n yápì ìjíra 1448 ọ̀pọ̀ rẹ̀ náà láṣẹ yẹn ní òkè pẹ̀. Ikma Atọ̀mọ̀lára ọdún ẹni tí ó lè dé Tunisia. Ta ni máa ń dẹrù dẹ̀kúdọ̀ báyẹn wò?
2: Ṣé ànágan tẹ́mi gan rí ìròyìn yẹn, ó yà mí lẹ́nu pé ní báyìí ni sì tẹ lọ yẹ olùkọ́ni torí pé ó fìdí rẹ̀ mi lórí ìfigagbága ẹyọkan. Ṣáwọn lẹni àkọ́kọ́ tó máa kọ́ fìdí rẹ̀ mi nínú ìfigagbága.
0: Lọ́dún mẹ́rin sẹ́yìn orílẹ̀-èdè Argentina, Saudi Arabia ló sáré bó sí fún Oscar lóní àbíkíní jẹ́.
2: Bẹ́ẹ̀ni
0: Oscar màmá ẹ̀ gidi ni.
2: Bó ṣe wà nìyẹn, èmi gan mo sọ fún ní a pé èèyàn ń sáré yọ olùkọ́ ní iṣẹ́ báyìí láti sọ pé ìgbà tẹ́ ti wọnú ìdíje tán. Ó ṣe dáadáa kò ṣe dáadáa, ẹ fi ìgbàgbọ́ yín sọ́dọ̀ ẹ̀ ni. Kì í ṣe pé bóyá pé kẹ sáré ẹlòmíì tó fẹ́ lọ gbé nísìn iṣẹ́ ò lọ fẹ́ yẹ kó ṣe báyìí.
0: Ó dà Abdulkadir Adirogba, ṣé ìgbésẹ̀ tájọ tó ń sọ láti sọ̀rọ̀ lórí Tunisia, ṣé kò há ṣìjú kí n lo èèbó láti fi sọ pé ó burú jáì lọ́dọ̀ tèmi? Àbáwọn náà mọ̀ ń tán wá, tán sì mọ̀ pé in táwọn ń wá àwọn lè rí lọ́dọ̀ ẹlòmíì tí ìṣọ́dọ̀ Elambuchi.
1: Ṣé yín lápọ̀dọ̀ tèmi tá a bá wo ìgbésẹ̀ tí orílẹ̀-èdè Tunisia gbé yìí, èmi ni pé lóòótọ́ onígbésẹ̀ yẹn lè kù díẹ̀ káàtó, ṣùgbọ́n mọ̀jáwáyé pé orílẹ̀-èdè wọn lè jọra wọn lè dà bákan náà. Ara tèmi lè gbà kan sí ẹlòmíì lè má gbà wọlé lọ́dọ̀ tiẹ̀. So eléyìí tó túmọ̀ sí wípé tá a bá wo olùkọ́ ni Sabri Lamoci eléyìí tí orílẹ̀-èdè Tunisia tán gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ yìí, lóòótọ́ ni pé olùkọ́ ni yìí ló kó wọn já wá sínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé. Ṣùgbọ́n ó lè jẹ́ pé bóyá plan táwọn náà nílẹ̀ fún ikọ̀ àgbà ọ̀jẹ̀ bóyá náà sì rò pé àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayò àwọn sáré jẹ mẹ́rin só báwọn sì ọmọ bá lọ rí. Ṣùgbọ́n wọ́n ní pẹ̀lẹ́ kùtù báyìí lèyẹn máa fi ń ṣe nǹkan olóyẹ kó lóde Tunisia fi ṣe. Ó kì í gbà sìn tá a bá gbaṣẹ́ lọ́wọ́ olùkọ́ ni yìí báyìí ta wa ni olukọ ni ele ti won tun fe lo nawo gan
0: iroyin to wa nwaju mi nisin so wi pe olukọ ni Avi Renard olukọ ni telefo lede Saudi Arabia ni ohun na ni ni won fe o ti iko iko agbojo obirin lede Spain also di pe ohun ni won gbe gege bi olukọ ni fidi e ni won tin ba soro pe ko wa wo de gege bi ti rim ko
1: iwo kan ba yen ke se biru dije fe ya agba iroye ki won ti lanfa lati gbe tori idije da wa ko idije fe ya agba yi olukọ ni to tin gbe yin bo wa lati le
0: e ti e mo ti to pa mi le rin ni pe awon kan embassy wole won pada awon kan embassy won lu visa won ri visa e lo ri visa gba o de Canada o de US won ta pada ale iwo wa oh god e to lori oni file oni file
1: ele to mo si pe o le de Tunisia o ye kan si fogbon se na boya fi gagbaga elekeji to ba je ko to wa pada ran elekeji sugbon fi gagbaga akoko won fi jo e ja wo orile de Argentina ni sa odun to koja fi gagbaga akoko won je ya lowo Saudi Arabia iye do worst ju to ye ko ye ko ye o le da kan gba se lowo Scaloni gba yen pe ah bawo lo ni Saudi Arabia sugbon won fi lara bale e wa wo kan ti olukoni Scaloni to pada gba fun ile da yen ti le to mo si pe eyan kan ju tun lo ran o le o ye ko le de Tunisia o lo mo sugbon lati gba ta si gbegbe se yi bayi awon na lo ku si lowo tin ba tun gbe olukoni si to no ba tun se da awon tun wo boya won gba se lowo se na
0: ko si wa tan ni tori pe kini ko si iya won ta lo mo boya to bi continue je fe ya gba omo tan so omo ologo lakoko yi dake jadu agbaye ko si royin le to ganga julo ko si royin to gogo ju royin ohun lo ohun na ni Joshima Dias Vonzia asole eni ogoji odun omo orile ede Cabo Verde ohun na lo se daada o iyen fun orile ede yi fun orile ede ohun iyen ninu idije fe agbaye ma tan koju la roa orile ede Spain e wo eni ogoji odun 40 years o te je pe league pelekeje orile ede Portugal ohun na lo tin gba bọọlu ko gbe agba bọọlu Chaves ohun na arakunrin yi tin gba bọọlu e wo o ni 50,000 followers ki Cabo Verde won to gba figa gbogbo awon kojo orilede Spain lana lakoko ebi mo se n ba yin soro over 6 million followers lo si ni lori Instagram billion mefe eyan jake jadu agba ina tin tele Paul Abile Pogba o mo gba to tweet pe asole orilede Cabo Verde nkan ni o wa wu tori wipe e ba n gbo keeper ati mugo eleyi ti mu nkan in yo olohun gbo kibayi ni to fi oju awon oya zaba egbe ya ma wole bi wa de po magic kan wa le se ya ma olohun e wo ele mu ball o tun mu ote mo nibi to mu lede o le de Cabo Verde yen lana nigba ti ajo fi wa gan ma divine hero o fe define hero ko wa npe yan ni hero pe iyan se nkan mo ni gbagbe o ni pe ko je 40 years ko wa wa sinu dije fe ya gbaye fun gba kokko fun ile ede re ko wa ni bi clean sheet meje ojo ile ede Spain orile ede to ye pe ga bi mo se so bo bi 535,000 ni won o gbogbo won mo to lati fe lele soja aba won wa se daada iyen to ba e ja dagbo ko le poju wo ta ba pada de awon sintesi wa ju be si re ojo opo cash star 347 star 1004 star 1@ eku kale

0: torí africa náà olú sábà pọ̀jù náà ní àárín orílẹ̀-èdè france tábà wo orílẹ̀-èdè senegal yẹn teranga lion a rí wípé tábà wo last five games ilé wọn tán láǹfààní láti gbá wọn láǹfààní láti borí méjì wọn pàdánù méjì wọn dẹ̀ ta ọ̀mì ẹyọ kan ilé tó túmọ̀ sí pé orílẹ̀-èdè france ti tábà wo last five games wọn ilé tán láǹfààní láti gbá wọn láǹfààní láti borí mẹ́rin wọn dẹ̀ pàdánù ẹyọ kan tán pàdánù yẹn wọn pàdánù ẹ sí ọwọ́ orílẹ̀-èdè ivory coast nínú díje kòmẹ ọlẹ́rẹ̀ sọ́rẹ̀ ilé tán ti fi àjọ pẹ̀lú àmì ayò méjì sí ẹyọ kan tábà wo àwọn méjèèjì dáadáa tábà wo tábà gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn a rí pé orílẹ̀-èdè france wọn láǹfààní láti ṣe dáadáa ju orílẹ̀-èdè senegal lọ ṣùgbọ́n torí àti máa ṣe bọ̀ ìdíje ife ẹ̀yẹ àgbáyé láti ìgbà tó ti bẹ̀rẹ̀ a rí pé àwọn nǹkan tí a lérò ó ń láǹfààní láti máa ṣẹlẹ̀ pàápàá jùlọ àwọn ikọ̀ tó ń wá láti agbọn ilẹ̀ adúláwọ̀ wọn láǹfààní láti wọ̀ mọ́ àwọn ikọ̀ tó wà lókè òkun wọn láǹfààní láti wọ̀ mọ́ wọn lọ́wọ́ pàápàá sẹ́bá tí wà wo orílẹ̀-èdè france ilé ìtàn sọ iná nísìn a rí pé dúdúdúdúdúdú òun náà ni àwọn àti senegal ilé tó túmọ̀ sí pé egbò kan egun lónìí ni bẹ́ẹ̀ ni french country náà ni orílẹ̀-èdè french country náà ni orílẹ̀-èdè senegal ilé tó túmọ̀ sí pé egbò òkè egun lénìí láàrin àwọn méjèèjì ni ṣùgbọ́n nǹkan tó ń kọ́ ni pé ó kàn lè ṣe akùdé ni pé tí orílẹ̀-èdè france tó bá ṣáájú orílẹ̀-èdè senegal mí àwọn ìyẹn lẹ́nu yóò le ṣùgbọ́n tí senegal bá fi lè ṣáájú wọn mí àwọn ẹgbàgbé yín tó ṣẹlẹ̀ sí wọn nígbàtàn kọjá ìfìkò nínú ìgbàgbé ọlọ́lọ́sọ rẹ̀ yóò ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè france o senegal ó tún jáwé olúborí lẹ́nu.
1: ṣé àwa àwọn kò pẹ̀lú ọwọ́ wájú orílẹ̀-èdè france yẹn tó bá mi àwọn kémi náà mi àwọn ló lè ṣeéṣe kó bá dé.
0: Taba wo dada orílẹ̀-èdè senegal náà jẹ
1: orílẹ̀-èdè france náà ní tẹ́ndẹ́sì àti mi àwọn kò sí bí senegal bá ṣe lè score wọn.
0: senegal náà máa ń score dada.
1: hello ìṣẹ́jú kan hello akú ojúmọ́ o orúkọ yín àti ibi tí mo ti ń pè iṣẹ́ takáṣẹ láàárọ̀ yìí orúkọ yín mà láti bọ̀ o dà ẹ ti jẹ 25k látọ̀dọ̀ káṣẹ láàárọ̀ yìí àwọn kọ́sítọ́mà kẹ wọ́n pè yín láti bèrè àkàndìtẹ̀ sí ṣeun gan ni 25k òun náà lẹ jẹ ẹṣin ok
2: so
1: àwọn kọ́sítọ́mà kẹ wọ́n pè yín láti bèrè àkàndìtẹ̀ sí ẹṣin ọyà.
0: so lápọ̀dọ̀ tèmi ìfigagbága yóò ṣe ṣe kí go wà bẹ́ẹ̀ dáadáa kò pọ̀ ṣùgbọ́n ṣùgbọ́n orílẹ̀-èdè senegal gbọ́dọ̀ ṣáájú orílẹ̀-èdè france mi àwọn tábàyẹ̀lẹ̀ ṣáájú orílẹ̀-èdè france mi àwọn
1: yóò nira àríntán ṣe ní final france. ó dà ẹyí pọn àtòmìlà argentina àti algeria ìfigagbága tí ó tún ta lẹ́nu náà ní ìfigagbága méjèèjì.
3: ṣẹ́rí tábà wo orílẹ̀-èdè argentina a rí pé àwọn náà láǹfààní láti gba ife ẹ̀yẹ àgbáyé yìí lọ ní ọdún tó lọ àwọn náà ni wọ́n sì jẹ́
1: champion
3: bẹ́ẹ̀ni so ó sì wà lára wọn tábà dẹ̀ wo orílẹ̀-èdè algeria náà a rí pé kì í ṣe pé orílẹ̀-èdè algeria náà jẹ́ bí orílẹ̀-èdè téèyàn lè fọ́ sẹ́yìn wípé bóyá pé kínní náà kádẹ wo àwọn orílẹ̀-èdè tó wà nílé adúláwọ̀ náà bí wọ́n ṣe ń jáde láti ṣe dáadáa so ìyàlẹ́nu wà débi pé ìyàlẹ́nu sì lè wà tó jẹ́ pé wọ́n ń dúró láti ṣe pé kí ni pé kì í ṣe pé orúkọ nìkan ni ẹ fẹ́ máa gbọ́ sétí ìjáde wà yẹn láti wá sílé orílẹ̀-èdè adúláwọ̀ láti lè ṣe dáadáa ò ní àwọn kálukú náà jáde sí so ó ṣeé ṣe kó ilé ìdáyẹ argentina jáwé olúborí pọ̀ kì í ṣe figagbága tó máa jẹ́ ìrọrùn ebi wípé bóyá pé iná
1: ẹ̀rọ
3: lára wọn ilé èdè algeria pé wọn ní kípà gidi ìyẹn ọmọ sinda sidane ìyẹn ló jẹ first keeper wọn so èmi rí pé ilé èdè algeria orílẹ̀ èdè argentina lè jáwé olúborí bọ kò lè jẹ pé bóyá pé iná ẹran.
1: ó dà olùkọ́ni orílẹ̀-èdè france zidane deschamps òun ló ti jẹ́ kó di mímọ̀ deschamps ní wípé àwọn báwọn ṣe wà àwọn ọmọ kò fi gbàgbọ́ orílẹ̀-èdè senegal kò lè rọrùn fáwọn ìyẹn ní àtìgbá bẹ́ẹ̀ ikọ̀ gbábọ̀ lórí ọmọ ọdún tony rudiger òun náà ló tọwọ́ bọ̀ wíwádìí ọdún 2027 pẹ̀lú ikọ̀ wọ́n fẹ́ àdéhùn rẹ̀ sí pẹ̀lú ọdún kan mark kukuyela ó ti di agbábọ́ọ̀lù ikọ̀ orílẹ̀-èdè ó ti sọ gbọ́ bọ́ọ̀lù orí abàdí dídá abàdí kò sọ gbọ́ bọ́ọ̀lù kan lórílẹ̀-èdè spain tí wọ́n pósì ní wọ́n kọ́ wọ́n ti gbé
0: lánàá tó bẹ̀rẹ̀
1: ọmọ ló yà mí lẹ́nu jù torí enzo fernandez ni mò ń rò pé yóò fi kọ́ gbọ́ bọ́ọ̀lù chelsea lẹ́ẹ̀kọ́kọ́ lọ ọbẹ̀ ṣùgbọ́n
0: ẹnlẹ́ mọ̀ pé òun fọgbọ́n nù ni ó fọgbọ́n nù
1: ó
0: fi ọ̀rọ̀ sínú bí a fọwọ́ sí ilé ìtàn tí ń sọ̀rọ̀ rẹ̀ tẹ́lẹ̀ gan.
1: ó dà jean de monde òun náà ni olùkọ́ni emmanuel fayo olùkọ́ni orílẹ̀-èdè africa sì jẹ́ ọdún mọ̀kọ́ lẹ́yìn ìdíje ìfẹ̀yẹ àgbáyé òun náà ni ó mọ̀ ibi tó rí ń bẹ́sẹ̀ eré bóyá psg ni àbí liverpool ó wù ní ká jẹran pẹ́lẹ́nu fọ̀nà fún ìyẹn stop ọkọ̀ níjúbà lórí ètò já wọn sí i. ìyẹn láàárọ̀ yìí títí ọ̀lẹ́ lè tá àmọ́ pàdé àdìkọ́dì adéròdà ẹ̀kùn àtọ̀mìlẹ̀rẹ̀ àjọṣe láàárọ̀ tuntun gbẹ́rùn tó dìjì àgbà ọlọ́lẹ́wọ̀ bọ́sìn tó jọlá wò lóòótú ètò tí ń bá dìde fúyà ọláyínká agbóla ní ìwọlé lórí parrot extra ayé kò tọ́ adéròkè adéṣọlá lórúkọ tèmi lórí sports mo ti ń ga lọ torí mi ò fọ́ ẹ má kànáà mí ní gbọ́pù yín ire o.
2: Splash 105.5 FM, the integrity station.

All right. Jẹ́ ká máa kíra wa kú dédé wò ó gbogbo ibi tí a ti láǹfààní láti máa gbọ́ ìkànnì yìí. Ìkànnì Splash 105 Proverbs FM. Nílẹ̀ Falábẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Óyá tálọ̀tà ọ̀tá ń jẹ́ òpè ní ọgbọ́dọ̀ Fọ́ísà. A tún ti dé lọ́sàn-án tèní pẹ̀lú àwọn ìròyìn lọ́lọ́kanòjọ̀kan tó jẹ́ tẹ̀rẹ̀ ìdárayá níbikíbi káàkiri àgbáńlá ayé lórílẹ̀-èdè wa Nàìjíríà. Nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkú ni ó máa dùn gbọ́gbọ́ máa kán sórí pé àti gbogbo rẹ̀ pápá àtòkè àṣàlẹ̀. Óyá join together. Àbá ń sọ nípa ìròyìn lọ́lọ́kanòjọ̀kan tó jẹ́ tẹ̀rẹ̀ ìdárayá. A tún láǹfààní láti máa túnṣu rẹ̀ désàlẹ̀ kòkò. Ìyẹn làwọn ìròyìn eléyìí tó tàkókò tàkókò. Bákan náà làwọn ìròyìn yàjò yàjò tólóyìnbó ń pè ní breaking news. Bí bá ṣe ń balẹ̀ báyìí, òun náà la mọ̀ gbà síra wà láà. Óyá pápá láti bẹ̀yẹ. Èmi nìkan kọ́ mo wà nílé agbára o. Desmond Toriji. Àgbáwo tí ọ̀gbọ́dọ̀ báwo jẹ́. Ó gẹ́rin mi fi dá wa tí ó mọ jẹ́ kí lọ́fà tí mo gbá dáadáa níbikíbi káàkiri àgbáńlá ayé. Tún dí ọmọ láwọ olóòtú ètò ìyàlẹ̀ Swagosi nìyẹn o. Ọlọ́wọ́lé Hamza lórúkọ tèmi dì top striker eléyìí tó gallant gan. Ó máa dùn gbẹ́gbẹ́ kéde máa ké sí ìyẹn lọ́sẹ̀ tèmi. Báríbà. A máa láǹfààní láti gbádùn ara wa dáadáa. Ìyẹn lọ́sàn-án yìí. Torí pé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìdíje ife ẹ̀yẹ àgbáyé. A túṣu ẹ̀ désàlẹ̀ kòkò. Eléyìí tí wọ́n ti gbá lánàá àtẹ̀léyìí tó máa wáyé lénìí. Ẹ mọ̀ pé àwọn ìfigagbága kan tó ní kìmí máa wáyé lénìí. Lára ẹ̀ láti rí eléyìí tí olóde France àti olóde Senegal tí wọ́n ó ti gbéná wojú ara wọn tó bá di lásàálẹ̀ yìí. Bákan náà ẹ mọ́ gbàgbé wípé olóde Argentina náà tòun àti olóde Norway àwọn náà jọ lọ́kìtì pé ẹ lóru mọ́jú nìyẹn. Àti àwọn ìfigagbága míì tí ó tún wáyé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ eléyìí tó wáyé lánàá náà á tún láǹfààní láti túṣu rẹ̀ désàlẹ̀ kòkò. Ẹ wò ó lọ́sẹ̀ yìí a ti tó gbogbo rẹ̀ papọ̀ tá a sì gbádùn ara wa dáadáa. Óyá pápá láti bẹ̀yẹ àsìdègò. Ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ láti bùbá ìgbáradì ìkọ̀jẹ́ wẹ́ tọ́jú orí wọn ń bẹ. Tọ́jú orí wọn ń bẹ lábẹ́ ogún ọdún. Ikọ̀ Flying Eagles gẹ́gẹ́ bí ẹ ṣe múra lẹ́ẹ̀de ìdíje ife ẹ̀yẹ ti wáfò. Ṣé ẹ fẹ́ gbọ́ bí nǹkan ṣe ń lọ? Òun náà ni wọ́n ṣe ń tẹ̀lé. Torí bó ti tóbi jọ́ méjì jọ́ mẹ́ta tó dàbí ẹni pé ìkọ̀jẹ̀ wẹ́ ti ń sojú orílẹ̀-èdè wa Nàìjíríà. Eléyìí tó jẹ́ wípé gbogbo nǹkan wọn ẹ mọ̀ pé fire brigade approach náà ni wọ́n ní kò ní rí bẹ́ẹ̀ lọ́lọ́ yìí ara àdúpẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ máa sọ bẹ́ẹ̀. Sọ́rí o Algeria àti ní iye Argentina mú ní Norway. Argentina àti Algeria ni o ẹ mọ̀ ẹ dákun ẹ mọ̀ bínú jàre. Argentina àti Algeria ló máa gbá bọ̀ ní òru mọ́jú. France àti kí lórúkọ àti Senegal lálẹ́ àwọn kan wà ń rọ̀lẹ́ náà ń rántí gbogbo ẹ̀ nígbà kó rí pọ̀ kọ́lọ́ọ̀ sànú ẹni ní kọ́lọ́ọ̀ sànú ní jàre. All right. Ikọ̀ Flying Eagles pẹ̀lú ìgbáradì wọn ti ń lọ nílùú Àbújá. Wọ́n ní WAFU Cup ìyẹn WAFU Sombi láti mọ àwọn wo ni ó rè sojú ilẹ̀ adúláwọ̀ nínú ìdíje AFCON ti ọ̀njẹ̀ wẹ́wẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. Ẹ mọ̀ pé àjọ CAF wọ́n pín wọn sí ìsọ̀rí ìsọ̀rí ni. WAFU Zone A ń bẹ, Zone B ń bẹ, Zone B yẹn bí olóòdè bíi méje lọ́wọ́ à ń bẹ̀ tí wọ́n máa kópa. Níbẹ̀ wọn ó ti á mú wọ́n mú ẹyọ kan nínú méje yẹn. Wọ́n tún wo àwọn agbọn bòmíì náà. Wọ́n sàmù wọn tí wọ́n fi pé mẹ́jọ. Wọ́n mú wọn pé mẹ́jọ. Mẹ́jọ yẹn ni ó kópa nínú ìdíje AFCON. AFCON yẹn wọ́n ti wá mú mẹ́rin tó bá dé ìpele tó kángun sí àṣekágbá yẹn semi-final tí ó rè sojú ilẹ̀ adúláwọ̀.
nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé tí ọ̀jẹ̀ wẹ́wẹ́ ìyẹn fifa under 20 world cup bí nǹkan ṣe rí nù o. Ní ti ìdíje ti WAFCON ti àwọn obìnrin ẹ má gbé inú oṣù tí ń bọ̀ ẹ inú oṣù keje o náà nídíje máa láǹfààní àti gbìyànjú lólédè Morocco. Ṣé ẹ wá rí i ààrẹ àjọ tó ń sọ kárí gbogbo tó níṣe pẹ̀lú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àtòun àti mínísítà tó níṣe pẹ̀lú gbogbo tó níṣe pẹ̀lú eré ìdárayá lórílẹ̀‐èdè Morocco wọ́n ti gbé wa débẹ̀ báyìí. Wọ́n ní gbogbo nǹkan àlùmọ́ọ́nì àwọn ìyẹn gbogbo infrastructure tó níṣe pẹ̀lú pápá àṣírí àwọn ẹ kò sí fúnlé adúláwọ̀ mọ́ báyìí o. Àwọn ọ̀gbàlejò kankan tó bá níṣe pẹ̀lú tilẹ̀ adúláwọ̀ àwọn ọ̀gbà mọ́ báyìí níbi táwọn bá ọ̀rọ̀ ilé ayé àwọn dé báyìí àwọn ọ̀gbàlejò ilẹ̀ adúláwọ̀ mọ́ àlejò ibi táwọn mọ̀ gbà pé ìgbáradì tọ́kàn báyìí òun náà ni tìdíje fi ẹ̀yẹ àgbáyé tẹ́lẹ̀ tí ń bọ̀ lọ́dún 2030 tí ń bọ̀ lọ́dún 2030 níbi tí orílẹ̀-èdè Morocco Spain àti Portugal tí wọ́n ti láǹfààní àti máa jọ gbàlejò gẹ́gẹ́ bí ààrẹ àjọ ìfètò orílẹ̀-èdè ti Morocco Lekja ìyẹn Vauzi Lekja bó ṣe jẹ́ kó di mímọ̀ ó ní èyí táwọn gbàlejò ilẹ̀ adúláwọ̀ yẹn tó pé wọn ò kúkú tiẹ̀ fi sí ọ̀hún náà yin àwọn gan náà àbí kí tún wá ni àwọn èèyàn ní ẹsẹ̀ ń gbẹ ti gbàlejò yẹn kí wọ́n máa gbé fele yín lọ láì jẹ́ pé àbí bò ni torí kò yí àwọn ẹ̀ ńlẹ́ o. Bàbá alálejò tó ti ṣe tẹ́nìkan ò ṣe rí Lekja ni ọ̀dà kò sí wàhálà ẹ mọ́ bínú ṣùgbọ́n o àwọn ọ̀gbàlejò ilẹ̀ adúláwọ̀ kankan mọ́ lélẹ́yìí táwọn kò sí i ó tún wá tẹ̀síwájú ó lóun tiẹ̀ ń gbàládùá kí orílẹ̀-èdè Morocco kò kojú orílẹ̀-èdè Spain. Wọ́n ní kí lẹ fẹ́ fàyọ oníbẹ̀ làábí ni ó lóun fẹ́ jẹjú agbábọ́ọ̀lù kan ǹjẹ́ agbábọ́ọ̀lù wo ó ní agbábọ́ọ̀lù tá à ń sọ àwọn pé kọ́ wá sojú orílẹ̀-èdè Morocco. Ọkà gidi borí bíi fáànù àwọn kan ọlọ́ka gidi borí ni o ǹjẹ́ ta ni ó ní lami yamá ni lami yamá olóòlédè Morocco pépépé wá gbábọ́ọ̀lù fólédè bàbá rẹ̀ ó ní ìsapá kándákándá ọ̀sapá bíi tan ọ̀sàyà bí ẹ̀yìn òun ọ̀wá spain ló ń gbábọ́ọ̀lù fún ó ní òun wá fẹ́ kí olóòlédè spain àtòlédè Morocco kí wọ́n pàdé nínú ìdíje ìfẹ́ ẹ̀yà àgbáyé ti ń lọ lọ́wọ́ yìí kí Morocco wá bá wọn wí kó wọn ààyè ṣe yẹ̀yẹ́ dáadáa òun fẹ́ fi ṣe yẹ̀yẹ́ ni wọ́n ní àgbàlagbà mọ níyìn àgbàlagbà èèmọ̀ ṣe kí lọ́ báyìí wà ó lóun ti á ṣe ń tònú ẹ lọ ọ̀pọ̀lọpàá ẹ lọ ilé ẹjọ́ ẹ lọ pẹjọ́ n tó ń fẹ́ ṣe lọ́kàn tòun ni ṣé ẹ̀yin lẹni máìndì tòun ni àbẹ́yìn lẹ́mọ direct life tòun bó ń ṣe fẹ́ direct life ilé ayé tòun ló ń ṣe ń direct ẹ̀yin n tó wu òun ni yí pé kí Morocco àti Spain kí wọ́n pàdé yẹn bá ti á pàdé káwọn wá bojú orílẹ̀-èdè Spain jẹ kójú olè ti lami yamá àti kọ ogun rẹ̀ n tó wu òun nìyẹn o. Vauzi Lekja ààrẹ àjọ tó ṣe kárí bọ́ọ̀lù aláìsígbà lórílẹ̀-èdè Morocco n ló gbé wa débẹ̀ bẹ́yẹn o. Ó yá gbágbà pàlú láti bẹ̀ yẹn ó dẹ̀jú ó di mímọ̀ yìí pé ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ eléyìí tó jẹ́ WAFCON tí ó wáyé nínú oṣù keje yẹn náà ni àgbà kẹ́yìn àlejò ilẹ̀ adúláwọ̀ táwọn gbà o. Ilẹ̀ adúláwọ̀ ẹ máa wá pápá ṣeré tẹ́ bá ti gbá bọ́ọ̀lù ẹ máa wá káàkiri ẹ lè lọ́ọ́ máa gbà lẹ́kọ̀ọ́ bí ẹ máa gbèrè ìlú Àbújá náà ní fídì ńbẹ̀ náà ṣùgbọ́n nígbà àwọn gbàlejò ilẹ̀ adúláwọ̀ ó ti di mọ gbogbo infrastructure àwọn lórí pápá ṣeré báyìí ìdíje tó bá ṣe kàrìn international game tó ní ṣe pẹ̀lú àjọ fifa lókù táwọn ọmọ lò fún kò sáàyè fún ilẹ̀ adúláwọ̀ mọ́ ẹ̀yàn ni ẹ̀dà ẹ̀ṣẹ́ o ṣẹ́sà tiẹ̀ kọ́kọ́ yanjú eléyìí tó wà ńlẹ̀ yìí náà ẹ̀ yanjú èyí tó wà ńlẹ̀ kó tó di pé ẹ̀yìn a máa yanjú eléyìí tó bá ṣẹ́kù ọ̀dà kò sí wàhálà. Ó yá gbágbà pa lẹ́yìn ìgbà tí ọwọ́ ti tẹ àwọn ọmọ orílẹ̀-èdè Afghanistan méjì eléyìí tí ìròyìn jẹ́ kó di mímọ̀ yìí pé àwọn ni wọ́n ja orílẹ̀-èdè England lólè o bàbá ń sọ nípa olè àwọn equipment eléyìí tí a ní jà wọ́n ìyẹn ní bí òpin ọ̀sẹ̀ tó kọjá kọ yìí ẹ̀yìn olè equipment tí a jà wọ́n yẹn wọ́n ní ọwọ́ ti tẹ àwọn ọmọ orílẹ̀-èdè Afghanistan wọ́n lọ́mọ Afghanistan ni wọ́n àwọn méjì wọ́n lọ́wọ́ ti tẹ̀ wọ́n lẹ́yìn tó túmọ̀ sí pé àpapọ̀ nǹkan tí wọ́n ní wọ́n jí nígbà wọ́n sì lè gbé sírọ̀lẹ́ ń lọ bíi $13,000 bíi $13,000 àbẹ̀sọ́rí o £30,000
bi £13,000. Aba gbe £13,000 lori dollar. Iyen yo ti ma suma boya bi 18 bi $18,000 beyen. If not $19,000 yo ti ma suma beyen. Won ni ko si wahala $18,000 na ni $18,000. Won ni ko si wahala o. Eh won foju bale ejo. O ise se koja pe awon odun meje. Lai bomila. Awon odun meje lai bomila. O na ni won re pada jejo. Nje ki aloko won. Won ni Mustafa Salik. Ikini a ma je Mustafa Salik. Ikeji nje Evan Kamal. Evan Kamal. Won ni originally omo Afghanistan ni won. Tosi je yi pe lojo Friday ti won sise buruku yi. Won fe gbe eru igba. A beach ni won fe gbe gba West Palm Beach. Eni won fe gbe gba. Won fe gbe lati be. Won gbe lo si Florida. Won ni Florida won fe gbe gba lo bo ori omi won fe gbe gba. Won o gbe gba oju ta ya tori titi. Won ti gbe lo si eti omi. Gbe ilu Florida ni won fe ku awon gbogbo eru yen lo. Ki wa ti de Florida ti an ti jale ba won odo be nti anu ki wa ma se yata yuto ko si iye olo iye ole ba si ta ere ni e ma pe iye ole ba ta ere na ni tori pe ngba ti eso kegus owo won ira ebi an ji ni won ni ilu Florida won fe gbe lo lolede America na ni won ti re ma ta so le papapa ti yo so le si odowo. Okay, oya papapa lati be yan asudego. Cashier, cashier, cashier. We go again. Lọ́sàn yìí, owó tó ti wà ńlẹ̀ rẹpẹtẹ fáwọn èèyàn. Mọ̀ pọ̀ gbọ́ o. Mọ̀ relent, mọ̀ wà ráró. *347*1004*1# ó ní kóòdì tó jẹ mọ́ ti bí. Mọ̀ dápọ̀ mọ́ra wọn o. Kóòdì ti lágelu ọ yàtọ̀ sí ti bí o. *347*1004*1#

0: ti lówó lọ́wọ́.
1: Ẹ̀dá ò lọ́gbọ́n nù.
0: Owó gan-an lọba ọgbọ́n.
1: Ọgbọ́n.
2: Akábala tó jẹ́ kí n máa borí lágbà.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní ìyá cashport sí Valentine cashport, Easter cashport tó tún yàtọ̀ sí Workers Day cashport. Ilé tó gbóná gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní ₦1,50,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mídíẹ̀ Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
3: Owó ni Monday fi wá bá.
4: Ṣé a máa bá wọn san? Wọ́n máa ṣe wùwà ìbàjẹ́ mọ́ o.
5: Àwòdì tó lè bára lórí yẹ́.
6: Ó lọ mú agbára kún agbára ni.
5: Gbogbo ẹ̀yìn olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. AA. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó dé padà. Ojú ọ̀run súdẹ̀dẹ̀ yóò rọ̀jù ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ Ẹtì láago 5:00 PM 5 PM Friday. Àti gbangba làṣáàta láago 11:00 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. AA. Owó bàbá fọwọ́ sí táàmù bí ẹ mowó, ẹ mọ̀ pé kò lè dọ́ rárá. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. AA balẹ̀ bàgẹ̀ bí ẹ̀rọ ǹdẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàta. Ẹ̀yin kọ́ yìí, ẹ mọ̀ ní ìsìn.
7: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe ìpadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹmà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
8: So my son, welcome to the Kalangulo Shrine. The gods are with us. What can I do for you?
9: Baba, you have to save me. Oh, somebody they do me. Oh, they do me with
8: you. You say waiting?
9: All my goats and chickens don't finish. Guy, he do me.
8: Ah.
9: Then my business don't bafuka. Chai, he do me.
8: I see.
9: My pikin where they do well before don't start to they fail for school. The witch do me. Oh.
8: Ah.
9: And I even sick self. I think say him give me HIV.
8: Eh? No.
9: What do you mean, Baba?
8: No way anybody fits use witch give you HIV. They did not they fly for air. If anybody tell you that one, now lie them talk. Because witch no fit give person HIV.
10: No matter how the wind strong, nobody fit give or carry HIV from witchcraft.

0: káàbọ̀ padà látọjú ọjà o. Ìkànnì tí Splash rè é, Splash 105.5 FM tó wà nílé Fúnmálábẹ́lẹ̀ lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá ta lọ́ta ọ̀tá ń jẹ́ òpè ni o gbọ́dọ̀ fọ́ ìzà ọ̀tọ̀. Tó bá gbá yín sẹ̀ǹdà pọ̀ mọ́ wa, ẹlẹ́wò 1500 níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ọyẹ ẹjẹ́ lọ kànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ti ìkànnì tí Splash 105.5 FM. Àbí jẹ́ ká màfá family lórí Facebook, bákan náà lórí TikTok at Top Striker 100 lórí TikTok. Oya let's go there lórí gbogbo àwọn social media wa, lẹ́ẹ̀tì láǹfààní àti máa bá wa pàdé. Ikọ̀ Manchester United, wọ́n jẹ́ ó di mímọ̀ fún gbogbo àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù pátápátá. Wọ́n ní àǹfààní ti sílẹ̀ báyìí ní ọba nífẹ̀ẹ́ sí Marcus Rashford o, £40 million ni o. Tẹ́mọ̀ yí pé June 15 àná ó ní gbèdéke £26 million náà ló dé òpin £26 million. Eléyìí tí wọ́n sọ fún Barcelona pé bẹ́ẹ̀ bá fẹ́ rà á nígbà tí wọ́n fẹ́ gbé ní lò nígbà náà lọ́hùn pé ẹ sì láǹfààní àti san £26 million títí di ọjọ́ 15 oṣù kẹfà June 15 ìyẹn àná ó ti tẹnubodò. As from today, ikọ̀ Man U ti jẹ́kọ̀ di mímọ̀ yìí pé Marcus Rashford is going for £40 million. £40 million yẹn wá rè o, ẹ máa gbọ́ o. Wọ́n ní gbogbo tíìmù ti ń bẹ nínú líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì from A to Z, gbogbo yín lẹ lẹ́tọ̀ọ́ láti lè sọ pé yín náà fẹ́ rà o. Àyàfi méjì kan, àwọn méjì kan ni wọn ò lẹ́tọ̀ọ́ sí Marcus Rashford. Wọ́n mọ̀ wulẹ̀ kówó wá kò ń ṣe títà fún wọn, and not for sale fáwọn méjèèjì. Ǹjẹ́ àwọn owó wa ni? Wọ́n ní àkọ́kọ́ ikọ̀ Liverpool, not for sale fún wọn. Àwa àti yín ò sínú ẹni tájọ máa wá ta ọmọ fúnra wa, àjọṣepọ̀ wo ní bẹ láàrin wa, ìfẹ́ kí ní bẹ láàrin wa tá a fi máa tọ ọmọ fúnra wa. Wọ́n ní ẹmú yẹn dání. Ẹlẹ́ẹ̀kejì ikọ̀ Manchester City rival, wọ́n ní rival àwọn, àwọn jọ wà nínú ìlú kan náà ni. Marcus Rashford ó sì á wà lọ́dọ̀ yín tájọ wà nù ìlú kan náà tí ó máa sì pàkọ́ lùkèlùkè sí à ọjọ́. Wọ́n ní lẹ́yìn àwọn méjèèjì yẹn City àti Liverpool, gbogbo ẹ̀yìn tó kù, ẹ̀yìn 17 tó kù, the remaining 17 clubs, ẹ lè gbórí wọlé. Kò sí tí fi ṣèyàn tẹ́ dórí Arsenal yìí náà lè wá. Méjì yẹn náà la fẹ́ gbúrò wọn. Àwa àti wọn ò ní àjọṣepọ̀ kankan bí ti wù ọmọ. Ó dinú ikọ̀ ti Real Madrid o, Rudiger, Anthony Rudiger. Ó ní we die here. Ǹjẹ́ kí láàdé ìwà àti ta lẹjọ́ ń fa wàhálà? Lọ́wọ́n àtẹnìkankan kọ́ o. Òun jẹ́ kó máa yé wọn wípé òun Anthony Rudiger o. Ìṣe òun sì kù nínú ikọ̀ Real Madrid o. Ó ti fẹ́ iṣẹ́ rẹ̀ lójú o. Títí di ọgbọ́njọ́ ọdún 2027, Anthony Rudiger sì wà pẹ̀lú ikọ̀ Real Madrid ni o. Gẹ́gẹ́ bí ìròyìn ti ń tọ́ lọ́wọ́ nù o. Ó ní we die here. Ibi làjọ wà, ẹnìkan ò ní lọ fẹ́nìkan o. Àjọ máa gbèlú Madrid ni. Anthony Rudiger ó ti fẹsẹ̀ rẹ̀ lójú nínú ikọ̀ Real Madrid. Bákan náà wọ́n ti kéde olùkọ́ni tuntun fún ikọ̀ ti AC Milan ẹgbẹ́ nílẹ̀ ìtàló, Ruben Amorim, former coach ìyẹn fún ikọ̀ ti Manchester United. Ó ti gbórí wọlé kò bánà, ó gbórí wọlé kò rọrùn. Ó ti gbórí wọlé fún ikọ̀ AC Milan báyìí o, gẹ́gẹ́ bí head coach o. Yọ wà ń bẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ni fún ọdún méjì gbáko, ọdún 2028 làdéhùn rẹ̀ náà ni ó tó tẹnubodò. Bí nǹkan ṣe rí nìyẹn o, àdéhùn ọdún méjì ò ní ẹ fún aráàbí. Ó yá gbágbàpá láti bẹ̀ yá àṣìlègò o. Níbo ló tún kàn? Ẹjẹ́ lọ sínú ọ̀dọ̀ ti Buhadi. Tá a bá ń sọ nípa ti Buhadi, agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Lille lọ́wọ́ yìí, Ayub Buhadi. O lè pè láyùbà dédé náà ni. Ayub Buhadi, ọmọ ikọ̀ Lille, ọmọ orílẹ̀-èdè Morocco tó da ikọ̀ Brazil ríboríbo lọ́wọ́ àárín. Ebàríbà, wọ́n ní ọmọ yìí. Ó ń jó di mímọ̀ yìí pé ẹyin lóòótọ́, nígbà tọ́rọ̀ ti rí bó ṣe lóun ò rí yìí, ní tí ó dùn mọ́ òun nú jù nígbé kí ikọ̀ Real Madrid ọ wá. Ó wu òun kóun lọ sínú kọ Madrid. Ṣùgbọ́n ikọ̀ PSG ó ní owó tí wọ́n kó kalẹ̀ ní Garema pé àwọn òkúkúrò owó náà náà bìkankan wọ́n kàn ń pawó ni. Wọ́n ní ikọ̀ PSG lówó ń bẹ lọ́wọ́ wọn báyìí o. Bí ìsẹ̀kẹ̀rẹ̀ àá ní owó tí wọ́n fẹ́ gbé ọmọ yìí lọ gara jù. Wọ́n ní ṣùgbọ́n ọmọ yìí gangan ni bó ni ìbáṣe dòdò. Kó sì jẹ́ pé ikọ̀ Real Madrid ò ní agbórí wa lọ́wọ́ kan lòun ọ̀bá gbórí wọlé o. Ṣùgbọ́n níbi ọ̀rọ̀ dé dúró ikọ̀ PSG ni a ní ó ń kànlẹ̀kùn gbàngbàngbà tí owó tí wọ́n sì kó lọ́wọ́ lọ gara díẹ̀. Tọ́ a ó ti ṣèyí sí o Èkìtì gété. Tọ́ ọ̀rọ̀ ti di pé ọba náà rán ní ṣe odò ọba kú. Ìṣe ọba ò ṣe má jẹ́ odò ọba òun náà ló sì kú dánu tí ò ṣe rọ́lù yìí. Ókè a máa wo ibi tí ó padà ẹ́ǹdì sí. Ìfigagbága tí ó wáyé lénìí aago mẹ́jọ àsálẹ̀ ni Faransé àti Senegal wọ́n jọ náà tán bí owó ni o. Yóò lè pọ̀ ṣé ẹ rántí Korea Japan ní 2002 ṣé ẹ rántí Korea Japan ìfigagbága àkọ́kọ́. Níbi tí orílẹ̀-èdè Senegal tí wọ́n ti kọ́kọ́ kéde wọ́n kéde fún gbogbo àgbáyé wípé we are not here for jamboree. We are not here for jamboree. Ìyẹn ìdíje ife ẹ̀yẹ àkọ́kọ́ wọn ife ẹ̀yẹ àgbáyé ti ẹ wá ìyẹn lọ́dún 2002 Korea Japan níbi tí wọ́n ti kojú orílẹ̀-èdè France tí wọ́n ti lọ́wọ́ ń gbà náà lọ́hùn. Ẹ mọ́ gbàgbé lọ́dún 1998 France lọ gba fi ẹ̀yẹ defending champion wọn host ni àwọn ní host yẹn náà wọ́n gbà ní France 98 ẹ wá mọ̀ gbọ́ defending champion yẹn wọ́n gbé wọlé sí ọdún 2002 ní Korea Japan. Ìfigagbága wọn àkọ́kọ́ kojú orílẹ̀-èdè Senegal. Senegal bà wọ́n lójú jẹ́ o. Góò kan dondo ni a fi sẹ́ wọn léegun ẹ̀yìn lọ́dún náà lọ́hùn. Rabaraba rẹ̀ rabaraba rẹ̀ o ni France gbà kúrò nínú ìdíje yìí o. Rabaraba ìjìyà àkọ́kọ́ tí wọ́n jẹ yìí rabaraba rẹ̀ wọ́n bá kúrò nínú ìdíje yìí. Senegal ọ̀hún wọn ó tún kojú wọ́n bá ti ń di láago mẹ́jọ lásàálẹ̀ yìí. Ṣùgbọ́n Senegal àgbà yẹn tiẹ̀ tún ti á yàtọ̀ sí tìṣe. Ókè ẹni France ìgbà náà ti yàtọ̀ sí tìṣe ókè. Àjẹ́ yín pé modern Senegal versus modern France nìyẹn. Àbí kí ni ká pé modern Senegal versus modern France. A rí fíìmù lálẹ́ yìí. Bákan náà tó bá da aago mọ́kànlá orílẹ̀-èdè Iraq òun àti Norway. Iraq àti Norway wọ́n jọ wojú ara wọn. Aago méjì lóru mọ́jú ọ̀la. Òun la Argentina àwọn Lionel Messi àti orílẹ̀-èdè Algeria làwọn jọ máa fa wàhálà. Bákan náà ní ìdajì ọ̀la náà laago márùn-ún ìdajì. Ọmọ òru là á ṣèkà bẹ́ẹ̀yàn bá ṣe lọ́sẹ̀ kò ní faraare lọ. Ìdajì ọ̀la laago márùn-ún orílẹ̀-èdè Austria òun àti orílẹ̀-èdè Jordan àwọn náà jọ wọ wàhálà mọ́ra wọn lọ́wọ́. Bí nǹkan ṣe rí nìyẹn lápá ibẹ̀ yẹn o bá a bá ń sọ. Bàbá ń sọ nípa ti ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Ẹ jẹ́ ń gbé yín débẹ̀ sẹ́ rí ìwọ tó bá jẹ́ pé NTA ni oní NTA ń lé NTA Sport. NTA ó gbé Argentina àti Algeria yẹn NTA máa gbé Argentina àti Algeria yẹn. Kódà nírọ̀lẹ́ ọ̀la Portugal àti DR Congo laago mẹ́fà rọ̀lẹ́ ọ̀la NTA ó gbé. Mọ̀kàn tún ní sáré gbé yín débẹ̀ lápá abẹ yẹn ni. Àbíbò wa ni ṣé talẹ́yìí irọ́ àwọn iléeṣẹ́ ti bí ni àwọn ni wọ́n gbé talẹ́yìí àwọn méjèèjì àwọn iléeṣẹ́ ti bí yẹn bó ṣe jẹ́nu. Ẹ mọ̀ yìí pé bẹ́ẹ̀ bá subscribe NTA sì máa ń ṣò lórí àwọn kọ̀ọ̀kan bó ṣe jẹ́nu. Ó yá pápápá káṣẹ̀. We go again o. *347*100# ni ó gbé ọdẹ bẹ̀ owó tó ti wà ńlẹ̀. Tọ́ ọ bá gbìyànjú láàárọ̀ tí ọ wọ́ọ̀kì gbìyànjú ẹ̀ lọ́sàn èmi mo sọ fún ọ bẹ́ẹ̀ ọ cash out ní ìsìn ọmọ ní ìsìn jásáre lójú ọjà kádé ká wá tẹnubọ àwọn afigagbága ẹ kó kalẹ̀.
1: Chai, my head oh. Oga landlord, why you dey shake like ceiling fan? Eh?
2: My village people don come again o.
1: Ah, this one wey your body hot so? You don do test?
2: Yes, see result o.
1: Oga landlord, no be your village people o. Na malaria. You need Luta. Luta na better medicine wey dey knock down malaria. Oya, see am. Take am.
2: Thank you, Oga Luther. I don't dey can't pay.
1: Luther, brand of Artemeta and Lumifan Train, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
3: Everybody say thanks, Luther. Malaria's in big trouble.
4: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀léra-léra lóní back-to-back. A bẹ̀rẹ̀ látorí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́. Àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kazé Cashport yẹn gan lọ fàáfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ kẹ́. Káàṣì ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣì ẹ̀ bá ti ṣàdéhùn. O máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year
5: Cashport.
4: Inú oṣù kẹfà yìí, owó tó lé ní 1,250,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀.
6: Gbé bọ́dì ẹ̀.
4: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta, tó o bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí o. Wednesday, June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM, tẹ *347*1004#. Lórí Ladilu FM, tẹ *347*1004#2# tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng.
6: Pẹ̀lú Mid-Year Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé.
4: So ti káàṣìẹ̀, ọmọ mo ti káàṣìẹ̀.
7: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GC Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 Naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime.

0: Ẹ káàbọ̀! Ẹ káàbọ̀ padà látojú ọjà. Ìkànnì ti Splash náà ni Splash 105.5 FM, ilé tó wà nílùú Balafẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá ta lọ ta ọ̀tá ń jẹ́ òpè ni ògbọ́dọ̀ fọ́ísà. Akudede Wòye Ọ̀gbẹ́ni Tìjà ni olóko dáná.
1: Akudede Wòye Atọ́kùn, Akudede Ògbòyìn Aralé.
0: Bákan náà ọ̀nàrẹ́bù nínú ìwádìí tá a ṣe, wọ́n lè lọ gba footers card yín ti ansíìsì lọ́wọ́ yín nígbà tí wọ́n fún yín tíkẹ́ẹ̀tì, wọ́n tún gba footers card lọ́wọ́ yín. Ti bẹ́ẹ̀ ni.
2: Bẹ́ẹ̀ kọ́.
0: Bó lọ wá rí.
2: Orúkọ tèmi ni Abdulwasim Amadu Yusuf Akoriri Mabá Kila Pamọ́ Kẹ́yìn tí wọ́n káàkiri àgbẹ̀ láyé pé akúṣẹ́ látara olùbáríkà tó pọ̀ lọ́bi iṣẹ́ nìkan orílẹ̀-èdè Nàìjíríà lọ ni jó bàjẹ́. Mo lọ gba footers card ní Òṣègèrè láti change kúrò níbi mo ti ń dìbò tẹ́lẹ̀.
0: Ìgbà tí mo wà ní ìgbò
2: mo sún
1: yóò di ọ̀lẹ́jọ́ tó ṣe parọ́ mọ́.
0: Kí lọ fẹ́ pò mi o ti lọ gba tíkẹ́ẹ̀tì fún.
1: Mo fẹ́ pò ló ń pàṣán, mo fẹ́ máa dìbò ládùúgbò mi lólùkẹ́yẹ ní wọ́tà.
0: Wàhálà. Bàbá wo ibi gbàgbàgbà àná, ọ̀pọ̀lọpọ̀ ò lè ró. Dó mo sọ lánàá, mo ní Kevadi yàtọ̀ pé Kevadi máa bọ́ọ̀lù gbà ọ́, mo sọ mọ́rọ̀ lánàá. Torí at least a sì wo díẹ̀ nú àwọn qualifier àwọn tí wọ́n gbá nílẹ̀ Adúláwọ̀ àríbí wọn sì gbà. Ṣùgbọ́n kò sẹ́ni tó lè ròyìn pé bóyá wọ́n lè wọ̀ mọ́ orílẹ̀-èdè Spain lọ́wọ́ tó lẹ́vù eléyìí tí wọ́n fi wọ̀. Kí ni ọgbọ́n àtinúdá ti ń lò and then kí ló sá fakùdé fún orílẹ̀-èdè Spain?
1: Lákọ̀ọ́dọ̀ tèmi àfojúdi ni èmi ò yá pé
0: àfojúdi ló kó bá Spain.
1: Pápá jùlọ látọwọ́ olùkọ́ni. Ìfigagbága àkọ́kọ́ ní any tournament mi fẹ́ mọ bí tíìmù yẹn ṣe fẹ́ kéré tó lè tí wà ní best form débi tẹ́ẹ̀mọ lórí àwọn gavis ààyè yẹn even láti lo irú Pablo Gavi gan ìgbà tí èèyàn bá ń wáìnì ara èèyàn ni cause ìfigagbága àkọ́kọ́ ló máa ń build the confidence for any team yálà tíìmù yẹn tóbi o yálà tíìmù yẹn ò tóbi o ìyẹn gẹ́gẹ́ tí ọkọ̀ ṣe àfojúdi látọwọ́ olùkọ́ ni pé ó ti underrate yẹn pé láti lo bóyá òkè láti lo
0: Gavi ló affect game wọn lánàá.
1: Tí wọ́n bá ní player option wà bẹ́ẹ̀ fún wọn tó lè mú nǹkan wá bẹ́ẹ̀ yẹn ni nǹkan tí mò ń sọ option wà fún ni tán kó wá world cup tó yẹ pé tán bá lò ṣáájú àyè Gavi ò fún kò fún àdì attacking threat.
0: Mákin náà ni wọ́n ní kó wá sí.
1: Ibi tí wọ́n lò sí ni mò ń sọ.
0: Pé attacking midfielder
1: ibi tán lò sí ni mò ń sọ.
0: Instead of caster ti o mo.
1: Bẹ́ẹ̀ni. Lọ́sí làwọn option míì gan bẹ̀. Nínú tán kó wá.
0: Nígbà tí Dani Omo wọlé tí ń ṣe yìí bá tó sọ àwọn
1: páìsì
0: tó jẹ́ pé bí ẹ̀ máa ṣe pé Oya Sábà tí tọ́ ya.
1: Òun gan time tí wọ́n Oya Sábà gan lóun fi ìgbà kò yí olóòtú bẹ̀.
0: O ti pẹ́ jù play 30 minutes without touching ball.
2: Test then dominate alátakò.
0: As a first nine.
2: Striker.
0: Bọ́
2: ẹsẹ̀ rẹ̀ ò sì kan bọ̀ fọ́gbọ́n ṣẹ́jú àkọ́kọ́. Bọ́ọ̀lù rẹ̀
0: so definitely something is strong.
2: So ta ba wo dada lapọ̀rọ̀ tèmi mo rò pé lákọ̀ọ́kọ́ náà wọ́n underestimate
0: Kevad
2: but kan tó wá fura ẹ̀wọ̀n pa sọ́ bí báyìí náà lánà pé tó bá pẹ́ kan tó mi àwọn ó lè difficult
0: ó lè wá ó lè nà wọ́n lọ́wọ́.
2: Ìgbà tó ti di pọ́n ẹ̀yẹn náà ti ní gbàgbọ́ wọ́n ti padà fáwọn ẹ̀yẹn nígbàgbọ́ pé a lè ṣe àbádọ̀ wo game plan àwọn ẹ̀yẹn látànà nígbà tí bẹ̀rẹ̀ bọ́ọ̀ pé kò sùn mára wọn so wọn dẹ̀ adivend olùkọ́ni gangan fúnra ẹ̀ sìn gan òun gan ti fúnra ẹ̀ ló kò dídí sán torí pé ìfigagbága àkọ́kọ́ ẹ̀ tó tún wá jẹ́ minor tó jẹ́ tíìmù kékeré síyàn tó wá dúró sẹ́yìn tẹ́ wàá rójú tu ẹ̀ láti bẹ̀rẹ̀ dópin so mo rò pé nǹkan yẹ kù díẹ̀ kàtó tí gáfì tẹ́lẹ̀ òun mẹ́nu ń bà lápọ̀dọ̀ tèmi èmi ò rí gẹ́gẹ́ bí akùdé bí ò sì pọ́n tó wà lọ́wọ́ wájú gangan fúnra ara wọn lánàá yẹn pàápàá jùlọ Oya Sábà so èmi ò tẹ́yìn bá mú rẹ̀ wá sí díje ìfẹ́ àgbáyé tẹ́yìn dẹ̀ nírètí pé èèyàn fẹ́ gba world cup mo rò pé kéèyàn tètè tún èrò rẹ̀ pa Oya Sábà ò jọ even Ferran Torres sì bẹ́tà lánàá at least ó sì yí ti po only mo sì rí tó ní báyìí ti díẹ̀ lọ́wọ́ wájú yẹn yàtọ̀ sí pé ó yí ti po gan bo se link mo awon agbo arin atowo egbe ni eyan mo pe won ni kan se work creator si da bo ya saba mo ro pe mi se ro pe agbawo waju kankan wa nbe mo yato so ya saba tan mu wa ro pa striker mi wa to le display wa lapodo temi o team yen without striker won o complete papa julo boya tan lami ya ma ba de ati ni ko williams o
0: wole lana
2: se ba ti wole se pe awon yen ti wan di
0: awon yen de ti foju si la
2: o to create anfani gan
0: o create chance
2: o create anfani kan to je pe o lagbara to je pe en to to gba lo se mistake ti o gba dada so lapodo temi o si oru e lo si le mu nkan yen yi pada but tin kan wa da ru bayi ni bere
0: pe ti iglesias wa nbe striker
2: se boja iglesias set up go
0: yen
2: oyan gan si better
0: ya say why you why using first nine to that extent
2: to that extent
0: e ma pe ni to ro ti ri be yen
2: won ni gbekele nu e tele ni qualify won ma se da ro ma deliver but o na te wa ni pe kon ko sin beta na ko sa bruno ke pare iru iglesias da yes o toni ara won striker na won si toni o toni option mi
0: main
2: striker tan
0: yen lo first nine ni Oyazaba
2: ben so ta ba ti wo Iglesias quality striker po la re
0: height wa be
2: lo ere adu e
0: o meselo
2: o mori lo
0: o fitness
2: o physique da gugu ka o da le o don play
0: what eja won just ele to ran eyan kiyin ni awon eyan kiyin lori ero ayi
2: ja la fet na ma keko nu bola
0: ni bo eleyi te nko yi ke se okay ni baba iwo CK confirm CK Kevin Clean ni o ke se okay o baba ijoko dada je kan ri won ri awon omo lile nki e lapa bi e ja wo ifijagbaga to ma waye lale laarin Senegal ati ile de France
2: yo le
0: olore so re ni
2: e ro pe ta ba wo dada ri pe ifijagbaga akoko ki rorun fun ikan kankan to ba kan rin papa julo to na ba fe apade ikan to ye po no se pe o lo jujuju ama wo Senegal lo lo e se bi abi po kerin la kona wa la kakiri agba nla yi ngba ti France na wa ni po ele ki jare pe gap yin o ko wide won ke se mine o se small team so we ro pe France ni pressure wa lori won awon kona mo ni fe kin to re o sele ni 2002 ko repeat are mo te ye pe ngba yen
0: oro buku
2: issue tan ni ngba yen po ngba yen tori pe won wa pelu team ti o ye ki en ko wa defend the cup ni gba yen
0: kilede
2: ngba te ba player te ngba te ba ko gbe mi le pe Sunday Sunday na ni o tun je anko yin ni 2002 pe o na si le mi yin ti Sunday wa ni injury
0: se mo gbo striker tan ko wa na top league tan ti wa
2: se mo pe ti
0: awon ju brizise awon henry awon trisigide trisigide
2: lati juventus
0: juventus henry lati
2: kilobe Sunday ni me ma won
0: to je supplier
2: fun our striker ohun an injury won yo to fi gagbagbe eleketa ko to ready e wa wa te ba wo gbon te kale pe ko wa won mi awon kan
0: won ma awon kan
2: won mi awon
0: eyo kan tabi ko
2: tournament won draw kan
0: tournament
2: won draw kan won padanu meji
0: won
2: score goal kan pelu highest goal scorer
0: ni gbogbo agbaye ti ko wa
2: so irun nkan yen won ni fe ko repeat ta re awon won lori na se a ri pe highest goal scorer na ni Kylian Mbappe awon Kolumani ni gbogbo ti ko dani lowo lowo mi se Ventura gbogbo awon eyan to kanrin kanrin na ni gbogbo so mi ro pe odun iyato die lapa latara pe lakoko na France ni politican to ma difficult fun orilede Senegal lati contain mete ta tan fe ku so waju mete yen le yo da le pe Dembele ni Olise ni Mbappe ni
0: o si je bakola
2: lo ba to lo gbe bakola be abi due emi o mo se ta ba so strength ni waju ni DVJ fe agbaye to an wo lowo lowo yo ko se omo na to so orilede France
0: ni strength won
2: strength won lo yen orilede France ni waju mo so o mi so arin gbogbo mi so yin o so lapodo temi o Senegal ni se to po lati se ta ba da wo Senegal na sin en to je bi anchor ma won to je experience defender won tan ni na Kalidou Koulibaly age ti tell ara won ti on se die so to aye pe run won to fe gbe be la le against awon Olise Dembele nkan o se won o
0: mewa o se won
2: ke se yo gan so lapodo temi
0: won iwaju yen mad gan
2: en ti an ko si waju yen lowo lowo bayi emi o ma
0: bi e to tun wa n bench na etun
2: ron bo ba ja en to ko bench gan na ba wule fi bere gan Senegal emi ri po France pe o le just slim margin tori po je pe je fe agbese bere se France ma yan yo
0: okay
2: won le ta o me
0: ologo dana
1: ta ba ni ka wo fi gaba gama ngi ti France gba ni 2026 o si yan kan ti won concede tabadenka wo Senegal awon na ni attack sugbon ko ni bias bi ti pegi agbawolu ti France sugbon ga demi kan wo ni pa pattern Senegal ni pe Senegal je orilede kan to je ko si big team kan ton fe koju to wa lati le Europe abi lati agbon ti South America ton ma nfo the way body she man play yen o man je ki o le fun any winger to ba sharp lati fi nkan se won ni pe mass attack mass defense boy man play ni yen so gbogbo pe ti France fe ko se gbe yen won ko wa la le ni
0: won ko soro
1: won ko wa la o
0: logo France yon kan damu
1: won ko wa la o
0: na wo Senegal
1: won ko wa la o
0: kini ka reti
1: emi Senegal ge bi orilede ti o le padanu
0: be se ni wi pe Egypt no le padanu la na against Belgium na nu ko si padanu na
1: gole se ri la gbo
0: asset lodo ayin la na se yo to asset lodo ayin lo ni
1: won Senegal le mi fi ri
0: won create le
1: won create won yen bo se man play
0: France yo se kini
1: yo se wala
0: yo kan damu
1: awon wingers won yen ha o ko wala o e go ti winger ba ri player kan waju e lo ma easy lati ge to wo player meji ti kan do waju e pe
0: o ko bi to gba
1: emi wa nbi
0: so ko buru e ja pe Palai. Kilode. O n gbe wa bi igba to fe ku o. Iru owo wo ni nba mi loyi. Wahala. Kilode. Ah. O se. Phone ta be fi pe eni oje. E olowo re tin wadi re ko si wahala. Oloko ni Senegal o kan damu yo kan wahala agba ni pe abi France yo kan wahala agba ni ohun omo ona ti Senegal fe gbigba ti won ni kan soro lowo awon ti nbe nwaju eja won ti o sele lale a ma lo losan yo ojo ti lo o oloko so ni sare pe number yi bayi sare pe number yi dako 081 phone da fe fi pe lo 081 lo bere re 1775 lo pari only le 081 lo bere re 081 lo bere re 1775 lo pari 0810 o ma si ti wa de en to fe gba royin fun that pretty lady ti ma n ka royin fun yin yen o tun ti de that pretty lady that pretty lady o tun ti wa nbi bayi IVK awon la han fe roju re ma bo ma bo ma bo legbe mi nbi gba egbe omo baale awon ba omo lile baba awon omo lile niyan hello okay o ti connect ma bo legbe mi nbi awon eyan fe roju re
3: agba ni ki ma
4: hello
0: ele ka so ruko yin
4: oruko mi ni taiwo
0: igba o le tin play cashe se ti jeri
4: won ti je lekan
0: ri elo eje
4: 100,000
0: eyin la je 50,000 naira losan yi congratulations won ma pe yin bo se je niyan o ma le ti ri un ni ma bo ibi won na lo karo yin o tun duro o niyan o la ti ri yen e lo pade e lori facebook e lo pade e lori facebook bo se je niyan titi ola e ku kale
5: Sini Splash FM la wa fe ma bo. Splash FM. Wa fe ma bo.
6: Splash 105.5 FM, the integrity station.
7: Splash FM 105.5.
8: Quick charge at 240.
9: Hot news, cool vibes, sports, and more on the integrity station.

0: So, akinyo ama Nigeria.
1: Yes, so.
0: Eku le o, eku dede asiko yi, eku eti gba wa si, tuku amojuba wa.
1: Amojuba ni?
0: La wa, ojo po gbogbo, ti e yina ti lanfani lati ma tele wa. Lojo po Facebook, eku le o, lori TikTok, eku le, lori radio te ti gba wa, eku dede asiko yi. Ko le o ma ni fowo se le mi, je ojulo wa ni ikai presenter yina ni. Yalo de oke badan belegbe mi oduro karakara lai gara. Kolo shora park futo san yi. Yala ya everybody no. Yala ya no. Yalo de oke badan tiari. Yalo de akaro ye ka fata no. Ekule agbe iroyin Bangkok bi di awon isele lo ni ranran to sele ni. Ṣugbọn ti eyan mo gbọ lagbọ kọgbọn ati agbọ fi se odiwon lati le ma wi pe mewa nsele ninu duniya edumare oni je o. Ki aburu bo ti le wu ko kere to abi ko tobi to ko se dede enikokan wa anu olohun ati ifokanbalẹ re ti o legbe to fi ma abu e to nipa jewurin lo idumare yo ma dabo wa o
1: ami ase
0: lele ati lojo gbogbo
1: ase to emi na nkin yin omuni e ka san nibi gbogbo ti owoja ikoni yi nde ikoni splash fm 105.5 Bangkok bi iroyin ohun na lele yi e ka bo temilade aloko ohun loko titemi e ma ba wa kalo.
0: Okay, eja bere si ni gbaraka sida lori e pelu awon ogere ori iroyin ti adabole fun yin. Won ni ni olulu ile wa Nigeria Abuja alaboyun kan ti ohun ma ndana fun awon iko ajinigbe funra lare alaboyun ni o odiwo disesuno ṣugbọn ise iwa baje lo yan laayo ori wa ibaje ko tufo. Oriwa ibaje ko tu sita fo maraye lati ma o gbianju lati ma ton segbe leyan ni wa baje won ni fora e bayi o ngangan ni kuku ti ma dana fun won owo ti te lolulu ile wa Nigeria Labuja gangan ona ni iwe iroyin punch ti gbe sita lo san oni
1: o dabe ni wi pe o fe sowo awon obirin loni ninu iroyin gbankogbe
0: olagbara
1: abi sawa fe so wi pe won te mo kan du
0: ah you go you man do better now
1: iro awo fe ni bi beun awo ko se rere la wa n fe ta iroyin eleyi ohun na lo nso di mimo wi pe ile ejo na lo ti toka ogba ewon fun obirin kan eni odun 95 ohun na ni o lori esun wi pe o n se fayawo awon omo kekeke bolonko won lo Olorun Eledumare nikan ohun na loye o iwe iroyin the punch lo gbe iroyin ohun
0: akori eleyi ti mo ni anfani lati ri arakunrin kan ni odun 23 ti oruko en je Ifechukwu Okechukwu oloti wa ninu ayanran awon osise eleto abo bayi fun esun ti won fi kan wi pe orebirin e girlfriend in lo ran lo sorun are mo bo ni fun na nfan su o gbe mi lenu e o si ja ticket orun le lowo lori kini ki lo sele ki lo waye lati pase ebe o ni agbara gan o mewa nsele laye I mewa si nsele ni duniya idumari ko ma saanu fun wa
1: iba mi to bakana ni won ni wi pe owo ile ise olopa o ti ba awon eyan meta kan lori esun isekupani ati didana sun ile lori kini kilo faja kilo fa pe aran ra eni lo si orun osan gan won ni lori oro orebirin ni o ni ipinle edo ohun na si ni isele leyi lo ti waye iwe iroyin Daily Post lo gbe ekun rere
0: iroyin eleyi ti atun lanfani ati ri akori leleyi ya lode oke ibadan so ntele ni ipinle Kwara again awon omo elegbe okunkun sose ikolu won to kede tun waye o je ki emi eyan merin ko bo si isele yi nibo la nre nibo la nlo lori awon ru isele ile titun isele lawujo wa yi de o punch lele yi to gbe akore un Daily Post lele yi ti o bujo lapa todo ti e na ilu lorin ti se ilu fun ipele Kwara o na ni iyen na ti waye looto
1: to iroyin eleyi ohun na je kodi mimo wi pe ile ise olopa na ni o ti kọlu ibudo kan eleyi ti won lo fun ile awon olowo nabi won ni oko owo nabi ohun na ni won se nile yi o ṣugbọn won ni awon olopa won do la won omo kekeke birin meji la kan eleyi ti won se fayawo won wonu ise ohun ni ipinle eko ohun na ni isele eleyi ti wayo amo adupe lowo awon olopa wi pe won dola awon omo kekeke birin ohun iwe iroyin the guardian ohun na lo si gbe ekun rere
0: akori ti emi tun lanfani lati ri lapa bi Anambra mani owo te awon afurasi eyan meji ototo ti won ma npon oti elerufu to je genje to je oluwole ayederu oti funra won na ni won pon o won si nta fo moniyan lati dasikun awa so wi pe aisan oniranran eh ehan awon eyan le mo eyan oni gbin alubosa kolohun o kan efo laye laye kojo be si ni o le sele inteda ba gbin ni o pada ka asele yo ma jabo wa ba eh otafa soke yi do bori to ba ro ko ba ye ori o
1: torun wo
0: koda taye gan ti mu won lowo
1: yi be ni sekun bayi
0: tori owo ti ti awon eleyi bayi fake alcohol eh si beru olohun
1: alcohol fun ra re kan tele won ti si sa
0: eh hanan ni
1: o tun wa lo je fake
0: o tun wa lo jo aburo
1: kí ló ṣẹlẹ̀ kódà ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run
0: takula
1: tó ẹ jẹ́ ká lọ sí ìlú port harcourt o wọ́n ní obìnrin kan náà ni orí mọ̀ kó yọ o nígbà tí àwọn aráàlú tí wọ́n fẹ́ ṣe ìdájọ́ ọwọ́ fún un lórí kìsìnì lórí wípé wọ́n ló jí ọmọ gbé wọ́n ní àmọ́ o kì í ṣe lóòótọ́ ló mọ̀ jí ọmọ gbé wọ́n ní wọ́n fẹ̀sùn èké kan ni ò pó jí ọmọ gbé
0: ní
1: ìpínlẹ̀ rivers wọ́n ní àmọ́ adúpẹ́ torí wípé orí kó arábìnrin náà yọ
0: bíbẹ̀ ẹ̀kọ́ wọ́n sì ti mú nílùú sẹ́mù
1: ibi wọ́n bá nà lásán da bí àwọn bá ti sọ́nu táyà tí wọ́n ó dà mí sí
0: orí
1: ibi tó orílẹ̀-èdè nàìjíríà wà lọ́wọ́lọ́wọ́ báyìí
0: ẹlòmíì gbọ́ he
1: kó gbà wá ni.
0: ọkẹ́ yí ẹjẹ́ lọ o káwọ́ ìṣẹ̀lẹ̀ alágbára kan tó tún ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n ní òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ológun ojú òfurufú air force officers kan ni wọn mọ na dẹrẹbà kan ní ìpínlẹ̀ èkó lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ onítọ̀hún sì gbabẹ̀ jásájù lé ọ̀run lórí wípé akọlu ni akọlu ni ọkọ̀ha ọba dìgbà nkọ̀gbì ọ̀rọ̀ba dìgbà gbòs lọ́tún lọ́sì wọn lu o dẹrẹbà ẹ̀mí sì padà bọ́ lẹ́nu onítọ̀hún ọ̀rọ̀ ọ̀run àrèmọ́ bọ́ o kọ́lọ̀ mọ́ jẹ́ kí àwọ̀ bá wọn rí irú ẹ̀ láyé o.
1: tó wọ́n ní pé àwọn kan tí wọ́n fura sí wípé oníwà ọ̀daràn ni wọ́n tí wọ́n tó mọ́kàndínlọ́gbọ̀n náà ni ọwọ́ bá o ní ìpínlẹ̀ kaduna lẹ́yìn tí àwọn ọlọ́pàá àtàwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ elétò ààbò ní ìpínlẹ̀ náà tí wọ́n ṣe iṣẹ́ bó ṣe yẹ kí wọ́n ṣe tí wọ́n lọ rèé kọlu àwọn ibùba kan náà ni ọwọ́ bá àwọn ẹni yìí ìwé ìròyìn the punch ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
0: àkórí eléyìí tí èmi tún láǹfààní látún ti rí yìí òun náà ni oúnjẹ ó di mímọ̀ wípé àjọ ẹ̀ṣọ́ abọ́ ara ẹni làbòlú lọ́wọ́ wọn ti tẹ àwọn afurasí kan o lórí wípé wọ́n lọ jí diesel oníjàlá bíi ọgọ́ta níye ní àti àkàtà ibùdó kan tó jẹ́ ti iléeṣẹ́ ìbára ẹni sọ̀rọ̀ nílẹ̀ yìí ní ìpínlẹ̀ ti ẹdó lọ́rọ́ bá di gbáǹkọ̀gbì lórí wọn èyí tí wọ́n máa ń ṣe ọ́ padà di gbáǹkọ̀gbì léyìí tí ó padà ṣẹlẹ̀ sí wọn o.
1: tó wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ bauchi náà ni ó ti mú àwọn márùn-ún kan eléyìí tí wọ́n fura sí wípé wọ́n lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani kan àti ìdígunjalè ní ìpínlẹ̀ bauchi o wọ́n ní márùn-ún ni wọ́n ti ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ ìwé ìròyìn daily post ló gbé ìròyìn náà.
0: àkòrí tí mo tún láǹfààní láti rí lápá bí ló ń sọ ọ́ di mímọ̀ wípé àwọn ọmọ òṣìṣẹ́ iléeṣẹ́ ológun kọlu àwọn ikọ̀ afurasí agbésùnmọ̀mí ní ìpínlẹ̀ ti kẹ́bí bírin bá kọrin sèré ìkan ó padà tẹ̀ fún kan dandan àfàìdánni lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yàn ikọ̀ yìí àwọn nǹkan ìjà lóníranran bíi bájínátù àtàwọn nǹkan èròjà ẹ̀ náà ni wọ́n padà rí gbà kúrò ní àkàtà àwọn ikọ̀ wọ̀nyí àwọn náà mọ̀ wípé yọ̀ dán láti àkàtà àwọn ọmọ ológun lẹwa nàìjíríà.
1: tó wọ́n ní ọwọ́ bá àwọn mẹ́rin kan o eléyìí tí wọ́n sì ti wà ní àkàtà iléeṣẹ́ àjọ aṣọ́bodè lẹ́yìn kíni o lẹ́yìn tí wọ́n jí ìwo erin eléyìí tán ni pé owó rẹ̀ ó tó mílíọ̀nù márùndínláàádóje náírà 126 million náírà. Òun náà ni wọ́n ní ìwo erin yìí náà ló tó. Wọ́n ní ọwọ́ bá wọn o, àwọn mẹ́rin ọ̀hún, wọ́n sì ti ń wò kóíkóí lákàtà àjọ aṣọ́bodè.
0: Ẹ lo síkìrù àjẹgbọ́n onírin ọ̀sẹ̀ mú tàyè rárá gbọ́nrẹ́. Ó dàgbà agbọ́nrin. Àyídé kí ló kọ́ rẹ̀ jẹ́ náà? Ọ̀rọ̀ owó ló bẹ̀lẹ̀.
1: Ọ̀rọ̀
0: owó ló bẹ̀lẹ̀ yìí fọ́tà lọ́sọ̀tà. Kí lọ fẹ́ tell me what you want? Èló ló fẹ́, èló ló fẹ́, èló ló fẹ́. Má dẹja o. Ara ń ta àrùbẹ́ ṣe máa ń fẹ́ ilẹ̀ sámúrì. Gbẹ́sẹ̀ máa ń fẹ́ ilẹ̀ sámúrì. Mo ń bí ọ̀lẹ̀rẹ̀ nísìnyí wípé èló ló fẹ́ ọ, mà bóyá ọlọ́run rán mi sí ọ.
1: Ẹni tó bá máa dáṣọ fún ni.
0: O kéré mi.
1: Irọ́
0: ọ̀ Kimlade.
1: Irọ́ ọ̀ Irọ́ ọ̀.
0: O kéré mi.
1: Ẹyin méjèèjì ló ṣe wà yìí. Pàdí mi nìyí. Mo sì mọ tolúkálùkù wọn. Bí Dẹ́sí ṣe wà.
0: Wà èmi náà ní ìdí owó.
1: Mo ti
0: mo ní ìdí owó. Mo ní ìdí owó ẹ̀dá àgbàsà ló ayé mi wá ló gbẹ. Wọ́n ti já 75 naira ń bẹ̀. Wọ́n ti já 75 naira. Wọ́n ní Dangote ti já 75 naira ṣùgbọ́n lójúgbá ṣe é mọ̀ ní.
1: Ebi ọjọ́ ẹtì wọn ni wọn gùn wọn lùwẹ̀. Àwọn àmọ́ tí wọ́n jalè
0: nígbà. Ìṣòwò mọ̀ wípé bí Dangote bá tiẹ̀ já 75 naira lójú gbá gangan àti ìta ètò wà náà.
1: Àní ẹja ìbára làárọ̀ àbọ̀ láti jẹ. Ẹja ní sùúrù dojo Friday. Ẹja àwọn àmọ́ tí wọ́n
0: jà. Olúwe Elédùmarè ṣàánú ni a o.
1: Àjọ wà ń bẹ̀ nù.
0: Òṣàdẹ sí Irúmọlẹ̀ àgbáwo ká lọ sí àkàtọ̀dọ̀ ẹ̀ ká lọ polówó ọjà. Bí Dẹ́sí bá dákẹ́ rọ́rọ́ tí ò wí kankan kì í ṣe te bí kì í sì ṣe torun ẹ fílẹ̀ ó mẹditéètì bí owó ṣe wọlé lọ́wọ́ ni àbí bò ní. Jálẹ̀ fún wa.

0: wọ́n ní arábìnrin yìí máa bímọ she gave birth subsequently àmọ́ àwọn afurasí tó kù tí ọwọ́ tó padà tẹ̀ náà lárí yàyà abdullahi muhammad yunusa àti shamsuddin mustapha irú orúkọ wo ni wọ́n wàá padà fún ọmọ ìbá ìwọ̀ lọ́n ọmọ tí wọ́n bínú wà bàjẹ́ kọ́ yìí àbí kí làbá wa pè lé yìí ọmọ wáyé tiẹ̀ lọ́tọ̀ àbí yé ọlọ́run ò ní jó gba irú iṣẹ́ ìyá rẹ o nígbà tí ó máa sọ̀rọ̀ sanusi ṣàlàyé wípé ìwádìí alágbára tí wọ́n ṣe ṣàfihàn wípé àwọn afurasí yìí òun náà ni wọ́n mọ̀ lọ́wọ́ o tí wọ́n sì jẹ́ ògbónágbòǹgbò nínú ajínigbé àti àwọn ìhùwàsí ọ̀daràn tó ń ṣẹlẹ̀ ní àyíká àti àyídà olúùlú ilẹ̀ nàìjíríà àbújá o kódà ó ṣàlàyé wípé lára àwọn nǹkan tí wọ́n gbà òun náà ni ọ̀kadà lùpùpù mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ àti àwọn oògùn amáralégbọ̀n tó ń pè ní tramadol tablet àbí 21 ìyẹn náà bẹ́ẹ̀ àti àwọn míì tó jẹ́ 50 mg mẹ́wàá 500 mg 21 àti ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ 5 pos machine kan àti àwọn nǹkan ìdáná tè mọ́ káàsì owó ti ṣe 1,300,000 owó orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n o wọ́n ní owó ìgangan wà lára àwọn nǹkan tí wọ́n rí gbà lọ́tọ̀ tọ̀kàtà àwọn èèyàn wọn àti àwọn èèyàn tí wọ́n jí gbé ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí ibi ọ̀rọ̀ wọn ò bá tún padà balẹ̀ sí ìwádìí yóò tún máa tẹ̀síwájú lẹ́gba tí ìwádìí bá parí báyìí wọ́n ní dúró wò tán fúnra wọn ni wọ́n wọkọ̀ fẹ́ o.
1: tó ẹ jẹ́ kí a tẹ̀síwájú o wọ́n ní ilé-ẹjọ́ gíga tó jẹ́ ti ìjọba àpapọ̀ eléyìí tó ń jókòó ní ìlú abẹ́òkúta ní ìpínlẹ̀ ogun náà ló ti dájọ́ ẹ̀wọ̀n 21 fún obìnrin kan eniola adedeji ẹni 21. wọ́n ní ẹ̀wọ̀n 55 òun náà ni yóò sì sáré lọ òní kánkànkan tí ó sì padà wá lórí ẹ̀sùn wípé ó ń fi àwọn ọmọ kéékèèké ṣòwò ẹrú wọ́n ní ọmọ òun ọmọ kékeré tí wọ́n dárúkọ ẹ̀mí òun náà ni wọ́n ní ó fi ẹ̀yìn gbọ́mọ náà pọ̀n lọ sí ìlú kotonu o eléyìí tó sì ń lọ fi ṣe owó nàbí ń bẹ̀ adédèjì òun náà ni wọ́n wọ́ lọ síwájú ilé-ẹjọ́ pẹ̀lú ẹ̀sùn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ẹ̀sùn ìfiniṣòwò ẹrú o àmọ́ o tó jẹ́ wípé nínú ẹ̀sùn mẹ́wàá tí wọ́n fi kan òun mẹ́sàn rẹ̀ òun náà ló sì jẹ̀bi rẹ̀ o ṣe wá rí mẹ́sàn òun ẹ̀wọ̀n 55 òun náà ló sì wà fún ẹ̀sùn kọ̀ọ̀kan eléyìí tó sì ní pé gbogbo rẹ̀ pátá òun náà ni yóò ṣẹ̀wọ̀n rẹ̀ o wọ́n lẹ́ni tí ṣe olùdarí àgbà fún àjọ tó ń gbógun ti ìwà ìfiniṣòwò ẹrú ní ìpínlẹ̀ ogun bọ́sẹ̀ jimo náà ló sì sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan tó fi léde tó fún àwọn akọ̀ròyìn ní ọjọ́ ajé o bákan náà wọ́n ní tẹ́ ẹ̀ bá gbàgbé wípé arákùnrin kẹni 37 chukwu emeka hia mama òun náà ni wọ́n porúkọ rẹ̀ o wọ́n ní lẹ́nu lọ́lọ́ yìí òun náà ni wọ́n sọ ń gọ òun náà lọ sí ẹ̀wọ̀n 12 lórí ẹ̀sùn wípé ó lu àwọn ọmọ méjì kan láti máa fi wọ́n ṣe òwò ẹrú o wọ́n ní àwọn ọmọ méjì ọ̀hún náà lórúkọ wọn jẹ́ bright edim ọmọ 15 àti mary ekong ọmọ 15 lòun náà gẹ́gẹ́ bí àjọ naptip ṣe wá wí wọ́n ní hia mama òun náà ni wọ́n sì wọ́ lọ síwájú ilé-ẹjọ́ eléyìí tó ga tó jẹ́ ti ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ṣùgbọ́n ò tó wà ní ìlú abẹ́òkúta ẹ̀sùn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n sì fi kan arákùnrin yìí lóléyìí tó ní ṣe pẹ̀lú ẹ̀sùn fífi àwọn ọmọ kéékèèké ṣòwò ẹrú nípa ìlànà ṣíṣe fàyàwọ́ wọn bákan náà ni wọ́n wá ní ẹ̀sùn kọ̀ọ̀kan náà ni wọ́n sì fi ẹ̀wọ̀n 12 lé lórí tàbí owó ìtanràn eléyìí tó jẹ́ 150,000 naira 250,000 naira lórí ẹ̀sùn kan àti ẹ̀wọ̀n 5 bákan náà lórí ẹ̀sùn ìmíì náà ni wọ́n fi owó ìtanràn 150,000 naira lé lórí o eyín ni ẹ̀sùn ẹlẹ́ẹ̀kejì nígbà tí wọ́n tún wá wọn ẹ̀wọ̀n 5 fún ẹ̀sùn ẹlẹ́ẹ̀kẹta eléyìí tí wọ́n ní ó jẹ̀bi bẹ́ẹ̀ sì ni gbogbo ẹ̀ pátá òun náà ni ilé-ẹjọ́ ní ó gbọ́dọ̀ ṣe ìwé ìròyìn the punch ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún.
0: ìṣẹ̀lẹ̀ eléyìí ìṣẹ̀lẹ̀ tí ó tún ní agbára púpọ̀ o na tun ni ṣugbọn Ọlọrun yo tun ma ṣanu fun wa
1: ami ase
0: abore o si ma daju lori wa awon ọmọ wa oni ṣirin
1: ami ase wa ni
0: eni titi e ti jona koni kona ma ti wa lase lowo Ọlọrun eni odun meta le ni ogbon kan 33 ti oruko re nje Ifechukwu Okechukwu lowo sikun awon osise letu abo ni ipinle ti Anambra ti te bayi fun esun wipe o gba emi lenu ore birin e eni odun meta le ni ogun 23 na yi ti won tun si so o wipe o di panpa pelu ilana bo ti dogba bo male mi npa nipele ti Anambra afurasi yi ati awon iko afurasi merin ototo mi ti owo pada ti awon na furufesu be ati asilu omo lototo ti won ti sise labi won ni ti butoro ipinle ti Anambra afurasi yi eni ti won ni owo teleyin fana kan to bere sini lo kakakiri iyun lori itakun ti abeyefo lori itakun ti ayelujara gege bi ati lanfani ati rio won se alaye e wipe pelu isele to sele yi won ni eje nkan ti o bere sini ba awon eyan lokan je bi fona na ti lo lori ati ayelujara lowo yi won ni pelu atejade ti won gbe sode lati pase eni ti se agbenuso fun ile ise olopa nbe sp to chuku ikenga lojo aje monday nbe lo ti se alaye ikenga se alaye o wipe won se olopa pade fona kan eleyi to nse afihan wipe okuka o na ni won pada wo be si ni omo odun mewa kan lokunrin eleyi to je wipe orisirisi ogbe ati apabuku buku ina ni nbe ni ara re won ni won ti pada mu eyan merin ototo ti owo won na o mo lirufe isele yi latari bi won ti salaye ninu isele ototo to sele awon afurasi meta mi na ni awon na to ti wa ni akata akolo awon osise letu abo fun ohun to ni se pelu banko gbe yi latari bi pe to awon na to se omo basu basu o salaye o gege bo ti wi wi pe awon eyan wonyi eni akoko chukwude chukwu yere okunrin ni eni ogoji odun 40 ati chizom chukwu yere obirin lohun eni ogbon odun ni ohun na ati arum good luck obirin lohun eni odun 16 mẹrin dín ní ogún 16 years wọ́n ṣe àlàyé wípé lẹ́yìn tí wọ́n ṣe ọmọ ọdún mẹ́wàá yìí báṣubàṣu ó ní odúmẹ̀ layout ní ìṣí òwúlò wọ́n ní ṣe ọmọ yìí báṣubàṣu apá búkúbúkú ni bí ìgbà téèyàn bá bẹ̀rẹ̀ sí ni yọ ike tí sì ń ṣe é sí ara ọmọ náà báyìí wọ́n ní mrs chisholm fúnra lára rẹ̀ ló ṣe àpátẹnujẹ́ wípé ìjárí lóòótọ́ òun lòun fi apa kegbona o nyo ikegbona oro agbona si ara re bayi ti gbogba ara re fi dereje bayi won ni lori kini ki lo se lori wi pe a se toju le a se toju le lo lo si omo basubasu bayi won ni nti oju ru yin ma ri oju re ri o ani pelu awon eri ma jemiso to je eri eri lori ranran ti won fi gbe oro won lese nwaju ile ejo lati gbe arabirin na awon eyan meteta na lo si waju ile ejo o Komisanna fun ile-ise olopa ni ipinle ti Anambra CP Ikioye Orutugu o tun fi n da awon ara ilu loju o wipe idabobo emi ati dukia omaniyan o di dandan fun awon lati ma ri se bee si ni eni obatake agere si oro ofin ofin oni wule besubegba lati fi iya toto ati eyi to je toto ati eyi to tona jerufe eyan bee o ni gbogbo awon eyan wonyi naa ni awon o mu lo siwaju ofin lati je ki ofin o se n toto ati eyi to tona siwaju iru won pelu eyi ni ibamu pelu ilana eleyi toto ati eyi to ye o
1: to e je ki a tesiwaju ni ipinle Edo ile ise olopa be ni wipe owo ohun ti ba awon meta kan eleyi ti won fura si wipe won lowo ninu isele isekupa odokunrin kan o bakan na ni won si tun dana sun ile merin ototo ni ipinle naa gẹ́gẹ́ bí àwọn akọ̀ròyìn ṣe jẹ́ kó di mímọ̀ ò wípé ẹni tí ṣàgbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo asp ẹ̀nà ikoedem òun náà ni ó fi àtẹ̀jáde síta tó sì ń fìdí ẹ̀ múlẹ̀ fún àwọn akọ̀ròyìn ní ìlú benin tí ṣe olúlo ìpínlẹ̀ Edo ní ọjọ́ ajé tí ṣe ọjọ́ 15 oṣù kẹfà ọdún 2026. Ikú ẹ̀dẹ̀m ó jẹ́ kó di mímọ̀ wípé ilé mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni àwọn ọ̀dọ́ yìí wọ́n mà dáná sùn wípé kì í ṣe ilé méje o gẹ́gẹ́ bí àwọn kan ti kọ́kọ́ sọ wípé ilé méje náà lójó náà kọlẹ̀. Ìròyìn ọ̀hún tún sọ̀rọ̀ síwájú o wípé ìṣẹ̀lẹ̀ yìí náà ló wáyé ní ọjọ́ ẹtì ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún tá a wà yìí o ní àdúgbò kan tí wọ́n ń pè ní Ogúteke ní agbègbè Opeela níjọba ìbílẹ̀ ìlà oòrùn Esako ní ìpínlẹ̀ Edo. Wọ́n ní ẹnìkan tó sọ̀rọ̀ ṣùgbọ́n tí ò dárúkọ ara rẹ̀ náà ló wá jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló wáyé látara ìṣẹ̀lẹ̀ àìgbọ́ra-ẹni-yé kan lórí ọ̀rẹ́bìnrin mi kò ṣọ̀rẹ́bìnrin rẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni náà ṣe wí o. Wọ́n ní lẹ́yìn tí agbègbè ọ̀hún tí wọ́n ṣe ọdún kan tí wọ́n pè ní Olimi nígbà tí wọ́n ṣe ọdún yìí tán náà ni wàhálà náà bẹ́ sílẹ̀ tó sì jẹ́ wípé ńṣe ni ọ̀rọ̀ di bó lọ ìyá mi tolúkálùkù ń wá ibi tí ó fi orí pamọ́ sí kí àwọn ọlọ́pàá kí wọ́n bá bàa mú wọn. Wọ́n ní ṣùgbọ́n wàhálà bẹ́ẹ̀lẹ̀ gangan lágbègbè ọ̀hún lásìkò ayẹyẹ kan eléyìí tí wọ́n ṣe láti fi ṣe ètò ìsìnkú gbajúgbajà olóyè kan lágbègbè ọ̀hún. Wọ́n ní lásìkò ayẹyẹ yìí ìkan lára àwọn ọ̀dọ́mọkùnrin ọ̀hún náà ni inú sì ń bí wípé ọkùnrin míì ó ń bá ọ̀rẹ́bìnrin òun jó ó ní ṣe bóun lòun mú ọ̀rẹ́bìnrin òun yìí òun lòun mú wá sí ojú agbo òun lòun mú wá síbi ayẹyẹ náà ẹ̀tọ́ wo ni ẹlòmíì wá ní láti máa fi bá jó. Wọ́n ní inú bí arákùnrin yìí o ibẹ̀ náà ló sì ti lọ fa àdáyọ bẹ́ẹ̀ ni bẹ́yìn ọkùnrin ni wọ́n lọ fa àdáyọ ngbà tó fa àdáyọ. Wọ́n ní gbígbé tí ó gbé àdá sókè báyìí ibi ọrùn arákùnrin yìí òun náà ló sì gbé àdá sí o. Wọ́n ní epon bẹ̀rẹ̀ sí ní tọ náà bá gbé arákùnrin yìí dùgbàdùgbà wọ́n gbé lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n níbẹ̀ lọkùnrin yìí ti dákẹ́ tó sì ti jẹ́ ìpè ọlọ́run. Wọ́n ní nígbà tí òun náà gbọ́ nípa ikú arákùnrin yìí tí àwọn ọ̀dọ́ yòókù tí wọ́n gbọ́ nípa ikú arákùnrin yìí wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní pera wọn jọ lágbájáṣó ti gbọ́ ẹni tí làkàṣègbè tó ṣáládàá ó mà ti lọ. Wọ́n ní bólúkálùkù ṣe bẹ̀rẹ̀ sí ní mú igbá wọ́n má gbọ̀n ẹni tí ó mádàmádà ẹni tí ó múgimúgi ẹni tí ó yọ̀bẹ ẹni tí ó máa ké. Wọ́n ní gbogbo wọn bí wọ́n ṣe gbé inú ó di lálálá wọ́n ń lọ sílé arákùnrin yìí. Wọ́n ní ṣùgbọ́n ẹni ẹlẹ́ni ọ̀nìyàn ọlọ́nìyàn òun gangan kọ́ ó ti fẹsẹ̀ fẹ ó ti na pápá bora tóró òun náà ti gbọ́ nípa ìpapòdà ẹni yìí. Wọ́n ní ẹni tó sọ̀rọ̀ yìí tún wá sọ di mímọ̀ wípé nígbà tí àwọn ọ̀dọ́ yìí tí wọ́n dé agbègbè yìí gbogbo ẹ ti mọ́ láú wọn rí èèyàn kankan mọ́ o wọ́n wá wò wípé tìbínú tìbínú wípé táwọn ò wà wá lọ́wọ́ asán ni àwọn ò gbọ́dọ̀ wá káwọn mọ́ fi àmì lélẹ̀ ní agbègbè yìí. Wọ́n ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní dáná sun ilé nù láti fi ìfẹ̀hónú hàn wípé bó ló ṣe pẹ́ ni tàwọn. Wọ́n ní àtiwá àtẹ̀yìn ilé mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n dáná sun kó tó di wípé àwọn gangan wọ́n gbégbá mọ́lẹ̀ wọ́n fẹsẹ̀ fẹ àmọ́ o wọ́n ní àwọn ọlọ́pàá ti mú èèyàn mẹ́ta lórí ìṣẹ̀lẹ̀ náà. Ìwé ìròyìn Daily Post ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún.
0: Ní ìpínlẹ̀ ti Anambra iléeṣẹ́ ọlọ́pàá níbẹ̀ náà ti ní ọwọ́ wọn tún tẹ àwọn afurasí èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ní ọwọ́ o nínú mímọ̀ pin àti mímọ̀ pin àwọn olúwọlé ẹlẹ́rùfú ọtí tí ó jẹ́ ti olúwọlé pàápàá jùlọ ayédèrú ọtí tí wọ́n sì ń tà á sí àkàtà aráàlú. Àwọn afurasí ọ̀hún tí wọ́n pe orúkọ wọn ní Ikechukwu Okeke ẹni ọdún 42 42 àti Okeke Chukwu Emeka ẹni ọdún 42 38. Wọ́n láwọn méjèèjì yìí náà ni ọwọ́ padà tẹ̀ ní òórọ̀ kùtùkùtù ọjọ́ ajé Monday láti pàṣẹ àwọn ikọ̀ ti RRS ní ìpínlẹ̀ ọ̀hún lẹ́yìn ìtanilólobó alágbára tó bọ́ sí àkàtà tiwọn náà tí wọ́n sì ń fimọ́ fílẹ̀. Wọ́n ní àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ elétò ààbò ọlọ́pàá wọ́n ṣiṣẹ́ takuntakun ìgbà wọn máa fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde tó wáyé lọ́jọ́ ajé Monday àná. Iléeṣẹ́ ọlọ́pàá láti pàṣẹ ẹni tí í ṣe agbẹnusọ wọn ńbẹ SP tó Chukwu Ikenga ṣe àlàyé o wípé àwọn afurasí lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ṣì wà ní àkàtà iléeṣẹ́ ọlọ́pàá o lẹ́yìn tí wọ́n ti rí gbogbo àwọn ẹ́síbìtì bùn àwọn olúwọlé ayédèrú ọtí tí wọ́n ti pọn kalẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa pín káàkiri àyẹ̀wò lọ́tún àyẹ̀wò lọ́sì ati ifidi e mole yo ma tesiwaju lori re ṣugbọn o ikenga ṣolaye wi pe iwadi alagbara o ṣe afihan wi pe awon afurasi na ni won je okan gbogi lara awon afurasi awe eyan ti ma pon oti ayederu to je eyi ti won fi ba ojulowo gangan je ti won si nta si akata won aralu ni ireti wi pe ojulowo ti gangan ina ni awon eyan ra won ni awon kan loniranran ti won pada ri gba lowo won yi komo ba wa dabi igba ti a polowo oja fun a oni kan ti a ma pe loti isembaye oye yin ehe e ma fi okukun lapa todo yin e tan ba ni omo wa giri gan e chuku chuku chuku won ti isembaye ni won ni iyun na won ni o wa nu e o eleyi to ja wi pe o ji ayederu ti won pon yato se leyi won ni kan be bi igba te eyan ba je donut iyun na kini kan o sa ti mo tan ba ni ma kini kan iyun na wa nbe ati kan na orisirisi sa ni sa ati kan wa be oni cream nu bayi won ma pe eyan na e sa mo tin ba tin lo ba won eyin te ba je igbe eyin te wa loju opo oju ona yen to le ye dada awon ti ba muru re ni o le ye tan dada won ni gbogbo eleyi wa lara won kan o to je bi pe won se ayederu re pelu awon chemical oro to le ma awon ara ilu le mo lara awon kan ti won tun rigba ni awon igo fifo ti won ma ro awon eti an ba ti se sile lara awon go re to je ofifo ti won ma ri package ti won tun wa tun ro ti won tun wa bere si ta si akata ara ilu iyen na nbe lara awon kan ti won pada rigba sugbo awon eyan yi se ti nbe ni akata awon osise eleto abo lowo yi according to gege bi eni to je commissioner fun ile ise olopa ni ipinle ti Anambra CP Ikioye Orutugo o gbe osuba kare fun awon iko osise leto abo ti won sise alagbara yi latari bi won ti wo inu koro nibi ti won ti pada pon ti ayederu yi ti won si fin won jade o ni ohun se ileri fun yin eyan aralu wi pe ofin osise ewo re bo ti to ati bo ti se ye be si ni igbese to ba to o na ni yo mo waye lori awon afurasi na
2: emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
3: s e l a r r I e salary
2: ah boda mi espresso espelli na di salary oya lokun igbiyanju espelli turmeric
4: t u r m e r I c turmeric
2: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
5: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo
6: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
7: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
8: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
9: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
6: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
10: Ekuleo. Ebi n pa ka si nkan si mi la.
11: E kaabo iya mi. Ki le wa je bayi o.
10: Ah, iwa na, mo fe ounje to yeruku lala to si ta lenu.
11: Mo
10: fe ko lo tirin, ko ma si se meyen meyen. mo fe ko sokutu o ko gba yagi yagi mo si fe ni kia kia se le se sa
11: be ni iya mi Golden Penny Noodles lo le se
12: Golden Penny Noodles bi o se fe lo se ri je gbadun ojulo wa dun Golden Penny Noodles
10: o se won ko mi bi mo se fe Golden Penny Noodles ni gan lo se se yi
11: iya to yayi to si mo toju omo ni
12: Golden Penny Noodles o ti wa ni awon ile itaja ni to si re bayi.
13: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
14: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
13: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
14: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
13: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
14: Me and Maggi,
13: so good together.
15: Ni West Midlands Open University amuki eko wa laro woto ko si rodun lowo ti o fani lapo ya ejo igbaniwole nlo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2500 naira fun abala eko kokan course unit yan ninu awon eka eko to ni igbelewon kaakiri gbogbo agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management bu yo sese pari ilewe girama direct entry abi o fe ayipada HNDC degree university o rorun pelu WMOU kan si wa nilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikan ibanidore @WMOU Nigeria West Midlands Open University so afojusun nipa eto eko ore di memuse
16: mama now what is they making shout like this eh
17: mama don't tell am I don't tell am say make she go hold the dirty for junction now she dey tell me say children for the other yard dey laugh am say we dirty say na wetin dey cause sickness be that
18: mama na true now then they try that dirty for nylon bag make she go come back and see they don't pay if you no talk say for their area me borrow the bag and put for where they dey pull am only me
16: You don't tire. So now who go go throw one?
18: Make Bobo go.
16: Me?
18: Lie. You see mama happy now.
16: You wear so?
19: I beg. Pack your dirty well. Throw where I'm wear, it no go make you and other people where they around you sick.
20: Bankobi. Iroyin. Agbo sogbani.

0: Ẹ̀ka ẹ̀ka bọ̀ padà gbáǹkan gbìrò yìí ń tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM. Gẹ́gẹ́ bá a ti ṣe mọ̀ pé òní náà ló pé ọjọ́ 22
1: bẹ́ẹ̀ni
0: eléyìí tí àwọn ọmọ wa tí wọ́n jí kó ní ìjọba ìbílẹ̀ oríire nílùú ògbómọ̀ṣọ́ tí wọ́n ṣe wà lákàtà àwọn ajínigbé. Àsì tó ń fi àsìkò yìí àfin rọ àwọn tí gbogbo ẹ̀ tó bá dúró sórí tábìlì wọn wípé ẹjọ́ ẹ̀ dákun
1: kájọ́
0: àsìkò ti ń lọ. Àwọn ọmọ yìí ti kéré jù.
1: A ti ń ka ojú àti ka ọ̀sẹ̀.
0: A
1: ti wá ka oṣù báyìí.
0: Ó tún ti ń lé
1: lọ.
0: Ẹ dákun. Tó ẹ jẹ́ kí a lọ sí ìpínlẹ̀ Èkó. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó náà ló ti sọ di mímọ̀ wípé òun ti dóòlà àwọn ọmọ méjìlá kan tí wọ́n jẹ́ májèṣín. Eléyìí tí àwọn kan kó wá láti ìpínlẹ̀ míì láti máa lò wọ́n fún owó nàbì. Eléyìí tí wọ́n sì kó wọn pamọ́ sí ilé kan. Eléyìí tán ló wà ní agbègbè Dúmọ̀tà ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní àwọn ọlọ́pàá náà ni wọ́n sì lọ rèé kọlu ibùba yìí. Eléyìí tí alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti Jani Fatai tó léwájú àwọn ẹ̀ṣọ́ ọlọ́pàá. Wọ́n ní látara ibẹ̀ náà ni wọ́n sì ti mú obìnrin kan ẹni ọdún 28 Princess Andrew. Wọ́n ní òun gangan náà ni wọ́n sì fi ẹ̀sùn kàn wípé òun ló máa ń tan àwọn ọmọ kéékèèké bíi ọmọ ọdún 13-15 sínú owó nàbì ọ̀hún. Eléyìí tí ó sì tàn wọ́n wá látara wípé òun fẹ́ bá wọn wáṣẹ́. Iṣẹ́ kí ni ọmọ ọdún 13 náà ń wá? Gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe wí o, wọ́n ní wípé obìnrin yìí náà ni yóò mú àwọn ọmọ náà wá ọ̀ sí ìpínlẹ̀ Èkó tí ó sì máa lò wọ́n fún oko owó nàbì tí òun yóò sì máa pa owó sí àpò ara rẹ̀. Wọ́n ní báwo ni wọ́n ṣe ṣàwárí ìṣẹ̀lẹ̀ yìí o? Wọ́n ní ọmọdébìnrin kan ọmọ ọdún 16 eléyìí tóun náà ti lùgbàdì wọn náà ni wọ́n ní ó mórí bọ́ kúrò ní àkàtà wọn ní ibùba tí wọ́n kó wọn sí yìí. Òun náà ló sì sọ̀rọ̀ nípa ohun tí ojú rẹ̀ rí ní 11 ọdún tá a wà yìí o. Wọ́n ní nígbà tó wá ń sọ̀rọ̀ lórí bí ọwọ́ ṣe ba arábìnrin yìí àti bí wọ́n ṣe dóòlà àwọn ọmọ kéékèèké ọ̀hún, wọ́n ní onínúure kan òun náà ni ó mú ọmọdé ọ̀hún wá sí iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ní agbègbè Bọ̀dé Thomas ní Surulere. Wọ́n ní lẹ́yìn eléyìí làwọn yabo ibùba tí wọ́n sì ń ṣe owó nàbì ọ̀hún o. Nígbà tí ọmọdébìnrin ọ̀hún tó sọ gbogbo ohun tójú ẹ̀ rí o, ibi tó ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olówó nàbì. Wọ́n ní ọmọdébìnrin yìí òun náà ni ẹni tó ṣàwárí rẹ̀ yìí ló sọ wípé ṣàdédé lòun rí nínú àgbàrá ẹ̀jẹ̀ eléyìí tó ń jáde láti imú rẹ̀. Wọ́n ní níbẹ̀ ńkọ òun náà ló sì mú lọ sí iléeṣẹ́ ọlọ́pàá níbi tó ti sọ̀rọ̀ nípa ohun tójú ẹ̀ rí wípé obìnrin ọ̀hún ló mú òun wá láti ìpínlẹ̀ Delta wá sí ìpínlẹ̀ Èkó. Eléyìí tó sì jẹ́jẹ́ fóun pé òun ó bóun wá iṣẹ́ oúnjẹ títà. Ó ní ṣùgbọ́n ní kété tí òun dé ìpínlẹ̀ Èkó náà lobìnrin òun ló sọ fóun wípé owó nàbì lòun ó mọ ṣe o, bẹ́ẹ̀ sì ni òun ó ṣiṣẹ́ lábẹ́ òun fún oṣù mẹ́fà kó tó di wípé òun ò ní òmìnira òun gangan. Gẹ́gẹ́ bí ọmọdébìnrin yìí ṣe wí ó ní àwọn ọkùnrin tó ti tó bí 30 lòun ti bá ní àjọṣepọ̀ ó ní bẹ́ẹ̀ sì ni ó ní ìfarapa onírúurú ní ojú ara rẹ̀. Ó ní lẹ́yìn eléyìí náà ni obìnrin tó jẹ́ ọ̀gá àwọn yìí ló na òun bí ẹlùbàrà lẹ́yìn tó na òun tán náà ló sì lé òun síta. Ó nítorí wípé òun sọ fún pé òun ti ní ìpalára òun ò sì lè ní agbára láti jẹ́ kí ọkùnrin kankan kó bóun ní àjọṣepọ̀ mọ́. Ó ní ìdí rèé tó fi na òun o tó sì sọ òun síta. Ó ní ibẹ̀ náà ló sì ti di alárìnká káàkiri Lagos Island eléyìí tó sì fi rìn títí tó fi rìn dé Surulere kó tó di wípé ẹlẹ́yinjú àánú yìí ó dóòlà rẹ̀ o. Wọ́n ní pégbà tí ó wá ń dáhùn sí àwọn ìbéèrè lórí àwọn ọmọ kéékèèké tí wọ́n dóòlà wípé bí ọmọ ọdún mélòó ni wọ́n, alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó yìí náà ló sọ ó ní àwọn ọmọ táwọn dóòlà bí ọmọ ọdún 13-15 ni wọ́n o. Ó ní ọmọ eléyìí tó rí kóyọ yìí náà sì sọ fún òun wípé àwọn tó bíi obìnrin 30 eléyìí tí ó wà ní àkàtà àwọn arábìnrin yìí. Bákan náà ni iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà lẹ́kùn ti Bọ̀dé Thomas yìí náà ni wọ́n mú ọmọ yìí lọ sí ilé ìwòsàn tí wọ́n sì tọ́jú rẹ̀ o. Wọ́n ní eléyìí ńkọ́ nígbà tí wọ́n mú arábìnrin tó jẹ́ ọ̀gá wọn yìí wọ́n ní okoòwò yìí náà ni ó ti jẹ́ eléyìí tó ń ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà sẹ́yìn. Wọ́n ní ṣùgbọ́n ọwọ́ bá lásìkò eléyìí ti o se omo na basu basu o bo te ti le je wipe iwadi se n lo lowo won ni sugbon o eni ti owo bayi na ni won si fi mu re kata ofin o nigba to mo yi tun soro siwaju omo na ni won poruko re ni chinasa bo te ti le je wipe won so oruko baba re o ni omo ipinle imo gangan ni ohun o o ni sugbon ohun kose lowo ni ipinle delta ni o nigba ti ohun kuro ni ipinle imo ko to di wipe obirin yi wa si ipinle na to si mu ohun to so fun wipe ohun bo ohun wa ise ounje tita nibi to ohun o ti mo gba egberun lona 100 naira losu o ni koda o tun so fun ko ohun wa pelu ore ohun kan o onigba ti ohun de ipinle eko lo so fun wipe ko ohun bo aso ohun o si fun ohun ni patalasan ati agbeko wipe ki ohun o wo o oni leyin ele o so fun ohun wipe oya ki ohun polowo oja ara ohun ki ohun si ri daju wipe ohun mu okunrin kan wonu yara oni ohun so fun wipe ah madam ohun o le se ohun o se ru eri oni leyin ele lo fun ohun ni ogun kan oni kete ti ohun fi ogun ohun senu ahun ohun o di olomi aro ni eyun ni ni bulu oni leyin to ohun si lo tan ni ohun o ti e mo nkan ti ohun se mo ni ohun ri wipe fun ara ohun lohun bere si ni mo pe awon okunrin wole oni gba to ohun si so fun arabirin yi wipe o ti re ohun ohun o le se ru nkan bayi mo ko sanwo fun ko fun lowo ko ohun pada si ipinle ohun ti se ipinle delta olohun o le mo su pelu awon okunrin mo oni sugbon arabirin yi so pe lai lai ohun gbodo duro fun osu mefa oni ibe lo ti na ohun fun opolopo ojo oni fun bi ose kan ohun o ti e le riran won tun bi lere wipe elo na lo ma fun awon oni nigba oni ohun ma n da awon okunrin lohun lati ago 4 irole titi di ago 5 owuro oni fun ojo kan yi pe fun awon lounje oni bi ko fun awon ni 1000 kan tabi 1000 kan abo eyun ni 1500 naira oni gbogbo owo tawon ba si panko yo toju e sapo ara re yo si mo fi toju awon omo titi e wa ibere kan ti mo wa fe bere ni wipe se ru obirin so le jere awon omo e
1: olorun nikan ni o le so ko le tori iru eleyi in to ni agbara ni o n jale onile o fe ma fi boti e mole
0: iro ko le jere won
1: ko le jo
0: because eyin o le mo po mo lomo lekun
1: koro wi po wo fi ra jarin lodo titi
0: te ba ri awon omo elomi ti won ba n se
1: tabi ti atubo tan ba ti en sele a kanu elomi
0: keyan gan mo da keyan mo toro dari je ti ta ba n kanu
1: olagbara
0: gbogbo wa
1: ami ase edumare eyan merin
0: ti tun ni fun opolopo obi
1: beni
0: e dakun e samojuto omo odun metala ise ki lo omo odun metala fe lo lati ipinle delta lo se ni ipinle eko e dakun bo se gari le ni tejo mu lakata yin
1: elomi daju fa elomi daju o eyan merin ototo ni emi ti bo lenu won bayi nigba ti awon eyan meji mi won si nbe lese kan aye ese kan orun leyin ti won farapa gan lasiko isele ikolu omo elegbe okoko to waye ni post office area ni lu lorin ti se olulu fun ipinle ti Kwara nigba ti iwe iroyin punch lagba punch metro ti won se arigbamo iroyin yi koda pelu akole won salaye wipe lowo ago 9 asale lojo simi sunday lawasiko gba ti awon adi amara kan ti won di amara ti ban ti ban ti won yabo agbegbe kan tawon eyan kan joko si ni railway line ti won si shina ibabole fun awon eyan ti nbe nibe lai ti ebe subegba lai si wo bo ni abi awon wo lo wa nbe leyin e ti won shina ibabole yi won si jube ihoro won ho pelu isele to sele yi ileise olopa ni ipinle ti Kwara won ni awon na fidi e mole koda ninu atejade ti won fi sode lana ti se ojo aje monday latodo eni ti se agbenuso fun ileise olopa nbe iyan ade to won ejiri ade yemi o se alaye wipe logba ti iroyin kan awon osise leto abuleti lawon na tete dahun si isele pajawiri na lati lo sibi ti isele yi to ti sele eyin ko yi logba ti isele yi ti awon debe na ni won ku awon eyan na ti ibaba won gbe won digbadigba o di le ewosan ile ise olopa iyan police clinic fun itoju to peye ade to n salaye wipe logba ti awon dahun si isele pajawiri ti o si rebe lati gbe awon eyan wonyi si iyalenu eyan merin ototo na ni won pada kede e wipe emi ti bo o lenu won lati pase bi won ti ni awon akosemose dokita ti n setoju won nbe won ni sugbon awon eyan meji mi emi si nbe lenu won sugbon ese kan aye ese kan orun na ni won wa lasiko ti won si n gba itoju lowolowo agbẹnusọ fun ileṣẹ ọlọpa ṣe alaye wipe iṣẹlẹ alagbara to pada ṣẹlẹ yi o na ni wọn ri wipe o ni ọwọ kan iṣẹlẹ awọn ọmọ ẹlẹgbẹ okokun ninu leyi ti wọn wo sakun rẹ wipe awọn afurasi meji mi ti awọn naa je ogbonagbongbo ọmọ ẹlẹgbẹ okokun o na ni ọwọ ti tẹ bayi lori iṣẹlẹ yi kódà agbẹnusọ fun ileṣẹ ọlọpa nbẹ to tẹsiwaju ninu ọrọ rẹ wipe awọn igbiyanju lo niranran ati ona lati ri wipe awọn amokunṣika ẹni bi ti pamare lewe ti wọn ṣiṣẹ labi yi o na ni ọwọ to pada tẹ ti wọn si foju ba ofin labẹ bo ti tu ati bo ti ṣe yẹ o wa ro awọn araalu wipe tọ awọn oni daṣobo kamọlẹ bẹ si ni gbogbo awọn eyan wọnyi o na ni ọwọ pada tẹ ti wọn si foju ko ata ibawi ofin labẹ bo ti tọ o ati bo ti ṣe yẹ kódà ẹni to jẹ commissioner fun ileṣẹ ọlọpa nbẹ ojo adekimi o bu ẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ yìí wípé ìṣẹ̀lẹ̀ aláìníláàkà lélẹ́yìí ìwà ọ̀dájú lélẹ́yìí àti ìwà ọ̀daràn lálẹ́ pé àti wípé o kò so méjì ìwà ọ̀daràn a lè bè ṣùbẹ̀gbà láti mọ̀ pé ní ìwà ọ̀daràn ó ní gbogbo ohun tó bá gbà lábẹ́ àkàtà àwọn láti jẹ́ kí àlàáfíà àti ààbò ọmọnìyàn kó dọ́gba òun náà ni àwọn ó máa rí i dájú pé àwọn ṣe o òun wá kẹ́dùn sí àkàtà àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn tí wọ́n pàdánù ẹ̀mí wọn o lórí ìṣẹ̀lẹ̀ yìí tóun sì ṣe ládùúrà wípé àwọn tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́ kí ẹ̀dùmàrè kó fún wọn lókun àti agbára káwọn náà ó lè dìde padà sórí ẹsẹ̀ wọn wá nítọ̀ ẹ̀yin aráàlú tẹ bá ní ohun tó lè ṣe iléeṣẹ́ ọlọ́pàá náà láǹfààní gẹ́gẹ́ bí ìròyìn tó jẹ́ ojúlówó yàtọ̀ sí ayédèrú o lórí ìwòyànjú ìwádìí tí àwọn ń ṣe lọ́wọ́ kí wọ́n gbìyànjú láti mọ́ bẹ̀sù gbẹ̀gbà láti fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí kí wọ́n lè ṣe ohun tó tọ́ àti èyí tó yẹ mẹ́
0: ó dá eléyìí náà ni ká fi ṣe lọ ìròyìn kásàláyọ láti ọ̀dọ̀ mi ń bí òun náà ló ń ṣe kó di mímọ̀ wípé ikọ̀ ọmọ ogun tá a mọ̀ sí operation enduring peace òun náà ni wọ́n ní wọ́n ti dóòlà àwọn méjì kan tí àwọn ajínigbé tí wọ́n jí o lásìkò eléyìí tí wọ́n ṣe iṣẹ́ kan eléyìí tí wọ́n pè ní operation search and rescue ní ìjọba ìbílẹ̀ sanga ní ìpínlẹ̀ kaduna wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí náà ló sì wà nínú ọ̀rọ̀ kan eléyìí tí onímọ̀ nípa ètò ààbò àbí alálàyé nípa ètò ààbò zagazola makama tó kọ sí ojú òpó x rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wí o òun náà ni ó ní ó ń jáde láti àkàtà iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí wípé ikọ̀ ìkeje ọ̀wọ́ kọkànléníàádọ́rin iléeṣẹ́ ọmọ ogun eléyìí tí wọ́n kó lọ sí agbègbè sanga yìí òun náà ni wọ́n ní wípé wọ́n gbọ́ ìròyìn nípa ìbọn yínyìn eléyìí tó wáyé ní òpópónà márosẹ̀ níbi tí ò jìnnà sí abúlé kwagri ní nǹkan bíi aago mẹ́ta òwúrọ̀ ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹfà ọdún tá a wà yìí wọ́n ní kété tí wọ́n débẹ̀ òun náà sì ni àwọn ikọ̀ ọmọ ogun ọ̀hún ni wọ́n fura sí àwọn ajínigbé eléyìí tí wọ́n ni wọ́n ti jí àwọn mẹ́ta kan láti agbègbè ọ̀hún kíákíá náà sì ní ikọ̀ ọmọ ogun làwọn náà bẹ̀rẹ̀ sí ní kọlu àwọn èèyàn yìí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wá àwọn tí wọ́n ti jí gbé ní àwọn abúlé ní àwọn igbó eléyìí tí ó jìnnà sí abúlé ọ̀hún ibẹ̀ ńkọ́ náà sì ni wọ́n ti dóòlà àwọn méjì wọ́n ní iṣẹ́ yìí náà ni ó sì jẹ́ kí wọ́n rí àwọn méjì ọ̀hún kí wọ́n dóòlà bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé àwọn akitiyan sì ń lọ lọ́wọ́ láti ṣàwárí ẹnìkan tó kù àti àwọn ajínigbé ọ̀hún gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí ti wí wọ́n ní bákan náà ni ètò ìpàráàro àti mímọ wá inú igbó káàkiri náà ni ó sì ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí ara ìlàkàkà wọn láti rí pé ọwọ́ ba àwọn ajínigbé náà kí wọ́n sì tún fi dènà ìgbòkègbodò ìwà ọ̀daràn wọn ní agbègbè ọ̀hún àti àwọn agbègbè eléyìí tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ti wáyé ìwé ìròyìn daily post ló gbé ìròyìn yìí.
1: mádàmá gẹ́ ìpé ìpẹ́jú làlàáfíà ẹjẹ́ a máa fẹ́lẹ́ ìdìde fúyà lórí gbàǹkọ̀gbì ìròyìn fún ti ọ̀sán òní àkọ̀tún láṣẹ lọ́wọ́ ọlọ́run yóò tún di láago méjì lọ́la àmọ́ ti fún tẹ̀dọ̀ ròyìn di láago mẹ́sàn-án ní òwúrọ̀ la tá a bá sì ti ń dìde báyìí kódà àti aago mẹ́ta bá ti ń rokogó bó ti ṣe ku ìṣẹ́jú kan àti ìṣẹ́jú àyá bí ogójì níye báyìí michael ọlátúnbọ̀sùn lẹ́làǹfààní láti bá pàdé lórí àkọ̀tún ètò tá a mọ̀ sí talking point títí òwúrọ̀ la tààtú láǹfààní àti pàdé kúnlé ọmọ ní fowó ṣe lorúkọ tèmi ẹ kú kalẹ̀.
0: tèmi ládé àlòkò òun náà lèmi ń jẹ́ ó dìgbà kan náà.
2: ẹni abálábà lè bàbá orí lórí ó máa jẹ́ ajíṣebí ọyọ́ láàrí
3: ó fún omojì ire ìwà

ìṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: A bẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́. Àwọn èèyàn tún gbẹ́nu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kásídé Cashport yẹn gan lọ fáfá. Ká máa wá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀nẹ̀ kwẹ̀. Káàṣẹ́ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣẹ́ bá ti ṣàdéhùn. O máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport inú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,50,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀. Gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ ní ti gan pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí /FM *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2# tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti káàṣẹ́ ọmọ, mo ti káàṣẹ́.
1: If happiness gets sound for Naija, na so e go sound.
2: Yo, carry your bride, John.
1: For 75 years, Coca-Cola don't dey inside all our correct moments. From wedding celebrations to birthday, naming ceremony, even small everyday enjoyment. E don't dey, we still dey gidigba.
2: You fit kiss your bride now.
1: Now, enjoy extra 20% for our Coca-Cola, Fanta and Sprite 60cl packs, specially for you. No dull yourself. Go carry your own for any shop where they near you.

0: pẹ̀lú àgbò ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ ká ṣe pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mídìí ẹ̀ cashbow nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Mídìí cashpot ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti cashier? Mo ti cashier.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
2: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ́ Maggi chicken flavour sí ó yá ẹsí pẹ́ẹ̀lì celery
1: SELARIE salary
0: bọ̀dá mi ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric
2: TURMERIC turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀
4: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì ṣúgbì ẹ̀dùkọ àti iyọ̀.
5: Kí ló ń kó pọ̀? Kí ló dé tí ejò ṣe kú gbogbo ilé báyìí?
4: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
5: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
6: We play only the hits.

àkíyèsí pàtàkì. A fẹ́ kí ẹ mọ̀ wípé ìtàn àròsọ pọ́nbélé ni ìtàn yìí jẹ́. Nítorí náà, ohun ènìyàn gbogbo tí ẹ bá gbọ́ jẹ́ ti àwọn tí a yàn gẹ́gẹ́ bí ẹ̀dá inú ìtàn àròsọ yìí lásán, tí kì í ṣe ti ẹnikẹ́ni tí ó ṣe é ṣe kí irú ìṣẹ̀lẹ̀ inú ìtàn àròsọ yìí ó ti ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ sì tún ni àwọn ìró ohùn tí a lò láti fi yàwòrán ìṣẹ̀lẹ̀ nínú ìtàn àròsọ yìí jẹ́ akitiyan àti ìgbìyànjú ọgbọ́n àtinúdá olùdarí àti onímọ̀ ẹ̀rọ ìsohùnpọ̀ láti fi gbé òye ìṣẹ̀lẹ̀ náà yọ lásán ni. Kì í ṣe wípé ó ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni níbi.

0: èyí tí ó yà mí lẹ́nu jùlọ pátápátá ni pé ọjọ́ tí mo kọ̀wé yìí gan ni òun náà kọ ọ̀kan sí mi. Kò mọ̀ pé mò ń lọ lọ́jọ́ náà. N kò rí èyí tí òun kọ. Òun náà kò sì rí tèmi. Ṣùgbọ́n nígbà tí a pàdé, ọjọ́ èyí ni pẹ́. Wọ́n sọ níwájú. Ìgbà tí a pàdé ni a wá rí gbogbo ìwé tí a ti kọ sí ara wa ní ọjọ́ ìpínyà yìí. Ìwé tí òun kọ sí mi yàtọ̀ sí tèmi lọ́nàkọnà. Báyìí ni ìwé náà lọ.
1: Ọjọ́ 31 oṣù 12 ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá ọdún ó lé 1450 lẹ́yìn ikú Olúwa wa. Ìrèké oníbùdó tèmi pàápàá. Ìrèké oníbùdó mi. Orúkọ rẹ bá ìrèké lọ, ṣùgbọ́n ìwọ pàápàá dùn ju ìrèké lọ. Ìwọ ni ìgbín, èmi ni ìkarahun. Ìgbín kò lè ṣàìrí ìkarahun. Ìkarahun kò sì lè ṣe àìrí ìgbín. Àti ọjọ́ tí ọ̀ràn yìí ti ṣẹlẹ̀ tí n kò rí ọ. Bí ayé ni mo wà, bí ọ̀run ni, n kò lè sọ. Àti ìjọta ni mo ti fi oúnjẹ sí ẹnu mi yìí mọ. Báwo ni wọn ò ṣe jẹun nígbà tí olùfẹ́ mi kò jẹ? Báwo ni wọn ò ṣe mu omi nígbà tí olùfẹ́ mi kò mu? Ọkàn mi ti dàrú bí omi eléèrí. Aya mi kò balẹ̀. Ìbànújẹ́ ni mo sì fi ṣe aṣọ nítorí rẹ. Ta ni lè dípò olùfẹ́ mi fún mi? Ta ni lè ṣe bí olùfẹ́ mi? Ìrèké oníbùdó ti ta ọfà ìfẹ́ lù mí látọjọ́ pípẹ́. Orú ọfà rẹ̀ sì ti mú mi. Olùfẹ́ mi dàbí ìtànná ewéko tútù. Olóòórùn dídùn ti ń fa gbogbo ènìyàn mọ́ra. Ìrèké oníbùdó, má ṣe gbàgbé. Ìfẹ́ dàbí oúnjẹ dídùn ní oko. Ṣùgbọ́n ọ̀nà àti dé oko náà máa kún fún ìṣòro. Ìṣòro òkè, ìṣòro kòtò, ìṣòro ẹ̀gún, ìṣòro onírúurú igi gíga tí ó máa ń wó lu ojú ọ̀nà náà. Ṣùgbọ́n ẹni tí ó bá lè borí ìwọ̀nyí, tí ó dé oko, yóò ní àlàáfíà ayé, yóò ní ti ọ̀run pẹ̀lú. Nítorí náà, jẹ́ ká dárayá. Ìwọ olùfẹ́ mi, mò ń bọ̀ wá rí ọ lálẹ́ òní. Èmi ni tìrẹ títí ayé. Ìfẹ́ pàdé.
0: Nígbà tí ó fi ìwé ìránṣẹ́ sí ilé mi, tí wọ́n wí fún un pé mo ti lọ ní ìlú, kò ṣe nǹkan méjì. Ó di ẹrù rẹ̀, kò sì sọ fún ẹnikẹ́ni. Òun náà fi ìlú sílẹ̀. Owó díẹ̀ ló mú lọ́wọ́, kò sì mọ ibi tí mo bá lọ. Ó fi orí lé ọ̀nà ibi tí ó rò pé mo bá lọ ni. Ó sì ṣe ìbúra lẹ́nu bodè ìlú pé òun kò ní padà wọ ìlú náà, àfi bí mo bá padà pẹ̀lú òun. Ọ̀nà ibi tí ó bá lọ kọjú sí ìlà oòrùn, tèmi kọjú sí ìwọ rẹ̀. Bí a sì ti ń rìn síwájú, ni a túbọ̀ ń jìnà sí ara wa. Nígbà tí ó rin ìrìn ọjọ́ méje tí kò rí mi, ó dé ìlú kan, ó sì dúró níbẹ̀ nítorí kò sí owó lọ́wọ́ rẹ̀ mọ́. Ó bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́. Ó ń ṣe igita, ó sì ń ta ewé. Bí ó ti ń ta nǹkan wọ̀nyí, ni ó ń dárúkọ mi tọ̀ sántòrú. Bí èmi náà sì ti ń lọ, ni mò ń dárúkọ rẹ̀, tí mò ń pè é lórúkọ burúkú gbogbo, tí mo sì ń ṣe ìpè fún. Ó kúrò ní ìlú tí ó kọ dé yìí. Níbi tí ó sì ti ń rìn lọ, ilẹ̀ ṣú òun nìkan sí inú igbó. Àwọn kìnìún sì ń ké ní wa lẹ́yìn. Nínú ìrìn àjò rẹ̀, ó bá ogunlọ́gọ̀ ènìyàn ńlá pàdé.

0: pàdé tí ń kiri ó bẹ̀rẹ̀ sí í kọ onírúurú nǹkan nípa mi sí inú ìwé pẹlẹbẹ pẹlẹbẹ gbogbo ó ń pin fún àwọn ọmọdé ní ìlú tí ó bá dé nínú ìwé kan ohun tí ó kọ ni èyí.
1: Ìrèké oníbùdó ẹni ìgbádùn ìrèké oníbùdó arẹwọ ọkùnrin ìrèké oníbùdó gbajúmọ̀ pàtàkì ìrèké oníbùdó ọlọ́lá ènìyàn ìrèké oníbùdó ẹni tí ó tutù bí ọ̀gẹ̀dẹ̀ tí odò ìrèké oníbùdó ẹni tí ó lágbára bí kìnìún ìrèké oníbùdó ẹni tí ó gbọ́n bí ejò ìrèké oníbùdó ẹni tó ní ìwà tútù bí àdàbà. Ìrèké oníbùdó ìwo olùfẹ́ mi ọjọ́ wo ni wọn ò rí ọ ẹ bá mi wá ìrèké oníbùdó mi ẹ bá mi kẹ́ ìrèké oníbùdó mi ẹ bá mi gẹ́ ìrèké oníbùdó mi.
0: Nígbà tí ó di ọjọ́ kan báyìí mo bá ọ̀kan nínú àwọn ará ìlú àlùpàyídà pàdé ní ọjà ní ìlú kan ó wí fún mi pé ìfẹ́ pàdé ti kúrò ní ilé àti pé ó ti wá mi lọ ọkùnrin náà jẹ́ ẹni tí ilé rẹ̀ súnmọ́ ilé mi ní àlùpàyídà ó sì wí fún mi pé àkókò tí mo ti kúrò ní ilé ni ọmọ náà ti lọ bẹ́ẹ̀ni oṣù kẹfà tí mo kúrò níbẹ̀ ni mo rí yìí ẹ̀rú gbà mí nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí ẹni tí ó wí fún mi sì wí pé kò sí ẹnìkan ní ìlú tí ó lè sọ ibi tí ìfẹ́ pàdé gbà lọ èmi náà tún fi orí lé ọ̀nà mò ń wá kiri láti ìlú dé ìlú lọ́jọ́ kan bí mo ti dé ìlú kan mo rí ọmọdé kan tí ó mú ìwé kan lọ́wọ́ nígbà tí ó ṣe ó sọ ìwé náà sílẹ̀ mo sì mú un mo yẹ̀ ẹ́ wò àfi ìgbà tí mo dédé bá orúkọ mi tí ẹni náà kọ síbẹ̀ báyìí.

bẹ́ẹ̀ni ìrèké oníbùdó wà lóde ayé yìí ẹni tí ìwà rẹ tutù bí omi àmù ẹni tí ó dára bí egin ẹni tí ó fi gbogbo agbárí ṣọgbọ́n olóye lórí ọkùnrin ẹni ìgbádùn ẹni ọlá ẹni ayé yẹ ẹni ọkàn rẹ balẹ̀ ẹni ọlọ́run dúró tì àwọn ènìyàn ṣe ṣáá ni wọn kò lè ká apá ìrèké oníbùdó omi.

0: sọ ìwé náà sílẹ̀. Mo bá a, mo sì bí ibi tí ó ti rí ìwé náà. Ó wí fún mi pé obìnrin kan tí ó ń ti oko ẹmu bọ̀ ni ó mú ìwé náà fún òun. Níwọ̀n ìgbà tí n kò sì ti ní èrò wípé ìfẹ́pàdé lè máa lọ sí oko ẹmu, n kò lè rò pé òun ni. Ṣùgbọ́n mo mọ̀ pé òun ló kọ ìwé náà, nítorí mo mọ ọwọ́ rẹ̀. Ọkàn mi sì sọ fún mi pé àtipàdé rẹ̀ kò jìnà mọ́. Bí mo tún ti rìn díẹ̀ lẹ́yìn èyí, mo tún rí ọmọdé mìíràn tí ó ní ìwé yìí lọ́wọ́. Mo sì pé mo bí ó ti ṣe rí. Ó tún dá mi lóhùn. Ó na ìka sí apá ìsàlẹ̀ kan. Ó ní,
1: obìnrin tí ń ta ẹmu lẹ́hùn ni ó ń pín fún ni.
0: Nígbà tí mo gbọ́ báyìí, mo múra, ó di ibẹ̀. Nígbà tí mo dé ìta ibẹ̀, mo bèèrè. Wọ́n ní obìnrin náà wà nínú ilé. Nígbà tí mo sì máa wo ìta ibẹ̀, orúkọ mi ni wọ́n kọ sí ẹ̀gbẹ́ ògiri lọ. Mo ní kí wọ́n bá mi pe obìnrin náà. Nígbà tí ó dé, ó di ìfẹ́ pàdé.

ọ̀nà ojú omi ni a gbà. Ọjọ́ méje ni ọkọ̀ wa sì gbà kí a tó tún padà dé ìlú Àlùpàyídà. Nígbà tí a ti ń bọ̀ ni a ti ránṣẹ́ sí iwájú. Nígbà tí a sì máa gúnlẹ̀, a bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn létí òkun tí wọ́n wá pàdé wa. Ọ̀baràn púpọ̀ nínú àwọn ìyàwó rẹ̀ wá. Ayọ̀ ńlá sì ni fún ìyá ìfẹ́pàdé lọ́jọ́ náà tí ó rí ọmọ rẹ̀. A lọ sí ààfin láti lọ kí ọba. Lẹ́yìn náà, èmi lọ sí ilé tí mò ń gbé tẹ́lẹ̀ kí n tó lọ. Ìfẹ́pàdé sì jókòó ti ìyá rẹ̀ ní ààfin. Ṣùgbọ́n ilé tí mo ti ń gbé tẹ́lẹ̀ rí, ilé tí ọba fi fún mi ni, ìgbà tí mo sì tún fi máa wọ inú rẹ̀, wọ́n ti ṣe é lọ́ṣọ́ digbin ni. Wọ́n tẹ ẹní àti aṣọ tí ó nípọn yí ilẹ̀ ibẹ̀ bó. Ìyẹ́ ló wà nínú tìmùtìmù tí wọ́n gbélé orí ìbùsùn mi. Bákan náà sì ni ti orí àga pẹ̀lú. Gbogbo àwọn àwo àti ife tí wọ́n kó sí inú ilé náà ti fàdákà ni. Wọ́n sì mú òdòdó, wọ́n já, wọ́n fi ṣe ọ̀ṣọ́ yí ilépo. Ilẹ̀kùn gbogbo ń dán bí dígí, gbogbo ibẹ̀ sì ń kọmọ̀nà. Ilé náà gbádùn púpọ̀. Ibẹ̀ ni mo sùn mọ́jú ọjọ́ kejì. Bí ilẹ̀ sì ti mọ́ lọ́jọ́ kejì ni mo lọ wo ìfẹ́pàdé ní ààfin.

0: Flash FM 105.5.
1: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì celery.
2: SELARIE Salary.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
3: TURNERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: nígbà tí mo yọ sí i ṣe ni gbogbo ojú rẹ̀ ń pupa níbi tí ó ti ń sọkún àyà mi já láti rí omijé lójú rẹ̀ mo sì kí i ṣùgbọ́n imú ló fi dá mi lóhùn wọ́n ti kó gbogbo àwọn ìwé burúkú tí mo kọ sí i nígbà tí inú fi ń bí mi fún un ó dáhùn ó ní
1: mo ti rí àwọn ìwé rẹ.
0: Nígbà tí ó wí báyìí ọkàn mi rẹ̀wẹ̀sì mo sì mú wọ yàrá rẹ̀ lọ mo bẹ̀ẹ́ mo dọ̀pálẹ̀ fún un gan-an ni mo bẹ̀ẹ́ púpọ̀ pé kí ó dáríjì mí àti wípé àìmọ ibi tí ó wà nígbà náà ló jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ mo fi aṣọ nù ún lójú ó sì rẹ́rìn-ín a sì tún jọ ń ṣeré ṣùgbọ́n nígbà tí ó pẹ́ díẹ̀ ó wí fún mi pé orí ń fọ́ òun òtútù sì ń pa òun wéré mo yára dá iná mo sì wá hun nǹkan díẹ̀ mo fi pa á ní iwájú òun náà sì fi ẹyìn lé ilẹ̀ ó sùn lọ.

padà wá sí ilé mi. Mo wá jẹun. Nígbà tí ó di ìrọ̀lẹ́, mo tún lọ sí ààfin. Nígbà tí mo sì dé ọ̀hún, mo bá a níbi tí ó gbé ń ṣeré. Ara rẹ̀ ti yá. Ṣùgbọ́n nígbà tí ó di òwúrọ̀ ọjọ́ kejì, bí ilẹ̀ ti mọ́ hàì, ni wọ́n wá kan ilẹ̀kùn ní ilé mi. Nígbà tí mo sì máa yọjú wo olúwa rẹ̀, ó di ẹnìkan láti ààfin tí ìfẹ́ pàdé rán sí mi pé òun kò sùn mọ́jú. Mo bá tún yára lọ, a sì wá nǹkan.

0: tí kò le àti ìgbà yí ṣá ni ara rẹ̀ ti ń le díẹ̀ díẹ̀ ó sì tó ọ̀sẹ̀ kan kí ó tó le dìde kò pẹ́ púpọ̀ náà tí ara rẹ̀ fi ń yà tí àwọn ará ilé rẹ̀ fi wí fún mi kí n wá ṣe ìgbéyàwó kí n mú ìyàwó mi ọkàn mi kò fẹ́ ṣe bẹ́ẹ̀ nígbà náà nítorí ó rù díẹ̀ n kò sì fẹ́ kí wàhálà ìgbéyàwó tún lọ dàpọ̀ mọ́ ṣùgbọ́n nígbà tí ọba pàápàá pè mí tí ó tẹnu mọ́ ọ̀rọ̀ náà mo gbà á sì gbéyàwó.
1: ẹ kú oríire òní o.
2: ẹ kú ayẹyẹ o.
1: ojàre
3: àwọn ọmọ
2: sáwọn ọmọ náà wọ́n kú
4: ẹ̀rọ. ẹ kú oríire òní. ààbí o ààbí o ààbí o ààbí o ààbí o ààbí
3: o ààbí o ààbí o ààbí o
2: ẹlẹ kori
5: lomi jọwọ o jẹ ka jọ ma gbadun aya to mọ yẹ.
0: ọrẹ mi ọjọ kẹfà tí ọmọ náà wọlé mi ló tún bẹrẹ àìsàn àìsàn náà pọ tó bẹẹ gẹẹ nígbà tí ó sì di oṣù kejì tí mo ti ń wò ó ó pè mí lọjọ kan ó wí pẹ̀lú omi dé báyìí

nígbà tí wọ́n dé ààfin tí wọ́n tẹ́ ẹ sílẹ̀ mo kígbe ńlá orí mi wú nígbà tí mo rántí bí ó ti máa ń ṣe mo wò ó mo sì bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ sọ mo ní ìfẹ́ pàdé olùfẹ́ mi ọ̀wọ́ jùlọ báyìí ni òṣùpá rẹ wọ òkùnkùn lọ́sàn gangan ìgbésí ayé ọmọ ènìyàn kún fún làálàá òun ẹkún ìbànújẹ òun wàhálà àti ogunlọ́gọ̀ ìrora ìfẹ́ pàdé ò ṣe bẹ́ẹ̀ ó lọ ò sọ mí di ẹni ìrònú lóde ayé mo di ẹlẹ́ẹ̀rí pátápátá nítorí ìwọ ìfẹ́ pàdé ni wúrà àti fàdákà mi wúrà bàjẹ́ lónìí fàdákà sọnù ìfẹ́ ìlábàwọ́n bọ́ sọnù lọ́wọ́ mi.

ayé yí èmi àti olùfẹ́ mi sí ibi ìbàjẹ́. Ìfẹ́ jẹ́lá gbèdé méjì bíi fọ́rọ̀ wú. Ṣùgbọ́n kí ni ènìyàn? Ẹ̀mí ni ènìyàn. Ẹran, egungun àti iṣan tí ó papọ̀ lára ènìyàn kò jẹ́ mọ́ nǹkankan bí ẹ̀mí bá ti lọ. Ìfẹ́ pàdé kò lè gbé ọwọ́. Ìfẹ́ pàdé kò lè gbé ẹsẹ̀. Ìfẹ́ pàdé kò sì lè sọ̀rọ̀ sínímọ̀. Ìfẹ́ pàdé lọ. Ikú mú gbajúmọ̀ lọ. Ẹni tí kò ṣe é dípò kúrò lórí ilẹ̀. Ṣùgbọ́n kí ni èrò rẹ ìwọ ikú? Aláìláàánú ẹ̀dá ni ìwọ ṣe. Ikú ni ọ̀tá gbogbo ènìyàn tí ń bẹ ní orí ilé ayé. Ọ̀tá ènìyàn, ọ̀tá ẹranko, ọ̀tá igi inú igbó, ọ̀tá ẹja inú òkun, ọ̀tá ẹyẹ ojú ọ̀run. Ikú bá mi ṣe ọ̀tá lónìí. Ó gba ìfẹ́ pàdé lọ. Ìfẹ́ pàdé mi. Ìfẹ́ pàdé mi. Ìfẹ́ pàdé mi ọ̀wọ́n jùlọ. Ayé sú mi nítorí rẹ. Ọ̀run wù mí lọ.

0: ni ọmọ náà ṣe tí ó kú tí mo gbé ìbànújẹ́ wọ̀ bí ẹ̀wù ní ìlú àlùpàyídà nígbà tí ọmọ náà ti kú tán ní ìlú náà ti sú mi ṣùgbọ́n bí ọ̀ràn gbogbo tún ti rí kò jẹ́ kí n le lọ ọba pàápàá kò fẹ́ kí n fi ìlú náà sílẹ̀ ó ń fà mí mọ́ra nígbẹ̀yìn ó sì rán mi ní iṣẹ́ pàtàkì kan wọ́n máa sọ èyí nì níwájú ṣùgbọ́n ọ̀ràn náà kò kúrò lára ìyá ìfẹ́pàdé fún ọjọ́ pípẹ́ ìgbàkigbà tí ó bá ti rí mi ẹkún ló máa ń sun nǹkan kan sì kọ́ wá yà mí lẹ́nu tí mo ní láti sọ fún ọ òun náà sì ní èyí nígbà tí ìfẹ́pàdé wà láyé ọ̀kan nínú àwọn orogún ìyá rẹ̀ kò fẹ́ kí n fẹ́ kò sì fẹ́ràn mi ìgbà tí mo bá lọ sí ààfin nígbà náà bí mo bá kìí dá mi lóhùn dáadáa bẹ́ẹ̀ ni ọmọbìnrin náà sì jẹ́ ọ̀rẹ́ ìfẹ́pàdé wọ́n fẹ́ràn ara wọn wọ́n jọ máa ń rìn káàkiri ni ṣùgbọ́n nígbà tí ìfẹ́pàdé kú tán ni obìnrin yìí déédé bẹ̀rẹ̀ sí bá mi mú ọ̀rẹ́ tí ó ń wá ilé mi ní ọjọ́ kẹta tí ìfẹ́pàdé kú ni ó gbé oúnjẹ wá sí ilé mi ó gbé ran ọmọ rẹ̀ obìnrin tí ó jẹ́ ọ̀rẹ́ ìyàwó mi orúkọ ọmọ náà ni ìfẹ́pìyà nígbà tí ó tó bí ọjọ́ mẹ́ta lẹ́yìn èyí òun pàápàá tún wá ṣùgbọ́n nígbà tí ó wá yìí ọ̀rọ̀ tí ó sọ yà mí lẹ́nu ó ní.
1: ṣe ni kí o ṣe ojúgírí ènìyàn kò kúkú tán láyé àwọn ọmọ bá sì pọ̀ ní ilẹ̀ bí o bá tún fẹ́ fẹ́ ọmọ ọba kò sí bí a ti ń ṣe é.
0: ìfẹ́pàdé kú kò pé oṣù kan tí ó fi ń sọ báyìí ó sì jẹ́ ohun ìyàlẹ́nu fún mi pé ẹnìkan lè sọ̀rọ̀ ìyàwó fífẹ́ fún mi nígbà náà mo wò ó n kò fún un lésì kan nígbà tí ó wá ṣe ó bẹ̀rẹ̀ sí rán ọmọ rẹ̀ sí mi lemọ́lemọ́ ìgbà mìíràn kí n tó kúrò lórí ibùsùn mi lówùúrọ̀ ọmọ náà ti dé a sì wá máa fún mi ní oríṣiríṣi ẹ̀bùn náà pọ̀ tó bẹ́ẹ̀ tí mo bẹ̀rẹ̀ sí fura pé ọmọ náà ń wá ojú mi mọ́ra kí n bá fẹ́ òun ni àti wípé ìyá rẹ̀ náà ń fẹ́ kí n fẹ́ ṣùgbọ́n nígbà yìí n kò tilẹ̀ fẹ́ kí ẹnikẹ́ni sọ̀rọ̀ aya lójú mi ni ìwà burúkú pátápátá gbáà ló sì jẹ́ lójú mi wípé kí irú ọmọ bí ìfẹ́pàdé kú kí ó sì di pé orogún ìyá rẹ̀ kò ní èrò méjì ju pé kí n fẹ́ ọmọ òun lọ lẹ́yìn náà mo tún ṣe àkíyèsí pé ìgbà tí ìyá ọmọ náà bá ti wá ọ̀rọ̀ ìyá ìfẹ́pàdé ló máa ń sọ lọ́jọ́ kan bí ó ti dé tí ó jókòó díẹ̀ ọ̀rọ̀ tí ó ti ẹnu rẹ̀ jáde ni pé.
1: ǹjẹ́ aráalé rẹ ti wá kí ọ láti ìgbà tí ọ̀fọ̀ ti ṣẹ̀.
0: mo sì béèrè mo ní ta ni ó ní.
1: ta ni ìbá ṣe àna yín obìnrin kọ́.
0: n kò sì fèsì ọ̀rọ̀ náà mọ́ mo dákẹ́ ṣùgbọ́n ó mọ̀ pé kò dùn mọ́ mi nínú ọ̀rọ̀ tí ó sì tún máa sọ tẹ̀lé èyí ni.
1: ìrèké oníbùdó o kì í jáde rárá ni láti ọjọ́ tí ìfẹ́pàdé ti kú o kò tilẹ̀ dé ààfin ṣé bí àwọn ọmọbìnrin kù sí ààfin irú ìfẹ́pìyà tí ó ń wọ́ ọ wá lójoojúmọ́ yìí o kò tilẹ̀ lè sọ pé o máa dé ilé rẹ̀ kí i a mọ̀ pé ìwọ àti àna rẹ obìnrin kò fẹ́ràn ara yín ná ṣùgbọ́n kí ni ti àwa ṣé àwa ń wá ọ.
0: nígbà tí ó sọ báyìí èmi náà wá dá a lóhùn mo ní n kò lè gbàgbé ilé ìyá ìfẹ́pàdé bí mo tilẹ̀ gbàgbé gbogbo ènìyàn nítorí nígbà tí ọmọ rẹ̀ wà láyé o toju mi de ibi ti eniyan toju anomo o fi isu kemi o fi iyan kemi o fi eko ati eran kemi pelu eniyan ni iya ife pade mo n bo wa ki sugbon ife ife pade ti bo gbogbo okan mi mole bi awo sona ti bo ile ko si je ki n ronu ati de aafin ki n ki ana mi bi e ba di ohun ki e ba mi ki iya ife pade ki se eni kekere e ma se fi sire o e ma se fi sire.

àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: Kingston yà de the golden mercury of Africa. Ona la fi ṣíde tó wa gbó fẹ́ special ní alẹ́ tòní ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ láti ń kàn sí yín níbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà níbo lẹ́yìn gan wà lálẹ́ tòní tí ẹ ti ń tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ máa gbádùn ètò wa tó ń bẹ̀rẹ̀ báyìí àbí ẹ sì wà ní gbòòrò ni níbo lẹ wà gan ní pàtó ẹ má gbàgbé ẹ̀yin èèyàn wa wọ́n ní aṣọ ọ̀gbà làádá fún gbà ẹ má pẹ́ níta kẹ́ ẹ tó máa wọlé ẹ má bí mi pé kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ̀yin náà mọ bí gbogbo nǹkan ṣe rí bí ta ṣe rí ní ìsìn ẹ dákun ọlọ́run ọba ò ní jẹ́ ká fẹsẹ̀ kọ o ọlọ́run ọba ò ní jẹ́ ká ṣubú o ọlọ́run ọba ò sì ní jẹ́ ká bọ́ sọ́wọ́ lọ́wọ́ o ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé bẹ́ẹ̀ ló ṣe máa rí agbára ọlọ́run máa la nàìjíríà kọjá àlàáfíà ó sì máa sọ kalẹ̀ sínú ẹbí kálukú wa ìyẹn nìkan kọ́ àlàáfíà yóò sẹ́ǹgẹ̀rẹ̀ sí àdúgbò kálukú wa àlàáfíà yóò wà nílùú kálukú wa ibi yòówù tẹ ti lè máa gbọ́ wa ní wákàtí yìí àti ní pàtàkì àlàáfíà ó máa fi ẹsẹ̀ múlẹ̀ ní ìpínlẹ̀ kálukú wa àmọ́ bí tẹ́ ẹ ti ń gbọ́ wa ṣùgbọ́n paríparí ẹ̀ ọlọ́run kó jẹ́ kí àlàáfíà kó sodo sí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè nàìjíríà
1: àlàáfíà lọ́ba ò
0: ìyẹn gan-an iná ní kókó ẹ̀yìn èèyàn wa bó tiẹ̀ jẹ́ pé bàbá wòlíì àti ìyàwó wọn la pè ní alẹ́ yìí síbẹ̀ náà a lérò pé yẹ kí wọ́n ti dé bóyá ìpèníjà kan ni ò tí ì jẹ́ kí wọ́n débi ṣùgbọ́n jẹ́ ká ṣe báyìí wọ́n ní báyìí kàṣá
1: báyìí
0: káwòdì
1: ààrẹ yìí tí ẹ̀ tán lé alára
0: àbí o
1: àwa gángan lára
0: ọpẹ fọlọrun tó ìbà lọwọ ọlọrun ìbà ènìyàn ìbà ọ̀nà tá a tọ̀dílẹ̀ yìí ọmọ olúgbọrọgbọrọ ǹjẹ́ lórúkọ olùdásílẹ̀ iléeṣẹ́ oníbejì yìí splash àti lagelu òkè gajòkè ní pàtàkì gbogbo ẹ̀yin ọmọ ìgbìmọ̀ aláṣẹ rédíò wa kíyìn ẹ̀ka alẹ́ o ẹ̀dẹ̀kú àsìkò yìí túnde ọ̀làwọ̀ ni olóòtú ètò bọ̀sùn aláyẹ̀dẹ ni ọlọ́wọ́ ọdán studio manager adémọlá ọlágbẹ́njọ bàbá alálùbọ́sà bàbá àbàdàn bọ́ọ̀ ni ṣé ẹ ti dira à ń wo fídíò kan bọ̀sùn aláyẹ̀dẹ lẹ́nu ijọ́ mẹ́ta
1: yìí
0: níbi tí àwọn aláṣẹ inú ìjọ tí wọ́n sọ fáwọn ọmọ wọn àwọn ọmọ ìjọ ipe ẹ wo ẹ dira o ipe ẹni tí ọba mọ gèdè pé tílẹ̀ bá fẹ́ lọ
1: yìí
0: pé ẹ wá rí mi lọ́fíìsì
1: gbogbo ẹ ti gba
0: ẹyìn
1: òdìra báyìí
0: ẹ̀rí pé lè ga àìrí afẹ́fẹ́ mú àìrí omi mú kò sẹ́ni tó lè mọ́fo torí afẹ́fẹ́ lẹ́gẹ́lẹ́gẹ́ lórúkọ bàbá ìjì ẹ̀fúùfù lẹ̀lẹ̀ lórúkọ bàbá òjò kàkà kejì ó pa mí èjì ó dẹrù yóò máa lọ àgbésínú ní ti gbin àkùnsínú ní tẹfọn ọrọ hunhun inú ẹlẹdẹ ní pé òkú ajá kì í gbó òkú àgbò kì í kàn òkú oríta kì í jin ẹ bọ ọrọ kó máa gbénú ọmọ kinní kan rabi ti ọgẹ.
1: lórí ètí ń bẹ lẹ ọgbà kéèyàn ó dira
0: adúpẹ lọwọ ọlọrun
1: ní pète kèrò omi lórí wa àti rí ipẹ nìkan ìgbórí odó pète odó. Ẹnìkan ìgbórí ọlọ́pọ̀ ètò ọlọ́ ẹnìkan ìgbórí àtàkùn
0: ètò
1: ẹ ń bá lò wọ́n lórí ta tó lò wọ́n lọ pètò èṣù ọ̀dàrà ọ̀dàjà tó gbé ta pólì kọ̀ máa báyìí èsì lẹ́tà tọkọ lọ́gbà ìyẹn sọ fọ àlàyé ni o ẹja máa bí tó lọ.
0: ẹ jẹ́ ká wo àwọn ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì
1: tó ṣe kókó
0: tí a fẹ́ gbéyẹ̀wò lálẹ́ yìí a ń ná bíi méjì sórí afẹ́fẹ́ ní ìpele tá a wà yìí kí ló ṣẹlẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tọkọ-tìyàwó tí wọ́n sábà wọṣọ kan náà jáde bíi ti tẹ́lẹ̀ ǹjẹ́ àwa lè sọ wípé ìfẹ́ ni ò sí láàrin tọkọ-tìyàwó mo tako yẹn ìfẹ́ wà àbí ká sọ pé èdè tí ètò ọrọ̀ ajé nàìjíríà ń fọ̀ sí wa ní ìsìn gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè bóyá a farabalẹ̀ àbí kò tiẹ̀ yé wa ní sáà gbọ́ èdè tí nàìjíríà ń fọ̀ pápá jùlọ ta bá ń sọ̀rọ̀ nípa ètò ọrọ̀ ajé àbí kí la lè sọ pé farú nǹkan báyìí ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn kò tiẹ̀ tí ìpè jìnnà tẹ bá rọ́kọ àtìyàwó aṣọ tuntun yorùbá máa ń sọ̀rọ̀ kan won ni aso tuntun ni se olowo re ni tode tode
1: tode tode be ni
0: ti toko ti yawo nu dile alayo ton ba ran aso tuntun bi ose to koja lo yen to ba je pe won tun ni bi kan lo ni ose ta wa yi aso tuntun miran nu a tun da ti won ran sorun sha wa le so pe tori ipe ni je eto oro aje tin sele ni Nigeria ina ni o je ki ominira o wa fun oko ati yawo lati ma se won se nse tele tele ba ti n soro lowo lowo yi awon obi ati alagba tokan wa to je pe mo se sare ti won o fi le ri owo ileewe ikokan awon omo ti won o fi le ri isan ni isin elemi gan so fun mi pe awon baba grandpa grandma kan wa to se pe won tun tira kala kaka lati sanwo ileewe awon omo omo
1: to wa awon to ton joju omo gan mi wa gan pe o ti jade o ti kawe pe irise o si ton wa labe pe won si ton
0: abe wa ri nkan e je ka se yen le ni ke ma e ma da si ni aipe yi e je ka jo wo abala keji eyi ti atun ti pese sile gege bi ise wa ni ori eto yi ke yin na le ni anfani pe ewo leyin fe da si ninu meteta
1: baba ta ba na nbe ta na le fo
0: elekeji re o abi ka ko yen juta koko yen
1: na e ja fi lele kan na to ma report n gbe to yi
0: kiri agba nla yi iwadi iwadi confirm wi pe ta ba gbe gegele iye awon obirin ati okunrin ti wa laaye ti nbe kaakiri orilede agbaye
1: laaye
0: won ni iwadi ti won se o fidi e mule pe awon obirin poju awon okunrin lo lagbaye
1: ni iwadi to se rin le oju lati mo be ti o lepo
0: abiola ade kan bi slick lady so wa nbe ngba won sise iwadi
2: mi sin be bo
0: won na o fara mo pe awon obirin tin be lagbaye o pojo okunrin lo
2: be ni won pojo okunrin
0: ki wa ni ohun ta le se ti awon obirin ko fi ni le nle gbogbo adura feyin ti en gbo wa ni eto yi o lagbara lowo olohun ola wi pe mama to bi yin oro ko fe baba to bi yin ori yawo fe eyin na e ni le nle
2: ami o
0: eni igbagbo ti mumini mumina ododo npe ni imoni eni baun pe olorun o gbagbe yin o ma nseyan laanu gan teyan ba ri obirin to nsoro ara re lori ikani tagbaye ayelujara social media pe ohun ti deni adota odun 50 years
1: to isi re de
0: ko elomi a so pe ohun ti di eni odun marun le ni adota 55 years
1: awon ologoji le marun
0: sibe na ohun o ti ri okunrin ti o ko enu ife si ohun ki la fe se siru nkan bayi sibe na o ni ohun o ti loko opopolopo awon eyan ni ki se nikan o kilo na abayo eyin ti en fi la kaye tele wa lori eto ya gbo fe special lati ikani omoluabi splash 105.5 fm ile funfun balao ni felele ni lu badan kilo na abayo kini imoran ti ele funru awon obirin be o ma nta mi lara ti n ba ri opopolopo awon obirin won a ma tun so wi pe nipa towo yen ki se idojuko tabi ipenija tawon sugbon ipenija tawon ni ni wipe okunrin o ba won soro
1: sawon obirin wa ni wa yanra ni abi an fa ko si
0: ehn abi bukata lo po lorun okunrin tawon lo fi yele sibi ti oju awon obirin wa
1: aba won okunrin gan ni oka to tobi taye gba ni lati le gberu elomi mo ti won gbogbo re na
0: la abi won rise se dipo dipo ko won fe yawo ni
1: eh po wa je guguru etenu ko lohun sasaanu se n ti o le je ko ti di bledan ara ebo ni awa so ko yo mu obe mara ibe yo to ayo omo bibi
0: don be le na fa eje akoko yen ju ti akoko yen
1: le to le to lagbado to mo
0: eh kan egbo eyin eyan ki lo sele ti opopolopo awon toko ti yawo laye ode oni won isaba awo sokan na jade se mo pe formula ti ìyẹn ọ̀nà àbáyọ àbí ìlànà àtẹ̀lé tá ń lò nínú ẹbí kọ̀ọ̀kan nínú ìdílé aláyọ̀. Òun náà ni ó kan àti ó kan ó jẹ́ ẹyọkan 1+1=1.
1: Ní máa mú ìdílé aláyọ̀
0: fẹ̀fẹ̀ múlẹ̀. Ọkọ ìyàwó àti ìyàwó ẹ̀ kan wà nínú ìṣọ̀kan. Ìfẹ́ tó fẹsẹ̀ múlẹ̀ ó yẹ kó wà láàrin ọkọ àti ìyàwó. Kí ló wá ṣẹlẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tọkọtìyàwó tí wọ́n yé fi wọṣọ kan náà jáde bíi ti tẹ́lẹ̀ bí ọdún mélòó kan sẹ́yìn? Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? A máa pe fóònù nọmbà yẹn jáde nísìnyí. Kí Ọlọ́run náà nú ẹ̀. Kí ó bẹ inú ìdílé kálukú wọ ẹ̀yìn èèyàn wa. A fẹ́ kí àwọn onílàákàyè ẹ̀dá, àwọn bàbá, màmá àti àwọn ọ̀dọ́ gan tó ṣe pé àwọn náà ní lọ́kàn láti tètè gbé ìgbésẹ̀ pàtàkì pé káwọn náà ti ẹ̀ lọ́kọ. Káwọn náà wọ́n dẹ̀ níyàwó.
1: Ọ̀dà.
0: Ẹ̀yin èèyàn, ẹ̀yin náà ti mọ ọ̀pọ̀lọpọ̀ nọ́mbà wa ń bí o.
1: Bẹ́ẹ̀ni, wọ́n ti mọ̀.
0: Yẹn ni nọ́mbà ìbára ẹni sọ̀rọ̀. Ṣùgbọ́n ká tó ṣe yẹn,
1: ẹ jẹ́
0: kí a lọ sí ẹ̀ka ìpolówó ọjà. Kí a lè jíṣẹ́ pàtàkì táwọn èèyàn bẹ̀ wá lẹ́yìn tí wọ́n ti sanwó wọlé. Ẹ ṣe é tí ẹ̀ ń gbárùkù tì wá. Ojú òní tì ẹ̀ ní tẹ́. Ẹ jẹ́ lọ sọ́dọ̀ Bọ̀sún Aláyẹ̀dé. Ẹ ṣe é tí ẹ̀ ń gbọ́ wa o. Agbófẹ́ Special.

0: Flash FM 105.5.
1: Guy, why you dey smile like this? Waiting happen?
2: Cause I don't withdrip to go abroad.
0: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹgbọ́n tó máa ń wí.
4: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
5: Ìtẹ̀méjì omi òrombó lẹ́mọ̀nì, síbi èdúkọ àti iyọ̀.
6: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
5: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
6: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
7: Tí ìdùnnú bá ní ìró ní Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
8: Akọ̀yàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
7: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀síjọ wà.
8: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
7: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola.

0: lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Ọ̀nàrẹ́bù ní ife ẹ̀yẹ àgbáyé trọ́fì kan wà fún àwọn ọ̀nàrẹ́bù. Ra ìgò ọtí trọ́fì premium lager kan di abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀ kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́ kí o sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy premium lager onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
3: Flash FM 105.5.

0: Konwe.
1: Ẹ kábọ̀ padà.
2: Sí orí ètò agbo ìfẹ́ special èyí tó wà lórí afẹ́fẹ́ ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ láti ń kàn sí Nìbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà. Tó èyí tí a máa fi ṣe àkọ́kọ́ ní ọ̀rọ̀ tẹ́ bá wa dá sí, à ń sọ lẹ́ẹ̀kan wípé kí ló ṣẹlẹ̀ gan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tọkọtìyàwó kìí wọ ṣọ̀kan náà jáde bíi ti tẹ́lẹ̀. Ṣé ní ta bá wo àgbékalẹ̀ ọ̀rọ̀ tá à ń sọ yìí, ó dàbí ìgbà pé kíyàn rí nǹkan lérèfèé, kíyàn rí nǹkan lórí, ẹni tó wà ní apá òkè kákàn re ká má mọ kí ló ń ṣẹlẹ̀ níbi ìsàlẹ̀ gangan. Ọ̀rọ̀ Ọlọ́run kan sọ pé if the foundation bí ìpìlẹ̀ bá bàjẹ́, kí ni olódodo yóò ṣe? If the foundation be destroyed, what can the righteous do? Ìyẹn gan mo fẹ́ ká yẹ̀wò wípé kó tiẹ̀ tó di wípé kọ́ńtàdíngbọ̀n èdè àìyedè ìkùnsínú àròyé kùlà ìjà bí ká kí ni ká má dáhùn. Kí ni elérò wípé ó lè fa gbogbo orú nǹkan báwọn yìí kó tó di pé àwa béèrè lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ń tẹ́tí láti lè dá sọ́rọ̀ yìí pé kí ló ṣẹlẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tọkọtìyàwó kì í wọ ṣọ̀kan náà jáde? Ó ti wọ́pọ̀ láàrin àwọn baálé ilé wọn ni kí n wọ ṣọ̀kan náà pẹ̀lú ìyàwó mi. Ara o, lójú àwọn tí òye ìfẹ́ bá yé dáadáa, wọn ni kí ló wà ńbẹ?
3: Bẹ́ẹ̀ ni
2: a ti sọ lẹ́ẹ̀kan wípé nínú ètò ìgbéyàwó inú ìdílé aláyọ̀ o kan àti o kan
3: lọ́gbọ́dọ̀ jẹ́
2: o tún jẹ́ o kan 1+1 is not 2 o nínú ìdílé aláyọ̀ 1+1 is equal to 1. Torí bẹ́ẹ̀ ló jẹ́ wípé orúkọ tí baálé ilé ń jẹ́ náà ni ìyàwó náà ó máa
3: jẹ́.
2: Ẹ̀ṣẹ̀ yẹn lé ní tá a bá tún bímọ náà tó bá dàgbà tí a fẹ́ forúkọ rẹ̀ sílẹ̀ níléèwé, orúkọ ọkọ baálé ilé náà ni yóò tún máa jẹ́. Àbí bóyá a sì ní sùúrù dáadáa láàrin ọkọ àtìyàwó tó jẹ́ pé ọ̀rọ̀ tí ò tọ́rọ̀ a ti sọ di ìbínú, a ti máa bára wa jà, a ti máa sọ̀rọ̀ òdì síra wa, ìyàwó ń sọ̀rọ̀ òdì sọ́kọ, ọkọ ń sọ̀rọ̀ òdì síyàwó níṣojú àwọn ọmọ. Bàbá Àbàdà Adémọlá Ọlágbẹ́njọ́, tírú nǹkan bẹ́yẹn bá ń ṣẹlẹ̀ tí ọkọ ń sọ̀rọ̀ òdì síyàwó, tíyàwó náà fún lésì padà tó ń sọ̀rọ̀ òdì sí baálé ilé, kí lẹ lérò ẹ̀kọ́ wo là ń taari sọ́dọ̀ àwọn ọmọ?
3: Kì í sí ẹ̀kọ́ gidi, kì í sí ẹ̀kọ́ rárá, kì í sí ẹ̀kọ́ gidi. Torí pé n tí wọ́n bá lọ́wọ́ àti ìyá àti bàbá wọn iná làwọn náà fẹsẹ̀ lé. Nígbà wọn bá ti wá rírú nǹkan bẹ́ẹ̀ yẹn, ó léwu. Ní orí pé kò sí pé ọkùnrin àtobìnrin ọmọ wọ aṣọ kan náà bíi ti ìgbaanì, n tọrọ máa pọ̀ o. Torí a lè fi ìgbaanì ká fi wé àsìkò yìí. Lára àwọn àpẹẹrẹ tó ń jẹ́ kí ìdílé aláyọ̀ fẹsẹ̀ múlẹ̀ láwọn àgbà ni pé kò sí irú òde tí èèyàn máa lọ, ó di àwọn tí ọmọ àgbà tí ọkọ tí ìyàwó gan fẹ́ra wọn lé tí wọ́n ṣayẹ ìgbéyàwó tí wọ́n bá wọṣọ kan náà tí máa ṣàfihàn wípé ìyàwó lágbájá ilẹ̀ ni yìí ní òde. Tí wọ́n bá sì lọ bí ìpàdé mọ̀lẹ́bí ń tètè máa ń ṣàfihàn pé lágbájá àti tàmẹ̀dù ọkọ níyàwó ni wọ́n. Bẹ́ẹ̀ ó sì tún máa wà lára àwọn tí tó máa ń mú ẹ̀mí ìfẹ́ gùn torí ọkọ ò lè yan gan pé ìyàwó mi ni tọrọ fẹ dọkan, bẹẹ ni ìyàwó náà lè fi hàn pé baálé òun. Kọ̀dà bí ìsìn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì gan iná ó ti mọ̀ pé torí gbogbo àwọn sérékoté tí ó rí ń gbòòrò.
2: Èwo lẹ̀ ń pè ní sérékoté?
3: Àwọn jásẹ̀ lẹ́nu eruku.
2: Alè. Àléńgà.
3: Kò ní fẹ́ wọn ó tètè mọ̀ yìí pé
0: òun ti
2: ẹ̀tí máa rí. Ọ̀dà ẹ̀ṣẹ̀ ẹ̀kú làákàyè kò ní tán bẹ̀ láéláé. Abiola Adekanbi Slick Lady, mo fẹ́ kó o fi òye obìnrin gbé ilé yìí. Ìyàwó ilé kan ló sọ níwájú baálé ẹ̀ wípé inú òun ò dùn rárá o. Baálé ẹ̀ sọ pé Mọ̀ndíá, kí ló dé tínú rẹ̀ ò dùn sí mi? Ó ní inú òun ò dùn nítorí wípé baálé òun kì í dìmọ́ òun gbàgì tó ń pè ní hugging, kì í hugging òun.
3: Níta gbangba àbínú ilé.
2: Àti ẹ̀wá fẹ́ bí bàbá Àbàdà máa múra lẹ̀ pé kí ni ìtumọ̀ à ń dìmọ́ra ẹni gbàgì láàrin ọkọ àtìyàwó? Abolédè kan tá à ń fọ̀ síra wa tí ò tí ì yé wa ní Biola Adekanbi. Ìyàwó ilé fárígá o, ó ní ọkọ òun kì í hugging òun. ogi ogi ogi
0: eh se won pe
2: ogi
0: ogi yen na won ni nkan to ma nse ninu ayawo
2: kini ogi
0: ka dimora ka fife han
2: laarin oko ati yawo
0: laarin oko ati yawo
2: ti ba le ile ba wa ko ti o ogi yawo edewo lo nfo jade yen
0: eh a je pe boya ki ba le le ma binu tabi ko e ko ma binu si
2: tu ba je pe iyawo le yanu se ke ebu so konko
3: elenu ri so
0: na
2: eh to ba je pe iyawo le ki ri nkan ti o da
0: laro
2: ninu oro to ba tenu ba le e jade a so gbogbo e di ehonu ki le ri si yen
0: eh iyawo yen ni ka so wi pe ko ni suru
2: eh ti soro ti ba le ile ti o hug iyawo e ti o di mo yawo re gbagi
0: ko si fe han ko je inu ko je pe oko nbinu si yawo boya yawo ti soro si o da si
2: kile yin iyawo le ma nse fun ba le yin ti oko yin fi ma nbinu si yin
0: ko si nkan ta le se a le soro a le wa si o da si
2: eja ka mo bayi biola la kaye re oni baje oro yin ti jaju ona e se eyin ti en dari wa ninu emi eleyi ti mo so kẹyin yi a fẹ bi awọn ara ile ki lo le fa to je pe oro ti o toro yo ti diran to laarin oko ati yawo inu ebi alayo ehe e pe wole ki lo le fa oro ti o ti e rajaja
3: oro lo won fi je won fi sere
2: to e kon fi sawada ati di pe won yara won lodi won ba ra won soro mo laarin oko ati yawo number na ni 0706
3: 0706 949 3000
2: Etun gbo number te fi le pe wole si studio splash 105.5 FM lile 0706 949 3000
3: e
2: gbo keji
3: 0901 0901 0701 0701 0701
2: 0701 0701 447 447 57 57 70
3: Eja
2: tunmu 0701 0701 447 447 57 57 70
3: E
2: pe wole ki le ma ri so si eleyi 0706 0706 949 949 3000
3: se ya ulala bela han ni aboko ni ki gbo ki igba
2: ati pe ki lo le fa e ka le o
3: e ka le a ngbo yin
2: e ti wa lori afefe splash
4: ko baro yi se ko si opolo lori obirin mo ba je jo ko lori obirin na lo ko le so ayo ko
3: ipopo lori
2: madam
3: to ko nro yi pe abi so do si lo wa lori yawo won abi n ti en so ko
2: madam
3: ah won ti lo lati
2: okay eja tu number yen pe enikan ti wa nbi e ka le o e ka bo sori eto agbo ife special hello sir hello ma
5: hello sir
3: e ka le
2: sir se le mo ru pe ni ton soro adugbo wo le wa ilu wo le wa
5: Mommy, ni mo ti
2: n pe yi sa. Ṣe a le moruko yin mommy abi iya baby.
5: Okay. Iya Opeyemi lo n soro sa lati so mi.
2: Aha, ki le ri si oro ta n gbeyewo lowo yi.
5: Se ri nkan te n gbeyewo lowo yi gan lo n sele si mi ninu idile mi bayi lowo lowo bayi.
2: Olorun de ma yanju e latale yi lo lagbara
3: Olorun.
2: Eyin na a fe ke so ero okan ti yin ki le lero po n fa sababi ru nkan baun.
5: Bóyá ìsídà kí ọkùnrin bá ṣe pé nǹkan kékeré tó máa ń di ìbínú rẹ̀ obìnrin lè sọ̀rọ̀ míì kó ṣe pé ọ̀rọ̀ tí ò fún nǹkan ọkùnrin á gbé sí ìbínú obìnrin lè ọkùnrin dá ọkùnrin náà lè sọ̀rọ̀ kí nígbà míì ṣe pé obìnrin máa kájì ẹ̀ sí ìbínú so nǹkan tí ò fẹ́ kí ìbínú ó ṣòro nìyẹn.
2: Ẹ màmá wa Ọlọ́run ọba yóò túbọ̀ máa ṣàlékún làákàyè yín. Nígbà tí ìyàwó ilé tó bá mọ̀ wípé irú àwọn ọ̀rọ̀ báyìí tóun máa ń sọ inú baálé òun ò dùn sí ṣó yẹ kó tún máa tẹnumọ́ tẹnumọ́ àtẹ̀mọ́ àtẹ̀mọ́ kí lè rí sọ sí yẹn mà.
5: Ẹ kò yẹ kéèyàn máa tẹnumọ́ lóòótọ́. ṣùgbọ́n ẹran olè mọ̀ tètè ẹran ara ń gbà mí kò yẹ kóbìnrin máa jẹnu mọ lóòótọ́ ṣùgbọ́n ẹran ara olè mọ̀ tètè ẹran ara ta.
2: Ẹran ara ni wàhálà.
5: Bẹ́ẹ̀ni sà.
2: Ọlọ́run kò ṣàánú wa ẹṣẹ́ tẹ́ bá wa dá sétò yìí o ẹṣẹ́ gan o. Àwa nìyà o ìdílé wa kò ní dàrú o. A gbọ́ ọ̀fẹ́ special a jẹ́ kí ìfẹ́ wa kí ó máa túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ ẹṣẹ́ gan o. Ẹ̀yẹ́ ká fẹ́ lòmíì láàyè.
3: Èmi ìgbà fún tiẹ̀ gbọ́dọ̀ wà láàrin lọ́kọ-láya torí pé ọkùnrin ni a pàṣẹ obìnrin ni a gbàṣẹ. Tọkùnrin bá ti yàwó bá ti fẹ́ dúndùn àpàṣẹ wàhálà ọmọ ṣẹlẹ̀ tí iná bá sì dun ilájú nínú sásun ìlà òrùpa náà.
2: Ẹni sọ̀rọ̀ bàbá Ìbàdàn Adémọlá Ọlágbẹ́njọ́ ẹ sọ̀rọ̀ kan láìpẹ́ yìí ẹni ọkùnrin ni a pàṣẹ.
3: Obìnrin ni a gbàṣẹ. Ìyàtọ̀ ń bẹnu méjèèjì.
2: Ẹni obìnrin ni
3: a gbàṣẹ.
2: A gbàṣẹ.
3: Ọkùnrin ni a pàṣẹ.
2: Ó dàbí ẹni pé mo fẹ́ tako àgbékalẹ̀ yẹn. Ó yẹ kẹ́ ẹ bí mi pé kí ló dé. Kí ni à ń pe kinní kan nínú èdè gẹ̀ẹ́sì ní eraki yẹn ni pé onípòjìpò kò sẹ́ni tí ó mọ̀ pé olórí ẹbí ni baálé-ilé. Ẹ sọ pé baálé-ilé ni a pàṣẹ. Ẹ wá sọ pé ìyàwó ilé
0: ni agbàṣẹ.
2: Agbàṣẹ èmi ò fẹ́ fara mọ́.
3: Lọ́nà wo
2: n tó dẹ̀ wà ń bẹ̀ ni wípé ṣe rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àbá máa fi làákàyè sí ọ̀rọ̀ bí kálukú ó ṣe máa to mọ̀lẹ́bí rẹ̀ ìjà ó máa ṣẹlẹ̀.
3: Bẹ́ẹ̀ni.
2: Tẹ́yìn náà bá ti rí àwọn àpẹẹrẹ kan nínú ìṣesí ìyàwó yín lórí àṣẹ tẹ́ ẹ pa kò sígbà tẹ́ẹ̀ni yí padà.
3: Ó lè yí padà.
2: Kí inú mọ̀lẹ́bí ó lè tòrò bí omi àfòwúrọ̀ pọn.
3: Bẹ́ẹ̀ni bó ṣe
2: yẹ kórìí. Ọ̀rọ̀ kéékèèké tí ò yẹ ká máa jà láàrin ọkọ àti ìyàwó ìyẹn gan ni ìpèníjà ńlá ta nínú ìdílé aláyọ̀ ní ìsìn.
3: Ẹyin tí àbá wa fi ẹ̀mí ìfẹ́ jọ gbé ipò tí ó ń kálukú bá jọ wà tó tora rẹ̀ sí. Ẹ̀mí ìgbà fún òní ẹ wọlé o yóò sì máa dá wàhálà alẹ̀.
2: Ìyẹn ló fi jẹ́ wípé ká nífẹ̀ẹ́ ara wa kí ọkọ nífẹ̀ẹ́ ìyàwó ìyàwó náà kó nífẹ̀ẹ́ ọkọ.
3: Ipò tó ń kálukú bá dìmú
2: lọ́gbà fọ́lọ́. Gbogbo eléyìí tá ń gbé kalẹ̀ ní kọ̀ọ̀kan ìjèjì tá a yọ sẹ̀lẹ́kù yìí àwa náà mọ ibi tí bàtà ti ń ta kálukú wa lẹ́sẹ̀. Ọ̀rọ̀ tí ò tọ́rọ̀ ìyàwó a ti sọ́ di ráńtó.
3: Atọ́kùn ìgbéléwọ̀n ọ̀pọ̀lọ ń kálukú nínú ìwàsí ọ̀sọ̀tọ̀ọ̀tọ̀. Intẹ́nìkò mi ọgbọ̀ tí ó fara mọ ẹlòmíì ọgbọ̀ yóò pariwo.
2: Pẹ̀lú àìmọye ọdún tá a ti wá ń ṣe lọ́kọ-láyà ṣé ò yẹ kí ìyàwó ti mọ ìṣe ọkọ ṣé ò yẹ kí baálé ilé mọ ìṣe ìyàwó ẹ kíjà má ba wáyé.
3: Ẹ jẹ́ ká mọ̀ pé ó ń kálukú wá nídìílé ọ̀tọ̀ọ̀tọ̀.
2: Ẹ jẹ́ kẹ́nìkan wọlé kó là wá lọ́yẹ̀ lórí eléyìí tá a ń sọ yìí.
3: Ọ̀ya ẹ jẹ́ agbọ́.
2: Ẹ jẹ́ ká gbọ́ ẹ jẹ́ ká gbọ́.
3: Ẹ kalẹ́ o.
2: Ẹnìkan ti débẹ̀ ni. Ẹ kalẹ́ o. Kí lorúkọ yín o àdúgbò lẹ wà ìlú wo lẹ ti ń bá wa sọ̀rọ̀.
5: A wà ní
2: Ìbàdàn Adé Epo. Kí lorúkọ yín mọ́mì wa? Ṣé mọ́mì ìbejì ni? Kí lẹ sọ ma?
5: Ají ìrere Ayọ̀ Adé.
2: Evangelist Ayọ̀ Adé ẹ ṣe.
3: Ẹ
2: ti ẹ̀ tún fi òye ẹ̀mí yí wa. Ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ a fẹ́ kí ẹ̀tọ́ wa sọ́nà lórí ọ̀rọ̀ yìí. Kí ni máa sábà fa kọ́ńtàdínlógún láàrin ọkọ àti ìyàwó lórí ọ̀rọ̀ bíntí ọ̀rọ̀ tí ò tó nǹkan láti wá sọ di nǹkan rẹpẹtẹ.
5: Dàrí lórúkọ Jésù ọpọlọ lónìí
2: dàrú. Àmì máa ti tẹ̀yìn náà o.
3: Àmì.
2: Bẹ́ẹ̀ni
5: ọkọ ìfẹ́ tó tọ́ ti sọnù nínú ìdílé.
2: Ìfẹ́ tó tọ́ ti sọnù nínú ìdílé.
3: Ó ti fi gúnrin lọ.
5: Ṣé ìfẹ́ tó ọlọ́run kápò
2: padà ni? Kápò ìfẹ́ yẹn padà.
5: Sẹ́ni tí wàá máa bá àwọn ẹ̀sìn omi ẹ̀sìn ọlọ́pàá obìnrin ló gbọ́rọ̀ ní sí i. Ní oníwà ó ń tẹ̀ lẹ́sìn ó ń lọ lọ́tọ̀ òbí ní ọkùnrin ara rẹ̀ á sì yẹrẹ lókùn ó bá fọwọ́ ara ẹ̀
2: pàdé.
5: Lábẹ́ bó ti kò rí sẹ́ni tí dádì kejì sọ pé ọkùnrin ni a pàṣẹ obìnrin ni a gba àṣẹ obìnrin lọ́gbọ́rọ̀ ní sí i. Ọkọ náà ṣe pé obìnrin lọ́gbọ́rọ̀ ní sí i.
2: Ká máa wò ó ṣe fúnra wa.
3: Obìnrin tí wọ́n fẹ́ lọ padà lọ dálé mo sú.
2: Ẹ tún dá mi ilé.
3: Ẹ ṣeun ìyá wa.
2: Màmá wa ẹ ṣe kẹ́ evangelist. Ọlọ́run yóò máa ṣe amọ̀nà yín àti ẹbí yín o. Ẹ bá ń kí baálé yín o ẹ ṣe mà.
5: ìjá ni
2: tí ẹkọ rí sẹrẹkọtẹ ńta wọn ní fẹ́ kí àwọn. Mọ́mí èmi ọmọ àgbọ́yẹ̀ rí èwo ló tún jẹ́ sẹrẹkọtẹ.
5: Àwọn ẹlòmọ́
6: àlù ká
5: mi
6: nínú ebi
5: fẹ́ báyàwó
6: tàn kó
2: mọ̀. Àṣírí tú àṣírí olókòwò tún gbogbo aṣọ ya tòbí tún fàya egungun tẹ́ wọ́n gbaṣọ lára egungun po.
6: Ẹ ṣeun ṣeun mọ̀.
2: Ẹ ṣe mọ́mí wa evangelist. Ẹ ṣe gan.
6: Wọ́n tún sùdé sálẹ̀.
2: Abiola Adekanbi ẹ náà fi gbólóhùn méjì sí ohun tán sọ yẹn.
0: Bọ̀ nǹkan tèmi kan fẹ́ sọ ni pé
2: tí ìfẹ́ bá wà bẹ̀. Ọmọlúwọ̀ ló jẹ́ bọ̀ tìyẹ gan, mo fẹ́ mọ̀.
0: Ṣùgbọ́n nǹkan tèmi kan fẹ́ sọ ni pé tí ìfẹ́ bá wà láàrin tọkọ sí ìyàwó, ọ̀rọ̀ kékeré kò yẹ kó dá wàhálà sílẹ̀. Wọ́n jọ sọ ní ìsùn bí nù bí. Wọ́n jọ jókòó sọ, ọkọ á sọ sí ẹ̀, ìyàwó náà dẹ̀ sọ tẹ̀yí tó bá wá ṣe dáadáa nínú méjèèjì. Wọ́n dẹ̀ jọ gbébọ̀ tí wà ti sífẹ̀ẹ́.
2: Abiola Adekanbi. Ta ni wọ lérò pé já tó ní àṣejù lọ́wọ́ láàrin ọkọ àtìyàwó ká má pààrọ̀ o orí afẹ́fẹ́ la wa o. Ta ló ní àṣejù lọ́wọ́ ní ṣókí ká tó máa lọ sí ẹ̀ka ìpolówó ọjà. Agbo ìfẹ́ special
0: tó tẹ́ gbádùn yìí. Ìgbà mi ó dúpẹ́ lórí ẹbí ọkùnrin lè ní kóbìnrin náà tún ní.
2: Ó láṣejù lọ́wọ́ ìwọ ló wọ́pọ̀ jù bọ̀sùn aláyẹ̀dẹ gangbọ̀n tá à ń sọ nísìn.
0: Ọkùnrin ló máa ń sábà láṣejù púpọ̀.
2: Bẹ̀rù Ọlọ́run. Ẹ̀gbọ́n yìí màmá wa yìí dádì wa ta ni máa ní àṣejù lọ́wọ́ láàrin baálé ilé àti ìyàwó rẹ̀.
6: Ọ̀rọ̀ àṣejù tá a sọ káfí káàdì ẹ̀ lẹ̀. Wọ́n dàbí kòkò tí ń ṣe su àti odó tí ń gan yán láàrin ọkọ àti
2: ìyàwó. Ẹ ṣàwò ná.
6: Kòkò tí ń ṣe su
2: ẹ̀ẹ̀nẹ̀gbọ̀n
6: kankan.
2: Odó tó ń gún yán.
6: Gbogbo àdúgbò ni ọmọ ti ń ṣẹlẹ̀. Mo ṣe jẹnu.
2: Ẹ jẹ́ máa lọ sí ọ̀dọ̀ alàgbà Bọ̀sùn Aláyẹ̀dẹ kí a lọ sí ìpele tó kàn lórí ètò ẹ ṣe agbo ìfẹ́
6: special.
2: Ilé yín yóò tòrò bí omi àfòwúrọ̀ pọn ẹ fọkàn balẹ̀ gbogbo ẹ̀ náà ni yóò dá. Ṣé rí kinní kan tèmi kàn rí kí n tó máa lọ sọ́dọ̀ Bọ̀sùn Aláyẹ̀dẹ ni wípé ẹni tí Ọlọ́run bá rọ̀ lọ́rọ̀ láàrin ọkọ àti ìyàwó òun ni máa ní sùúrù jù.
6: Sùúrù èsì ìpọ̀ ọ̀jù.
2: Kì í pọ̀ ọ̀jù nígbà tó bá ti rí pé ìyàwó rẹ ó ti lè sọ̀rọ̀ kàṣà kó ti máa sọ̀rọ̀ sí ẹ kó máa bú ẹ léèbú. Téèyàn ò bá ní sùúrù èèyàn lè fọ́ra ẹni létí ò sóòótọ́ dé. Ẹ jẹ́ sóòótọ́ ká dàbà ó fò torí tá a bá parọ́ ẹyẹ okó ń lọ dandan. Àfi ká ní sùúrù fúnra wa nígbà náà ta ti jọ ń gbé látijọ́ ìfàmọye ọdún tó tó wá jẹ́ pé àtúmọ̀ wa ara wa nǹkan kan wà ń bẹ̀ o. Ẹ jẹ́ ká lọ sí ẹ̀ka ìpolówó ọjà. Ẹ ṣe tí ẹ̀ ń gbọ́ wa splash la wà nìbàdàn.
7: Splash FM 105.5.

0: ọpẹ́ lọ́wọ́ àmúlàgà tó mẹ́yìn dúró lókè ẹnu. ọpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lọ́kùnrin lóbìnrin lọ́dọ̀ọ́mọdé àti àgbà àti arúgbó tó ṣe pé láti ayé alálùsókè iná ni wọ́n ti máa ń gbádùn ètò wa títí di àkókò yìí. Ọlọ́run yóò máa nífẹ̀ẹ́ ẹ̀yin náà
1: o.
0: Gbogbo ibi tẹ́ ẹ bá ti náwó sí ọ̀nà máa gba ibẹ̀ lọ. Lágbára lọ́wọ́ Ọlọ́run torí àwọn ọmọ yín àtọkùnrin àtobìnrin tẹ́ fi ń ṣe wàhálà tẹ́ ń láláṣí lórí pé kí àwọn náà kí wọ́n lè jèrè kán ṣoríire kán tún fèrè jẹ̀kọ. Lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin gangan ẹ já àǹfààní àwọn ọmọ náà. Bí Ọlọ́run bá fẹ́ jẹ́ kí ẹ̀mí ẹ̀dá gùn bóyá bàbá inú ilé ìyá inú ilé irú àwọn yẹn bẹ́ẹ̀ ló máa mọyì ohun tọ́lọ́run ń ṣe nígbà tí o bá jèrè kọ̀ọ̀kan àwọn ọmọ ọmọ rẹ ọmọ tó bí bóyá ọmọ márùn-ún ló bí o jèrè kọ̀ọ̀kan nínú wọn ẹ sì máa jèrè wọn láṣọ Ọlọ́run. Ní ìpele kejì tí Ọlọ́run bá fẹ́ kí ẹ̀mí ẹ̀dá ogun bàbá màmá nù ìdílé aláyọ̀ á tún wá jẹ́ kó rọrùn wẹ̀kúwẹ̀kú fún wọn fún ìkọ̀ọ̀kan wọn àti bàbá màmá kí wọ́n jèrè ìkọ̀ọ̀kan ọmọ ọmọ wọn yóò sì rí bẹ́ẹ̀ láṣẹ Ọlọ́run bẹ́ẹ̀ ló ṣe máa rí. Ìpele kẹta iná ni èyí táwọn Yorùbá máa ń pè ní àrọ́mọdọ́mọ. Àrọ́mọdọ́mọ yẹn ni wọ́n ń pè ní ọmọ ọmọ ọmọ. Lágbára lọ́wọ́ Ọlọ́run àtàwa àtẹ̀yìn tí ẹ̀ ń tẹ́tí sí wa lórí ètò agbófẹ́ spẹ́ṣíà yìí ìkọ̀ọ̀kanú wa á jèrè àwọn àrọ́mọdọ́mọ wa níkọ̀ọ̀kan
1: o.
0: Ìtumọ̀ yẹn ni pé ẹ̀mí kálukú wa bàbá màmá nínú ìdílé aláyọ̀ yóò gùn dáadáa láṣẹ Ọlọ́run bẹ́ẹ̀ ló ṣe máa rí. Kí a tó máa tẹ̀síwájú a dúpẹ́ lọ́wọ́ alàgbà Kim Ọ̀pásọlá aṣọ 5x10 ní ọjà agbági tuntun ní New Ifẹ̀ròdù Nìbàdàn láti ayé alálùsókè ni wọ́n ti ń ṣàtìlẹ́yìn fún wa fún àwọn àlejò wa tínú wọn máa ń dùn láti gba oríṣiríṣi ẹ̀bùn tí wọ́n bá fi sílẹ̀ fún wa lọ́sọ̀ọ̀sẹ̀. Alàgbà Kim Ọ̀pásọlá wọ́n máa ń ta bẹ́ṣíìtì ìgbàlódé wọ́n máa ń ta pílò kódà àti kọ́tìn ojú fèrèsé ni àti tẹnu ọ̀nà tí dorí oríṣiríṣi àwọn nǹkan èlò ìṣelé lọ́ṣọ̀ọ́ gbogbo ẹ̀ náà ni wọ́n máa ń tà níbẹ̀ rechargeable light torchlight àti gbogbo nǹkan tí máa jẹ́ kí inú ilé kí ó dùn wò gbogbo ẹ̀ làwọn ń tà o ní ṣọ 5x10 lọ́jà agbági tuntun nílùú ìbàdàn ní New Ifẹ̀ròdù Ìbàdàn ní alàgbà Kim Ọ̀pásọlá aṣọ 5x10 ni wọ́n wà. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Abbey Tire and Motor Part níbi tí wọ́n ti ń ta oríṣiríṣi páàtì mọ́tò. Àwọn èròjà tí a fi máa ń jẹ́ kí mọ́tò kó dùn wò dáadáa ṣé táyà mọ́tò ni ká sọ ni bẹ́ẹ̀mí díje ní titun àti tòkúnbọ̀ àbí bátìrì ọkọ̀ àbí jáàkì àbí oríṣiríṣi epo tí mọ́tò máa ń lò kì í ṣe yẹn nìkan èyí tí márúwá ń lò èyí tọ́kadà ń lò. Abbey Tire Motor Part ní Ọlákúnlé Bus Stop ní òpópónà márosẹ̀ Àlàó Àkàlà Expressway tó wá láti oríta Challenge tí ó lọ jáde sí Logudu Àpáta Nìbàdàn. Páàtì mọ́tò páàtì márúwá páàtì ọ̀kadà wọ́n ń tà ní Abbey Tire and Motor Parts Ọlákúnlé Bus Stop Lápàtà Nìbàdàn Àlàó Àkàlà Express brand new tire táyà tó ṣe pé tuntun ni tó dúró ńlẹ̀ tó dúró re àti táyà tòkunbọ̀ fún mọ́tò lóríṣiríṣi tẹ bá ń lò àbí márúwá ni táyà márúwá táyà ọ̀kadà wà ń bẹ̀ ẹ bá sì fẹ́ ra jáàkì bátìrì engine oil brake oil hydraulic oil power steering fluid gear oil àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo nǹkan bí epo tí mọ́tò tó ń lò tí márúwá ń lò àti ọ̀kadà wà ń bẹ̀ àwọn fọkanáísà tó ní ìrírí ó ní ọ̀gá iléeṣẹ́ Abbey Tire Motor Parts alàgbà Biodun Oladokun wọ́n tún ń kọ́ àwọn ọmọ ní ìlànà fọkanáísà àti ìgbàlódé débi pé láàrin ìṣẹ́jú méjì mẹ́ta wọ́n ti páàchì táyà láìṣẹ̀ṣẹ̀ nílò máa jáàkì táyà kúrò ní ẹsẹ̀ mọ́tò. Adúpẹ́ lọ́wọ́ yín Ọlákúnlé Bus Stop Nọ́wà Abbey Tire Motor Parts ẹ ṣe gan tí ẹ ń gbọ́ ká má gbàgbé MD Telecoms to n ta orisirisi fonu gbalode ti atodo atagba nlo ni isin ni ogogan bi ti awon lokada ton ti ma n gbero gbagi ni adugbo ogbere idi osan ni badan ni MD Telecoms ile itaja fonu gbalode niyan o won ta Android phone Samsung ati iPhone pelu orisirisi fonu gbalode to sese n jade ti o si won ju ara lo awon kan elo miran lorisirisi teyan fi ma n gbadun fonu ti eyan ba ni yen la ma n pe ni ede gesi ni phone accessories bi pouch charger power bank screen guide memory card easy buy baba na kilo nja easy buy
1: san die die nu
0: eh yen le sanwo fonu le mi ja be meta
1: be meta
0: o ma rorun po o awon quality phone o wa ni shop ton pe ni MD Telecoms ni ogogan bi tawon lokada won ti ma n gbero gbagi ni ogbere idi osan ni badan MD Telecoms oja yin yo ma ya wara wara tomo eta ata ki omo ereko mi o to de le ma ta o a ni gbagbe baba wa lati leyin wa to se pe o ti pe ti won ti nti wa leyin e se pupo ojo ni ti eni te o woli Ruben a I kore ire yo ma wa yin kiri ni baba lati inu ijo Celestial Church of Christ Okerapada Parish ti won tun da pe ni Sele Gospel number 49 Adeosun Zone 2 ni apete ni ilu Ibadan ina ni baba woli prophet Ruben ai kore ibe ni baba sengere si ese adupe o to eto wa gbo fe special o ntesiwaju biola adekan bi an soro kan lekan ti afe kawon yin o da si ni papapa mu nbo na eleyi o yato si nkan ti ba bo tele tele bo sun alayede ku riri olorun bo ni jo baje nigba kokan oro to je jade lekan nigba ta ti bo sori afefe ti ipolowo ja nlo lowo labele oro to je jade bo sun eni bi yawo ba lo lowo ju oko re lo ki lo fe sele
1: me wa sele
0: Edona eyin te n tele wa lori eto agbo fe special ikanni omoluabi splash 105.5 fm ile funfun bala o fe lele ni badan olorun saanu o biyawo ba lowo ju oko re lo se ninu igbadun ni bale ile wa ni abi inu titari rota akola to se pe to ba jina tan ni di teni
1: birun gan ba n ba ti sele oko ti di ira iyawo ti di boli ira ti o si fa boli ise ni o se o
0: baba abade wo lo tun so yi oko ti di
1: ira
0: iyawo ti di boli ira ti o ta lo wa fe segun nu ja boli ati ira
1: ira ti o fa boli ako se ni o se o
0: edona ka wa to so nkan ti a ni fun yin bi bayi a fe kawon yen pe wole se a so fun yin pe ipele meta lawon yen o pe wole ipele keji a dupe lowo evangelist to la wa loye lekan ko to di pe a tun bo si eka ipolowo oja eyi ta fe yewo ni isin na ni pe bi yawo ba lowo ju baale e lo ki lo fe sele se ki se pe igberaga iyawo a ti ma fun baale ile ni wahala
1: se ji ka ri ti wale
0: o tori pe iyawo ile o se se ko ma fowo lale o
1: seji ka ri
0: se ko ma fowo lale ki baale ile boya baale ile yen gan leyin igba ton ti se igbeyawo boya eni eleni o ti ri se kan to wa je wi pe baale ile o wa mu kokoro moto o wa moto iyawo re lo
1: ko ti e ton le o fi gba nkan
0: ko ti wa to di pe o da moto pada sile o ti ran awon gidi gan ku adugbo si wi pe e ba mi disgrace e ke ti danu nu moto ke gbe moto wa ba mi ki lo le to beyen ki wa ni tumo ife tin be laarin oko ati yawo a si so le kan pe 1 plus 1 ninu idile alayo marriage is equal to 1 ki lo nsele
1: yi se pe gbogbo obin na
0: lo o da bi eni baba abada ademola lagbinjo o da bi eni pe inu ile alayo ti iyawo ba ti lowo ju baale ile lo wahala ti de o ko si yo ko ri be ika o dogba na o
1: be ni ai ti e fe ru eku ki se a se gbo
0: be ni la se fe ra wa ki lo wa le to be
1: ki fe o le so kan
0: eh bosun je ka ma fe ra o
1: ti ru nkan ba ba ti le wo ife ti kokko la ye nu
2: eh ko nse
0: bi ala de kan bi
2: ko nse bi
0: lo de to fi le mo eyin obi eje omo mi wa ma binu inu okun yen ni manufacturing company ta wa ti jade o a to be o e wa teriba o eyin lewo video ye ri pe mo ti teriba o
1: emi ti e gbe di fun ni mo gbe di fun ni
0: ki lo sele
2: ko nse gbogbo obirin na lo ma nse lo ma fi purpose lo ma gberaga si okunrin to ba lowo mo si ri awon obirin to ye pe mo se ni owo yen to na won si ni respect fun oko won
1: ni bowo fun
0: si yen wa wopo abi ko wopo
2: ko wopo let me say out of 10
0: si awo le to ba ra generator walk up ni o n lo kaakiri agbaye ni isi tawon yen gbadun ere bolu alafese gba iyawo wa pe di e ko to wole lo wa ni dia ago mi lo ton jen sori pe ori re o bu kini
2: eh pe ya ki so pe
0: wo lo pa kini fun mi jare se ko ti so oko domo odo nbe yen o n pase fun fun oko e lo pa jen wa fun mi e ri pe gbogbo agbara ti wa lowo iyawo baba abadan de mola alagbin jokile risi
1: bo se je na nu o si ni adamo ni
2: adamo obirin
1: adamo obirin
0: ti obirin ti seyawo le to ba ti da wa lati inu ile
1: to ni bibi to ni titọ
2: obirin
0: rele
1: to ni rele yo ti
0: ni wo omo lu abi
1: yo ti be wa akoso yo ti da po mo pe oko won ni
2: seri emi tun fe so yi pe eni to ba ni iberu olorun o ma ni respect fun oko e o si bo se le wu ko ni owo so
1: o se die ibowo fun na ti o ba je pa awon agbanran dun awon ti o ko ma
0: e ma je ati ma fa mura wa lo baba badan di mo lo lagbenjo ati belade kan bi e je ka pe awon eyan nu le kan ba da si e
1: gbo
0: eyin olugbo wa ti en tele wa kaakiri
1: ori le ba lu ojo ko lo
0: eyin te wa ni kan ni ibanidore agbaye Facebook a fe keyin na fi ro kan yin sowo lori social media eyin te wa TikTok e ba wa dahun ibere yi ki le lero po ma sele looto ati lododo ka ma tan ra wa ti iyawo le ba lowo ju ba le e lo ki lo ma sele se lero pe molebi yen ma toro bi omi afowuro kan sa aba n tan ra wa
1: abi fe ngan le dale
0: oda na eyin na e pe wole eya eje kin pe number yen lekan si 0706 0706
1: 949 3000
0: Etungbo 0706 0706 949 3000
1: Oju le yin fi wo
0: tabi 0701 0701
1: 447 5770
0: Eja tun pe 0701 4477 5770
3: Olaitan lo nsoro lati Oluyole.
0: Alagba Olaitan Ola oni tan le yin lalai.
3: Ami o.
0: Daddy afẹ ke lo iriri ati ogbon ati nuda ati gbogbo n tan gan ti da koja ke fi bo wa bi onje.
3: Ewo adura la mama gba pe kolo sa fun wa ni aya ti wa ati oko ti wa ti mejeji ba ti wa. Ko ni si gbo mi o tun kankan laarin ara won ti fe ba de wa
0: e ku laarin won le ya o ni ko ro ta so yi o ni lohun ta won lele ibo npe ni define connection pe ki olorun yan fun wa
1: to ba ti se dede
0: ki se pe awon eke ebu eke ebu buruku to le mu ki
3: o se ri ni e
1: lo fi bi elenu ri
3: awon igba yen la awon mejeji ba mo pe nkan teni kan ba ni awon mejeji la awon jo ni
0: iyẹn gan ni tumọ 1+1 ninu igbesi
1: igbesi
0: igbeyawo atọkọ isikoto 1
3: ẹṣeun dupẹ
0: ẹṣe sa adupẹ lọwọ yin o ẹ jẹ pe number yẹn ati efe kawon madam gan kan ba wa da si because awon gan lo ni paso yen lowo
1: kan na foju pa an je obin na le
0: awon lo ni agbara yen lowo ki se paso wa si mi lenu ni e mi binu mi
1: do ni ta le ta lo wa me
0: 0706
1: Enikan wa nbe bayi.
0: Eka lesa o eka lema.
4: Eka le o.
0: Ajo baba wa nibo le wa adugbo ilu wo le tin soro.
4: Ah. Lati Abeokuta la tin pe yin.
0: Ah ki loruko yin daddy.
1: Cheun cheun.
4: Oruko mi ni Mr. Jimo Ali lati Abeokuta nbe.
0: Alagba Jimo Ali o lategba alake.
1: Oju wo le fi wo ju mele.
4: Lati ele oni ale Abeokuta nbe.
0: Awa ni yes sir. Ki le ma ba o so si oro ki yawo ko lowo ju ba le lo. Se lala oni lu se kutupo oni hu se rere oni run sege oni dase we oni so.
4: Je bi eni to kokon pe ni akokon se soro. Ti Olorun ba ti ni yawo eyan. Ko ti wahala.
1: Se pe egun ha e ni.
0: Ko si wahala daddy.
4: Ajo ma gbora waye dada.
0: Baba. Mo n gbo yin sir. Mo n gbo yin.
4: Ninu ogorun obirin ta ba ko le. A o le marun nu won to ma lowo lowo ti o ni se garaja si oko.
1: O mo ka le je bi merin atabo.
4: O ti wa ni na a je bi obirin ba se da won ni. Ti mo ba fi le lowo lowo pere o ti sele se mi ti mo ba he toro yi dada. Nigba to eni ta mu lati le ta gbe soke. Nigba to soke to owo e to wa ji ti mi lo. Egbe na o ti geraga na ni o ti wa ni ara obirin ti ti pe kolo ko sanu.
0: Daddy e se ga. Won temi emi gaga bi enikan lere isitu to nsoro yi. Won temi o ti eni fe si to ma njade lenu awon mama wa. Ajuba yin o tori inu okun yin ni manufacturing company ti awa ti gbe jade wa a le soro ti o da si yin o. Won ti mo kan ri daddy wa ina ni pe Tolorun ba ti le gbe yere fun yawo. Yo ma pase ni o yo di apase wa ninu mole bi alayo
2: ko se gbogbo obirin na ni apase
0: an gbo yin sir
4: e mo se ri nkan to tun gbe yawo kali ri pe gba mi o gba ti obirin ba ti lowo joko lo to ba ti fi obo loko yen ti oko yen o ba ti gba ebe yawo ma tuka
1: o tuka ni
4: o ma tuka nitori pe ati romu gogo ko se yin kan na
0: Bẹ́ẹ̀ni baba.
4: Ọlọ́run a ṣàánú wẹ
0: pé mi dẹ́ni wa kẹ tó lọ kò sí ajò tí bá lè lele ṣe lórí ìyàwó ẹ bí ìgbà pé ò ṣe nǹkan kan ni kí ló fa eléyìí sà.
1: Gba ti o ti gba gba fun. Gba ti o ti ba nkan kan mo tẹnu ọ̀tọ̀rọ̀ mi.
0: A fẹ́ gbọ́ sà.
4: Mi ò mọ bó ṣe rí ní ìbàdàn tọ̀dọ̀ tí yín lọ wo but ní ẹ̀gbá ti wá. Ní ẹ̀gbá. Kò sí nǹkan tó lè ṣe gbóbìnrin láyé yìí kí ló ṣe tó máa kẹyìn.
1: Kí n tún di rẹ̀ ní ọ̀pá ní ẹ̀.
4: Kò sí nǹkan tó bá ti lé pọ̀ lóka kí ló ṣe tó máa kẹyìn. Ó ti wà látàyè báyé látàyè bàbá bàbá ńlá àti wà ó ti wà dé.
0: Ẹjọ́ dádì wa sáwọn ọmọ mi wà nítòsí.
4: Ẹ̀lú.
0: Mo gbọ́ yín sá. Mo kàn fẹ́ béèrè béèrè kan ni.
4: Èrì ló ń pè ní àgbà sọ̀rọ̀ ní yín ẹ ò tí ò bá rí bẹ́ẹ̀ kò sí bọ́mìnì tó ti mí bí ẹ béèrè nǹkan tó bá fẹ́ béèrè.
0: Ọ̀dà náà ṣe máa ń họ́ọ̀gì ìyàwó yín ẹ máa ń dìmọ̀ ìyàwó yín gbàgì láti fìfẹ́ hàn sí ìyàwó yín abẹ́ yìí ṣe yẹn.
4: Ẹ ṣe ṣe rí kíyàn ìfẹ́ wọn sí obìnrin nígbà tí ìfẹ́ bá ṣì wà láàrin ọmọ méjèèjì ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ìdílé tó ń dàrú lọ́jọ́ sí ni obìnrin tó máa ń gbé ìjà yẹn wáyé jù. tọ́ba ti gbọ́rọ̀ lẹ́kọ̀ọ́ ṣe mọ̀ ọkùnrin kẹjú láàárọ̀ kẹ lọ síbi iṣẹ́ kẹmọ bí lè ṣe máa tò òun ló pọ̀ lára ọkùnrin. obìnrin tó máa ń wà lé ilé kan sí èdè mẹ́ta yóò tẹ ẹ̀wọ̀ kí ilé ọ̀rẹ́ obìnrin máa bú.
0: Dádì ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé máa ń bínú sí baálé wọn pé èmi mo bubẹ̀ fún ọ tó lọ́ọ́ rẹ̀ mú pọ̀ mọ́ ẹranwó ló ń bẹ lára pọ̀ mọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ṣe ń láti kó pọ̀ mọ́ mẹ́ta torí ọlọ́run.
1: Àbí ọbẹ̀ tá a bù fún ọ ojú arí gbọ̀n mọ́.
0: Ṣé bá kọ́ ló fowó lẹ̀.
2: Ẹ ṣó ní bàtẹ́ bá wá jẹ́ tọ́lẹ̀ kan.
0: Àwọn obìnrin obìnrin màmá tó bí wa won ti wa nse agbara ase yen lo pupo
1: jeun e ti baba wa latabe kuta
0: e se daddy e se ga e se adupe o e se
1: se gbogbo obin lo ti e se mo riri pe won di mo ni obin ti o mo riri pe won di mo se le wa ba pe fun leyin re
0: eh oda e je lo sodo bosun alayede ko fun wa ni orin eh eh sugbon korin yen to waye won fi ye mi pe awon to san owo ipolo oja sile won tin reti tori akoko to ye ka gbe jade
1: oti to
0: e se agbo ife special mido mido ati kore

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì sódò èdú kan àti iyọ̀.
1: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: Ojúlówó ọmọ ọjọ́ gbogbo ló máa ń forírù rẹ hàn. Ní báyìí, Origin ó máa lọ kiri pẹ̀lú ẹ. Àfihàn Origin nínú ike olódiwọ̀n 330ml rèé. Tówó rẹ̀ jẹ́ ẹgbẹ́ta náírà péré, adùn rẹ̀ ò yàtọ̀. Ojúlówó kan náà ni, ó ti wà nínú ike kékeré tá a lè mú káàkiri.
3: Origin ta ṣe pẹ̀lú egbògi ti wà nínú ike kékeré báyìí lódiwọ̀n 330ml tí owó rẹ̀ ò sì ju ẹgbẹ̀ta náírà lọ. Àmọ́ a ò gbọdọ̀ ta fún ẹni tí kò tíì pé ọdún méjìdínlógún o. Ẹnu tí ni wọ́n.
4: Guy, we don't dey talk since. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
5: Oh boy, you don't talk. How about? You know the tire.
4: Na the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
5: Brotherly, involve me now. Make myself dey follow ya like you. Talk until you tire. When you dey on top the new MTN sachet bundles, dial star 312 star.

0: Tizen. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ìléralera lóní back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kazẹ́ Cashport yẹn gan lọ fàáfà. Ká má wàá tì sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Káàṣì ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣì ẹ̀ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Owó
1: di
0: gbé
1: ìbí wọn kan so, ẹ̀ ló máa ní kí ìjà bó ṣe wọn.
0: Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀, gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ ní ti gan pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Slash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2# tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport tí ní oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti káàṣìẹ̀, ọmọ mo ti káàṣìẹ̀.
2: Guy, why you dey smile like this? Wetin happen?
3: Cause I don't with trip to go abroad.
4: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
5: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dé tí àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
6: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
6: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
7: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payments, cash, and dinner date for you and your

0: ẹjọ́ ti ọpọ́n sókàn ní kóòtù olóòka ti alẹ́ òní ni èyí tí bá lé ilé kan ọ̀gbẹ́ni àgbèrèdẹwà mọ́ranrúọlá pe aya rẹ̀ arábìnrin oúnjẹ alẹ́ mọ́ranrúọlá tí agboolé ẹ̀ sánké àdúgbò ó dójú ẹ̀ ní ìlú gbogbonbajẹ lọ kọ́.
1: Ọ̀dà olùpẹ̀jọ́ dà.
0: Mo ń jẹ́ olúwa mi o.
1: Ẹ̀yin ni orúkọ yín jẹ́ alàgbà àgbèrèdẹwà mọ́ranrúọlá.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n lẹ̀ ti lé ní ẹni 70 ọdún. Over 70 years àbí.
0: Kókó lára ọta le.
1: Kí wá ní nǹkan tí ìyàwó yín ṣe fún yín tẹ́ fi wọ́ wá sí ìgbẹ́jọ́ kóòtù olóòka àti alẹ́ yìí.
0: Bẹ́ẹ̀ lábí ni olúwa mi. Lésù pé mo pè wá láti ilé wọn tá a sì ti ń bara wá bọ̀ láti iye ọdún yìí. Ọmọ mẹ́fẹ̀ẹ̀fà tí mo bí mo tọ́ wọn débi èèyàn tọ́ ọmọdé gbogbo wọn pátá gbogbo wọn ni a ti délé graduate gbogbo wọn.
1: Ọ̀dà ìyàwó yín ni bímọ àbí.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ẹ̀yin ni tọmọ.
0: Bẹ́ẹ̀ni.
1: Madam.
2: Olúwa mi mo jẹ́ o.
1: Olùjẹ́jọ́.
2: Olúwa mi mo jẹ́ o.
1: Ṣé ni arábìnrin oúnjẹ alẹ́ mọ́ranrúọlá irú orúkọ àbá àdìwọ lélẹ́yìí ní ìsìn.
0: Súnmi o.
1: Ẹgbà mi lọ́wọ́ ẹ o.
0: Mo ń jẹ́ olúwa mi.
1: Kí ìyàwó yín ṣe.
0: Tó.
1: Ṣé ẹ lérò pé àwọn ẹ̀sùn tẹ fi so mọ́ Ọlọ́run ṣó gbé wọn tó láti gbé wá síkò tó lọ́ka?
0: Ó gbé wọn o. Pẹ̀lú ọjọ́ orí mi kí n tó máa gbé abọ́ sí agbe agbádá lọ ra tú ní Jọ́sán Ali.
1: Ngbọ́n mà dá.
0: Lásìkò tó yẹ kí àwọn ọmọ ọmọ wúlò fún kí n máa jẹ ó ti fi oògùn ó ti fi darí gbogbo wọn sọ́dọ̀ rẹ onìkan nílẹ̀ àmọ́ tí mo ti tọ́ ti
1: rí yẹn. Ọ̀dà olùjẹ́jọ́.
2: Olúwa mi.
1: Ṣé òótọ́ ni baálé rẹ ń sọ ní kòtò olóòka nínú ìgbẹ́jọ́ ta lẹ́yìn.
2: Ẹ wo irọ́ náà ń pa o. Irọ́ ló ń pa irọ́ gidi.
0: Ẹsẹ̀ o máa sẹ̀ oúnjẹ ọmọ ò fi tọ́ sí
1: mi. Wọ́n ní ẹ ti yí ọwọ́ padà.
2: Mi ò yọwọ́ padà o.
1: Lórí ọkọ yín àtàwọn ọmọ.
2: Ẹni bá tọ́jú ọmọ lọ́mọ mọ́ ojú.
1: Wọ́n ló ti kó gbogbo àwọn ọmọ rẹ̀ babẹ́. Wọ́n fi ìyá jẹ ọkọ rẹ̀ sóyẹ kó rí bẹ́ẹ̀.
2: Mi ò yọwọ́ padà o.
1: Ọmọ nǹkan tó sọ jáde láìpẹ́ yìí ẹni bá tọ́jú ọmọ.
2: Lọ́mọ mojú.
0: Lọ́mọ mojú ẹ̀.
1: A jẹ́ wípé o ti ń kọ ẹ̀yìn àwọn ọmọ rẹ. O ti kọjú wọn, o ti kẹ̀yìn wọn sí bàbá.
2: Mi ì kẹ̀yìn wọn sí bàbá. Gbogbo ìgbà tó yẹ kí bàbá ṣojú ṣe. Gbogbo ìgbà tó yẹ kí bàbá máa tọ́jú àwọn ọmọ obìnrin ló ń kó kiri.
1: Torí Ọlọ́run.
0: O sú mi o. Ìmọ̀ọ̀sẹ̀ tí mo sẹ́ o.
1: Ẹ gbà wá.
0: Pẹ̀lú ọjọ́ orí yìí.
1: Èmi ò rírú eléyìí rí o.
0: Báwo ni àwọn akọ bàbá ń bẹ ń palọ̀ ní tó fèjì kà gbágbá dádú. Tí tó ń ra dàkà jẹ.
1: Olùpẹ̀jọ́.
0: Mo ń jẹ́ olúwa mi.
1: Ẹ sọ òtítọ́ kádàbà òfò torí tá a bá parọ́.
0: Ẹyẹ oko ọlọ bẹ́ẹ̀ ni.
1: Kí ló ṣẹlẹ̀ gan tọrọ fi rí báyìí.
0: Tó gbogbo ohun tí ń kà sí mi lẹ́sẹ̀ wípé bóyá mò ń kóbìnrin mò ń ṣe kí ni ìtọ́ jàn mọ́ mi mo tọ́ wọn débi èèyàn tọ́ ọmọ dé. Gbogbo wọn ní sì lálùbáríkà wọn lálùyọ kí wá lẹ́sẹ̀ mi.
1: Ọ̀dà etí jẹ́ tí ẹ fi sọ pé ìyàwó yín pawọ́ dà sí yín ó ń lòògùn.
0: Ó sì wá jẹ́ pé nínú gbogbo àwọn ọmọ pátápátá kọ̀ wá sí kankan tó mojú mi àfi ìyá wọn.
1: Ẹ̀dùnà ṣé àwọn àìkàmọ̀fọlọ́mọ o ẹ ní àwọn ọmọ mẹ́fà lẹ́bí.
0: Pẹ̀lú ògo Ọlọ́run.
1: Ẹ sì ní àwọn mẹ́fẹ̀ẹ̀fà gan wọn ti rí ṣe wọn ti rí
0: tí a ti yọ tí a ti lálù
1: bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọn ti wà káàkiri orílẹ̀-èdè àgbáyé.
0: Pẹ̀lú ògo Ọlọ́run wọn sì ń ṣe dáadáa.
1: Ṣé màmá ló wá ń dín ìyàwó yín ló ń dín yín lọ́wọ́ tí ò jẹ́ kẹ́ jẹ́ wọn ọmọ.
0: O ní o kò jẹ́ kí ojú ọmọ
1: ní o. Ọ̀dà madam.
2: Olúwa mi mo
1: ti ní sẹ́yìn nìkan lẹ bí àwọn ọmọ mẹ́fẹ̀ẹ̀fà ni àìkàmọ́fọ́lọ́mọ.
2: Èmi nìkan kọ́ mo bí wọn ṣùgbọ́n èmi nìkan ni mo tọ́jú wọn èmi nìkan náà ń rí lójoojúmọ́.
0: Sẹ́yìn a máa fa pákó fò.
1: Ṣé wọ́n lo ṣe onígbọ̀wọ́ àwọn ọmọ tán fi ka gbogbo òwe tán fẹ́ kà tán. Ẹni tó ní PhD pọ̀ nù wọn.
2: Bẹ́ẹ̀ ni gbogbo wọn ló sì ẹni.
1: Kí ló wá dé tó wá pawọ́dà.
2: Mi ì pawọ́dà olúwa mi.
1: Ìwọ nìkan wá ń dá jèrè ọmọ ńbọ̀nà ti ṣerú ẹ̀.
2: Ẹ bá ń bèrè lọ́wọ́
0: kan mi nípé
2: nígbà tó ṣì wà ní Sangoode ọjọ́ mélòó ló máa ń lò lóṣù nínú ilé pẹ̀lú àwọn ọmọ.
1: Ọ̀dà madam ṣẹ́yìn nìkan lẹ dá bímọ ṣé kì í ṣe èèyàn kan ló
0: àbòbí fún bàbá mi.
2: Tó bá sì ṣe nǹkan tó ní ṣe tó bá sì dun yóò ti lọ nìyẹn.
0: Mo ti lọ.
2: Ó tún dìgbà sí máa sọ pé mo tún bímọ o tàbá tún ti sọmọ lórúkọ tán ó tún lọ.
1: O wá kó sí ìkọ̀ọ̀kan àwọn ọmọ rẹ tó ti ṣoríire o kó sí wọn nínú láti máa ṣe ohun tí ò dá sí bàbá wọn.
2: Nígbà tó kì í ṣọmọ kékeré wọn kì í ṣọmọ kékeré àwọn náà mọ ọmọ tí wọn mọ sí.
0: Bó ṣe á dájẹ tí ò ní ìbó láwọn kájọ máa wò.
2: emi ko o awon mo na mo gan mo nkan to ye kan se emi ko mi o keyin won sira won o
0: pa pe ma bere iru mi won lo ti gbe abosa bi agbada o lo ra oka je ni jokson won a lo ro alaka ninu oko ma ka si kopo
1: mewa ma nsele duniya o tori olohun
0: pelu
1: a se awon iyawo mi to ba ni fe ba le won daada
0: ma du wa du dojo ale
1: a se won ti ma nki oro si awon omo won to ti sori re loka
2: o ma
1: ba toju baba won daada ni bonu ti se we
0: ki oro buku san mo ninu ki lade ki
2: mo awon na ri nkan to nlo
0: mo le ready won le ri mu mo mi mi o mo se ti mo se
1: ni bonu ti se ru eleyi baba olupejo ki le fe ki koto lo ka se fun yin
0: baba oni ka ne ru ka se gbe fa ka pe ru ka se gbe fa ka fe ka pa yan yan ko ma lo ile won ko mo pe e fi mi ile
2: masimo ka won mo lo
1: oda e ma je ka se be e ma je ki iya ko ma lo ile e
0: ibi ma ba de
1: ibi kudie kudie kudie to mu ki oro iyawo yin ko kudie ka to lo ye ka sise le lori
0: se
1: ni wa so pe ko ma lo sile won
0: e je lasiko ti ojo ori ti a da firi yi lo wa ye ko ma wuru wa ba nsi
1: o se se bi awon omo to ti sorire kaakiri agbaye ai ka mo fo lomo won ti pe mefa
2: beeni mefa ni won
1: to de je pe owo to da nbe lowo kokan awon
0: omo yi ni
1: mun to ba je bi ede ayede laarin baale ile ati yawo eja yan ju e
0: to yan ba ti wo yara aya won ba yara aya won wo gbagbo nu oko won lo
1: won ti ni bi toro hun burude awon omo won yen ton ba ti loyin bode won nu kinkin
0: ki mi te ya won ni kan ni amoju re so wa yo
1: a ma tun ejo igbe wa ni ojo mejo
0: se nkan do da ni fi nlo le
1: o mi le dajo yi ko da o kilo de tawon iyawo ile wa se nse bayi
0: won buruju fo se we lo
2: nkan won okunrin le gan fa nse gan so si
1: kilo de te man ku sinu kokan awon omo yin ko ma toju baba won daada
0: ko da awon to tun le se oro yin ko won wa njo mejo ti won ba n to se ri oro latari iwu ati iwu
1: so eyin eyan wa abeyin afolorun beyin bo ti o ki ija tabi ede ayede ko wa laarin baale ile ati iyawo eto mo beyin loruko olohun e je aranti ojo ti awa mejeji wa ni opeke opaka ta de n fi ife to to han sira wa nbo si wa je pe awon omo ta bi ti sorire
0: kilo mi a ma
1: e ma je ka ma fi ya je baba nitori wipe ase te ba ti pa e gege bi yawo le fun awon omo yin no gbodo tele koda koda koda ejo nitori olohun so eyin eyan wa to ba dijo mejo a ma tesiwaju mi fe da ejo yi lale je ma so pe olele
0: ale wa bare
1: ishia
0: ama wa se o sidan
1: bode ale gogo bi wa mole olofin oni je ko fi wa nira lai lai lawoya a je ko ya le kaluko wa ikolaba akola to la ba bakana la fi han
3: a fi wa so so mo aiku ba le oro
1: oga
3: oni je ko ri wa ganita wa
1: imoba
3: a je ki le ri mo ba ma loke pe
1: onjo
0: aje ka ma ju iju ayo
1: oke ho yo je ka ma ho iwo ayo titi ojo mejo ta tu lanfani lati ma pade ara wa a fi akoko yi dupe lowo gbogbo eyin te ba wa da si oro ta mu wa sori afefe lori eto agbo fe special atale yi te si soro la kaye ogbon yin yo ma tesiwaju ife te ni lori eto yi adupe lowo yin e se gan to titi ojo mejo that ma pade lori eto ta pe ni agbo fe special wara ojo ti gbalẹ dedede aproro bi eni osun alagbede ede omo ajana orore lere situ mido mido loruko bosun alayende olowo odan magic finger studio manager kusari jakete santansoma we appreciate you so much god bless you mightily baba wa dagbere
0: nje ta le oni atun ba dibi to lapere ladon ladon le nti atun jale bi apo ire nijo mejo olagbe njo ademola loko temi baba bada lo nse ni oda aro kasun layo
1: aji ko ni baje agba pede pede ati yawe la ngbe bo njo mejo e seun ti e ngbo wa e ku kale o dabo emo
3: emo ru nkan yen
1: orun re
3: la osun

0: Fresh FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
0: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Ibi tágbò méjì bá ti ń fi owó luwó gbọ̀ngbọ̀ngbọ̀n, kò sẹ́rọ́jú láyà ń pè sí ọdẹ. Gbéná wojú ẹ̀. Ètò jáwọ́ sí pẹ̀lú Adéronke Adéṣọlá olórí sport tó ti gbàdàgbà, ó ta kọ́fàdànù. Pẹ̀lú bá ṣe ń ṣàfikún abala tátijọ́ máa fà á jámọ́ra wa lọ́wọ́. Gbéná wojú ẹ̀. Níbi táwọn olùyànnànà ó ti jọ mọ́ lọ́kìtì pé lórí kókó ọ̀rọ̀ tó bá gbòde lágbo eré ìdárayá, ẹ̀yin aralé náà láǹfààní láti pè wọlé kájọ gbéná wojú ara wa. Ẹ máa darapọ̀ mẹ́tò jáwọn sí pẹ̀lú olórí sport láti jẹ̀gbádùn abala gbéná wojú ẹ̀. Kíni máa fà á já? Olórí sport máa já wa lọ́jọ́.

0: ilé iṣẹ́ yìí jun celebrant ló dominate ayi ko to ti ka ṣe bayi o nigbati no livramento to jade pẹlu injury bayi o no lukọ ni Thomas Tuchel lo ba wule ranse pe agbábọọlu ikọ ti Chelsea e mọ pe olukọ ni Thomas Tuchel ti awọn to ko lọ World Cup awọn ti o gboro si lẹnu ni kisa awọn ti o so pe joko nbe awọn ti o mo ni nibo nse joko nse joko o ti pe Trevor Chalobah lati fi rọpo Tino Livramento bi nkan se rinu iko egbe agbábọọlu ti Manchester United won tun ti ranju ma agbábọọlu ikọ ti West Ham mi to yato si Matheus Fernandes agbábọọlu wo ni ko Mayu ni won ranju mo o na ni agbábọọlu omo ibi orilede ti Netherlands ta ba so nipa Somersville eti ma agbábọọlu ohun oni ko Mayu ni won tun ranju mo nuko ti West Ham iko West Ham wa n bere pe o ti e kere tan awon ota won mejeji lowo to won awon o gba bi 130 million pounds ki Mayu ki won san 80 iyen fun Matheus Fernandes ti Mayu ba san 80 fun Matheus Fernandes so much vi 50 million la won fe ta won ti e ti Mayu ba le gbe gesi ti Mayu ba le gbe gesi e so po ti lo kan mo ko 130 bo fun mejeji gege bi n ta gbonu bakan na iko ti Tottenham Hotspur won tun ti gba o won ti gba lati san 52 million pounds iyen fun agbábọọlu omo ibi orilede Netherlands ti n gba bọọlu fun iko ti fun iko egbe agbábọọlu ti Brighton and Hove Albion ta ba n so nipa Jan Paul Ek n lo oko e Ek yi agbábọọlu lọwọ eyin fun iko ti Brighton o tun wa je utility player iko egbe agbábọọlu ti Tottenham Hotspur won ti setan lati san 52 million pounds Brighton and Hove Albion ti an pe 70-70 tele awon na ti gba lati gba 52 million pounds ile ti Tottenham Hotspur ti won fe san eje aye ko to ti ka se e ta ni number yi ogo ogo o tin play ka se e ti pe ju ka pe number re ki number ko mo gba go lo o ko mo gba go lo o tin play ka se e ti pe o o eto lo bere number yen 0708 lo pari number yi 0708 lo pari number yi ta ni number yi ogo iwo ogo ogo dakun wa waste his slot yo ati gbo elo e ka le o ati a go e se te gbo wa na ati ko ba pa radio yi abi ke ku nbe sa eti o gbeju gbo yin na o ho ni ati get here ba Splash FM la tin pe yin ko wule ni lo ka palantia ibe na lele ko si ki lo ko yin bo le wa yi
1: sa le ki lati ajinde
0: lati ajinde ajinde ti bo nbe
1: ajinde o pe meji tru adi o wo ni akari ni akala express
0: to bi ka se rinu bi ni du bada te yan wa bi yan ba gbe adugbo kan sa se gbo mi yan ba o gbe adugbo ti mo n gbe ko le si ru en ba dan mo o le wa o le po oge yan mo o aláàdọ́rin lọ́dọ̀ wa ń bì yìí yàtọ̀ sí ti yemẹ́tu àti ti ìtó súnmọ́ bọ́ǹfọ̀tò ìjọ mo tún lọ mọ́nà tán tí wọ́n tún ládùúgbò kan tún bẹ́ẹ̀ tó tún já aláàdọ́rin mo tún wo
1: mo tún wo pé ó lè wá bẹ́ẹ̀ kò sí àjínde méjì ní Oyo State.
0: Lọ́yọ̀ State tún lẹ tún wí mo ti gbọ́ sà lágbára ọlọ́run ẹ mọ lékè ni o. Ẹ lékè ọ̀tá, ẹ lékè abínú ẹni. Ẹ lékè, ó kọ yìnyín, ó tan náà gan ọ̀hún. Ọ jáde tán. Ẹ ti jẹ 25,000 lálẹ́ lórí ti káàṣì ẹ̀. Kọ́sọ́mà kí ẹ wá máa pè yín ṣàṣẹ gbọ́. Bó wo yín ṣe máa tẹ̀ yín lọ́wọ́? Ẹ ń sọ̀rọ̀ bíi
1: Chelsea.
0: Chelsea náà. Ó mú àwọn pọ̀. Já Robert ẹsẹ̀ sí lálẹ́ yìí. Ẹsẹ̀ sí ibẹ̀ lálẹ́ yìí. Kálẹ̀ ẹsẹ̀ ṣe ibẹ̀ lálẹ́ ni mo fẹ́ ní kẹ́ ẹ dá gbogbo ẹnu ní kẹ́ ẹ ṣe mí. Lágbára ọlọ́run àdúrà wo ni ọmọ ṣe fáwọn àgbẹ̀ iná tó jẹ́ àdúrà tàgbẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́.
1: Àròkú Bọ́túndé náà ni ká máa ṣe máa jèrè.
0: Ọkọ ọba àdá ọba ò ní sá wa lẹ́sẹ̀. Gbogbo nǹkan àgbìn ò ní jóná mọ́lẹ̀. lára àwọn àdó àgbẹ̀nu àtàjèrè fàgbẹ̀. Congratulations, sir. Ẹ ṣe gan, sir. Ẹ ṣe. Customer kì í pè yín. Bọ̀sùn aláyànde ti ní wa máa lọ. Ọ̀gá wa Túnde Ọláwọ́ olólòtú ètò yìí bẹ́ẹ̀ di ọ̀gá kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n àti bí ijọ́ Monday mo ti ń gbà wẹ́lẹ̀ bí mo ṣe máa ń sin lọ́dọọdún nù. Ọ̀gá ó pàṣẹ gbogbo ẹ̀ lẹ̀ nísìnyí. Last year, n tí mo jẹ bí ọ̀sẹ̀ bíi méjì wọn ò jẹ nǹkan kan. Ẹ ṣe ẹja máa lọ báyìí. Tìjáde ló kó dáná ló kọ mi. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì ti Splash FM. Ẹ ṣe ó dàbọ̀. Lọ́la àtúpàdé lọ́la o lórí ti dán gangan. Bọ̀sọ́ aláyànde Ọbaka Spain ló bá wá. N tí Spain gbà kojú Kevard. Ó l'Argentina ni o, àwọn ti Messi. Ẹja máa lọ. Ọ̀dà fíìmù mọ̀. Jẹ́ France tí ó mú ọ sọ́wọ́. France tí ó gbọ́ nǹkan kan. Final last kinní ló pè 2022. Ọ̀là látúpàdé títí ọ̀là ọ̀hún ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì Splash. Ẹ ṣe ó dàbọ̀.

0: ń kí ẹ bá mi kí ẹni táyé àtọ̀run ń bọ̀ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ sọ pé ogo ogo ogo ogo fún mẹ̀sáyà ọlọ́run àwa gbé ọ̀gá o gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run sọ lè sọ tẹ̀lé mi pé jésù ò mà ṣe mo dúpẹ́ mo ṣìwé ìrántí mi ẹ̀yin wo lẹ gbàgbọ́ pé yóò ṣìwé ìrántí yín ẹ wá dìde mọ́ mi ẹ dìde dádì òní ni 16 ẹ jájọ kí alleluia ńlá mẹ́fà a sì ṣe ògo mẹ́fà 16:06-2026 Somebody stand up and shout 6 hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ogo mefa oya ogo ogo ogo ogo ogo ogo fun mesaya eyin ayanfe e je kin fi gbogbo enu so bayi wi pe emi oluwa ni kin so fa awon meji la kan don't write yourself off enikan ni kin e wi yen mo ro re pin in to buruju to le sele si eda laye Onike doro re pin so gbogbo eyin te n wase gbogbo eyin te n bi olohun fun omo gbogbo eyin te n gba olohun gbo fun alaja gbogbo iwo to fe travel gbogbo eyin ti n deny visa gbogbo eyin to je pe won so fun o pe pada wa gbogbo eyin to je pe on gbo olohun gbo fun oko gbogbo eyin te n gbo olohun gbo fun ayagidi enikan ni sara te fe ko wa lana ni are ni please don't write yourself off mo ro re pin ninu we Jeremiah 29:11 o ni emi olohun mo ero ti mo ni si o that is god that you are serving o mo ero to ni fun o o le mo wo pe o npe odu eniyan ni ti mo pe ile anu olohun ki su ile anu ki su lodo olohun gbogbo enu ma ya le pe won ni kin jise fun yin bi mo se npipe a message pe kini ti mo fe mu jade ninu awon kan 16 emi oluwa ni fi yen le so fun awon eyan pe ki won mo rora won pin o gbogbo eyin tenant te n gbo mi nu leyi mo rora e pin o olohun ni mo mo ero ti mo ni si o ero alaafia lati fun o ni igbeyin to da and every good vision always speak at the end gbogbo iran gbogbo eto ti olohun ba ni fun aye eyan eyin ni mo ti da o so mo pare keyin o to de mo pare ko to di pogo de mo gbe nkan je ko to di pe testimony e jade mo ti do le mo lo join adigun jale mo join cultist ona o si tun la mo join asewo o pada bimo o pada loko mo join mo lo gbe nkan je mo lo jeje kuje mo lo toro omo lowo eni ti o le fun olomo ko mo ba bi omo lokun e wo mi nkan kokko ti ani so god has a plan for you olohun ni eto fun aye re he has a purpose for you only kin so fe yin te n gbo mi po ni eto kan fun o olohun ni kin kuku so fun yin lai se pe mo wule duro de pe woli kan bo ajise fun o wa ga iwo gan kuku mo po mo lala re eyan nla lo da enikan ni mi omo law school ati kin to wa ni enikan ni mi omo rise ati kin to wa ni oju te woli te n do yi oju te mi ti ri to oloje mo pe ko si eni to lo ngbagbe ko si eni to lo won leto fun ko si eni to lo won seto fun nkan akoko to ni so o sa ni so fun won pe mo ro re pin don't write yourself off oga won le yipo nbi ise that ki wa ni it is your yi oju oriwo eri won fi nderu be to loro ni your god is a god of miracle olorun to nsin olorun iyanu ni e so tele mi eni my god you are god of miracle olorun iyanu ni o be aye mi wo lojiji be ise mi wo lojiji olorun iyanu dide and je n to fi kun gbogbo eyin to je ko re ni to gbogbo eyin to je ko re ni bi o boyo mo odo lo nse bo se n gbo mi woli ti n do yi o ni yojo ti mo fi so mo odo alamola ni gate nbe yen oba jidara oba ti mo pa kadara ada o ni yodun ti mo fi gun okada ki so dun kan ki se meji o ni yodun ti mo fi n ta meme ati su olohun yo pada sebe mi na mo si tun pada adun yi olufe o ni ki n so fun pe o tun ku ke pin and nigba to ba dabi eni ko na le igba yen ni baba mi fe fun ti bata ba tin dun pon la pon la bata ti won play fo ti mu ya jade bata yen o ya kan ni ninu we job chapter 8 ni verse 7 only do your beginning was small your latter end shall be greatly increased o ni bo ti wule ki bere re o kere to opin re yo ga gidigan gbogbo àwọn nkan tí mo n sọ ìmọ̀ kíyèsí o njó lè bí ẹsẹ̀ mẹ́ta síwájú kan rìn lọ wájú kò tó rìn padà sẹ́yìn ọba jídára ọlọ́run tí mo tún ká dára ṣe ọlọ́run àtúntò ipa nínú ipa àti ìgbéga nínú ìgbéga gbogbo ẹni tí mo fọwọ́ kàn yìí gbogbo ẹni tí wàásù mi kàn lára yìí mi mọ kò tọ́ wà lọ́yà ń sunkún lọ́wọ́ ni jọ̀ọ́ gẹ́gẹ́ bó ṣe rán mi sí bẹ̀rẹ̀ àtúnṣe bẹ̀rẹ̀ ìgbéga bẹ̀rẹ̀ ìyípadà ńlá nínú ayé mọ̀mọ́ yìí in the name of Jesus Christ. Ẹ wo tí brọ́dà ẹ padà sọ o mo ní number one don't write yourself off. Ẹni tó bá ti parẹ́ ńlọtán fún bàbá kú ìṣe ọ̀tán wọ́n ní bí ìyá ọ̀bá kú ya mọ̀mọ́ tí ń ṣàìsàn kì í ṣàìsàn ni ó pa ọ́ so tètè dára yá ẹ kó lè bá a jẹran tó tẹ ẹ̀rín ọlọ́run bá ń gbọ́ ẹwù tí brọ́dà ìrora sọ inú mi sì rọra dùn bọ́lọ́run sì bá ń wáṣẹ́ jáde fún.
1: Ẹ káàárọ̀ o bàbá mi Adẹ́kúnlẹ̀ Pàfà mo ní testimony ẹ̀rí mi rè o mo ti parí school láti 2017 kò ṣiṣẹ́.
0: Ṣé ẹ gbọ́ nǹkan olóje ń sọ fún ọ ibi tí wọ́n bá rò pé tí ẹ lè dé tẹlòmíì le jù bẹ́ẹ̀ lọ mọ́ tí ìwo rẹ̀ pin 2017 yẹn tá a bá kà sí 2026 ọdún mẹ́sàn-án nìyẹn tá a bá ka tó ọdún yẹn mọ́ ní ti ń lo oko ọdún mẹ́wàá kéèyàn mọ́ wáṣẹ́ káàkiri odidi géńdé ọlọ́run kéèyàn parí skúù ó ṣeéṣe kọjá pé o ti márì bọ́dún mẹ́wàá tàbọ́dún mẹ́ẹ̀ẹ́dógún that is not your end. Ó ṣeéṣe bóyá bó o ṣe ń gbọ́ mi o lè mẹ́ẹ̀ bímọ o lè mẹ́ẹ̀ lọ́kọ o lè mẹ́ẹ̀ gẹ́ẹ̀tì admission rẹ fọ́kàn ẹ balẹ̀ wò lè ti ń dún ìyẹn ọdún mẹ́jọ mo fi wá admission. Ṣé n sọ nǹkan fún ọ delayed is not denied. Ẹnikẹ́ni kí lè bó yẹn pé o tètè rí ṣe tàbí wọ́n fi dùn ọ kò túmọ̀ sí pé ò ní padà rí ṣe. Ẹ wo ohun tí bàbá yìí sọ nísìnyí. Olóje mú number one lónìí ọjọ́ Tuesday pé don't write yourself off. Mọ́ tí ìró rẹ̀ pin òpin èso òkè iye yìí kọ́ ló pin ẹ. Ẹ jẹ́ bàbá yìí ọmọ sọ̀rọ̀ lọ engineer.
1: Kò sí kankan rọ́gẹ̀dẹ̀ ká bọ́lọ́ bá mi ṣe mo jọ ẹ̀ pé yín ní ilé yá tó lọ ní June mo lọ ilé ọdún tèmi lọ́sùn state ni ọ̀rẹ́ mi kan bá gbé mi yà so mo ṣàfẹ̀mí tọ̀ pé kí n ṣàdélé ọdún yẹn náà mo ṣáà lọ mo kàn yípo bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan láti gbà yẹn ọ̀rẹ́ mi ẹgbẹ́ mi wá ẹ̀gbọ́n mi gbé mi wá bí ẹ̀mẹ́ta lẹ́yìn ìgbà yẹn láti gbà yẹn mo ti ń wá.
0: Àtìgbà yẹn làwọn náà ti join church tí wọ́n ti ń wá báyẹn olùfẹ́ o ti wá lẹ́ẹ̀kan olóòní wá o ti gbọ́ wàásù lẹ́ẹ̀kan olóòní gbọ́ ọmọ kì í ṣiṣẹ́ báyẹn tó o bá ti rẹ́ni boost yẹn tó ti invite yẹn tó ní mọ́ gbọ́ program mọ́ wá sí wema ìjọ jẹ́ mọ̀ o ti tì ọ́ sójú ọ̀nà ni kò kúkú sẹ́ni tó ní ọmọ gbowó kan wá bẹ̀ a ní ọwá gbàdúrà ni a ní ọwá mọ gbọ́rọ̀ ọlọ́run tó lè tún kádà rẹ̀ ṣe irú ọ̀la ní ìsìn ìsìntúsílẹ̀ hanhan ńlá ní ọjọ́ sunday ni mo ní káwọn èèyàn mọ wá mantu ìyẹn ni pé handkerchief white ẹ̀tẹ̀ kan lẹ̀ àádà kan borí ẹ̀mí olúwa ní ikọ̀ mi jẹ́ kí wọ́n mọ di ọ̀gẹ̀dẹ̀ mo fẹ́ ràn ìtura sí wọn because a bẹ̀rẹ̀ oṣù keje bóṣù ìbátan nìsín àti lo mẹ́fà tán nìyẹn nínú méjìlá so ọwọ́ sọ fún mi ó ní prepare wọn lẹ̀ so ìṣe wòlíì hanhan láàfi parí oṣù ìsìn méjì náà láṣe ní ọ̀la ìkan ní aago mẹ́jọ àbọ̀ ẹlẹ́ẹ̀kejì ọ bẹ̀rẹ̀ ní aago mẹ́rin ọ̀sán ẹnìkan ní ṣe ní wema náà láti ìwé ròdù yẹn ti wọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wema ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn mo tètè rí ìnváìtì ẹlẹ̀ kó tó dọ̀ là báyìí ẹ̀yin ọmọ ọlọ́run ẹnìkan ní wòlíì ṣáyé ọkùnrin ìwà dáa ni ẹ jẹ́ àjọgbọ̀ kí náà wá padà ṣẹlẹ̀ sí engineer ẹ jẹ́ bàbá ẹ bá yín ókè.
1: So mo jọ ẹ pé yín kò ju bí 6 months lọ lọ́lọ́run bá mi ṣe o gba lẹ́tà pẹ̀mẹ́ lẹ́tà federal polytechnic offer as a lecturer ìpè yín pé mi o ìjẹ́ pé mo ń ṣe transport ká engineer mọ̀kànmọ́kàn mo tún ṣe ẹlẹ́dẹ̀mọ.
0: Ṣé ẹ ti gbọ́ nǹkan ìyẹn ni ó lead mi lọ sí point number two but kí n tó mú point number two ẹ̀wẹ̀ ń tọ́ jáde university lẹ́yìn ìgbà tó jáde yunifásitì wọn ò ríṣẹ́ kankan wọ́n bẹ̀rẹ̀ sí rìn káàkiri ìgbà tí wọ́n gbọ́ wàásù mi tí mo ní ẹ̀mú kan mọ́kan ẹ̀ṣà ní gbogbo píríọ̀dù tó fi ń dúró lé yìí tí ò sọ́kọ lọ kọ́sẹ̀ kan máa fi jó táìmù ní gbogbo táìmù tó gain admission yìí ìgbà tí mi ò tí gain admission fún ọdún mẹ́jọ mo ti lọ bible school mẹ́rin inú ẹ̀ sí márùn ìgbà tí mi ò tí gain admission mo ti bẹ̀rẹ̀ sí sin ẹlẹ́dẹ̀ wòlíì ti ń dóyìn mo ti bere si da oko mo mo ti ni orisirisi businesses ni time ti mo fi nduo waiting time is not a wasted time so mo nkilo fun yin ki gbogbo nkan ko laduwa mo lo le bebe sori oke kan ko mo ranju be ko mo gbaduwa no fi nkan kan mo e wo bi baba ise nse in wa church e meji ti to lose service ta ba se Wednesday iyoku to di Sunday iwe ta se lola nisin on yato mo mo so nkan kan mo si ti ku oni service Wednesday mo ku oni nu ipade adua titi tadua yo fi fun oni placement enikan ni ko ye mi tadua yo fi bo wase tadua ba bo wase to nisin mo kan mo pe Sunday ni mo ri o tabi ni role awon kan lo bi se nisin won wa join service ti role because to ba sadua lo fun oni yanu adua lo fi maintain re o to ba sogun lo fun oni yanu ogun na lo mo se lo ogun sire leyin odun marun yo lana ni adua le pe ko to gbe eda soke to ba gbe o soke tan yo permanent eni gbogbo eyan ye ti e sare dide eke baba ojo ri mi nlo gbe mi dide le yanu mi wa tun sare siwaju e sare siwaju baba ojo ri mi nlo pe yanu mi jade kankan loruko jesu ojo wesde o le die nijo ninu service to gbe a mo sori sirisi nkan ni igbaradi ile fun Sunday to je Sunday to te mantu e yokan eni kan ni se fun mi mantu ni ro wo lo lo wa ti mo ti fun yin na ni mo ti fun yin o n ka lu ko lo mu mantu white meji nbe lo yin ani mantu ani mantu eni kan ni kini je mantu an ka ti fun white tabi ko lo ra le nisin a te kan le a da kan bori o mo je ogede ti ba ti sure fun o pe baba osu mefa lodun iku jara o de mi iyen di Sunday but o layi it's a to see le han han ati iwosan healing and deliverance service ni o ni bi to je wi pe ma ti gbo wole awon eyan ma ti gbadua awon ti en wa Jesus ti lana mo ba se se so gbogbo bi te ba ti nbo mi lai ni de na penu e mura o ki lo wa sele si baba yi o gbase engineer e je o pari e ki mu nkan mi
1: olorun ti ba mi se mo yan ba soro yi mo ti gba letter lati January e je ba mi beri mi o eri mi po o mo se legbon to je senator to fe nine revenue no no fe fun mi je nto ya yo la mi le kan lati 2019 eri gba o mo jo ipe yin kokosu mefa mo gba se lecturer federal polytechnic ofa ipe yin pe mi o e ba mi ki mama o ipe yin pe mi o awon eyan ti mo ti ko wa mo je muslim to mo ti jo ipe yin o awon eyan mo ti ko wa ye kere o ipe yin pe mi baba mi e je ba mi gbe o
0: nice mo ti n ba yin gbe o won ni bi mo se je muslim to awon ti mo ti ko wa oni lohun ebi wo lo n ja sesin emi si ti so esin bayi lesin mo fi yan si iwo lo ogbon en ti oba si ti gbon lawe ngbo won ni boda to je senator so wa mu se jade bo mo mo senator kan mo mo president kan mo mo alase laye ati lohun kan oba ti mo taye eni ro bi agogo oba ti ki je ke bi o payan o lo mo mo tese boro emi lo ninu gbogbo nto so to lohun wa si waju mi o ni lo ko mo lo waju woli dolomo ni olohun lo mo mo ye wa woli kaaki ye won mo gbe omo ra lo ko beyan se nfe nu eni gbadua o ni ni won igba ti ajogun ba wa lewe ko yato si ranse bo ti eje ko oluwa won oluwa ni ye je ki won mo igbe omo ra e ma bo waju woli ni oso gbon ti kini kan olohun fe yen nti o je ki jesu o gbe oro woli gegege ninu new testament o fe ka wa go di woli ara wa you are the prophet of yourself ka ko pe bayi ni o se se nijo loto ja lomo lenu omu nijo loto mo sare tele eniyan kaaki eyin o si le se nkan kan fun o jesu lo ni se iyanu so gbogbo eyin te n gbo mi mo ro re pin o do write yourself off that's number 1 mi o many ti mo ba so oluwa ti so fun mi o ni awon 108 kan o gbo mo wa yewu kini benu sam 108 verse 12 o ni fun wa ni iranlowo ninu iponju nitori asan ni iranlowo eniyan eni kan wo li se eni wa sori Facebook e mu isana ati anointing o ipade mi laaro kutukutu lola ni ago mefa abo wa foju kan mi live neat and direct isana yin ati anointing oil lori Facebook ni ago mefa abo odekunle epaphras won mo ta danwo ni ani ogun logbe eyan lo si wa nbe eni kan mo ti efe roju yin pade mi lori Facebook ni 6:30 to 7:30 o ti to laaro kutukutu eje menu ko be kini nkan keji number 2 start something small start something small bere nkan ni won ba ninu we sakaraya chapter 4 verse 10 uni ta ni o wa gan ojo ibere kenkele who will despise the days of small beginning ember despise to ba gan ibere to lo le bere nkan kan o ni ri ojo nla wo to ti tin do 40 naira pere mi bere falu humble beginning eni kan ni kini bere ni bi kekele bere bi ibi ti o ti to nkan start very very small oh engineer eje npe omo birin omo kenkele
2: oruko mi ni adepoju abimbola juliana lati akobo emi ni mo give testimony lojo te pa awon eyan randomly ti mo jade pe ma train awon eyan fun training ni akobo
0: yes
2: so one of ikan lara awon problem ti mo ni is inconsistency and procrastination mo ma awon kan si mo le se awon kan to po si mo le se to ye ko mo tun fi le juba ilobo mo ma procrastinate
0: e duro bayan sister ni wahala tawon ni awon mo sun kan so lani awon esi se nkan lo titi o nlogun eyo kan tawon ni ki wa sa awon nikan won ni ogun yen ai mo ya awon ti an ni nawo re soke bayi mo rojo nti e agbara ti mo bi nkan so la ofa kan ni o en ti belegbe ni oran si loruko jesu ko fo jade la re sit down eje ma gbo
2: so oni awon short clip dem man post si ori facebook so awon short clip dem man post sori facebook yen ti mo ba ti feel down mo man glossy facebook so mo man wo post yen e soro nipa inconsistency and they so pe oni program baba oyedepo pe won ni inability to kini kan is a cause
0: instability ni anybody te ba ri ti o stable instability is a cause on the journey of destiny ara won kan ta ma so ni te ba ti ren ti o stable o ti gbepe loju ona yan mo o se le iloni o se ton lola o ni wubeni you are unstable as water you will not excel anybody te ba ti ri laye ti o ba stable lori ntin se oni to won le ga yes
2: so mo se wan wo program yen lo so mo de tin procrastinate pe mo fe upgrade ikan lara won se ti mo nse tori bi 8 ni skill ti mo nse so
0: ikan bi 8
2: then
0: e banka
2: nails lash pedicure manicure semi permanent lashes waxing piercing so
0: awon te se
2: yes sir
0: sure
2: so ikan na so mo fe je pe ti enikan ba wa si badan ton ba ni pa awon fe se nkan ni badan to je won nkan si mo se pe mo fe ko je pe mi no ma recommend pe odo mi no ma wa so bi mo se wa gbon program yen lo mi de fi omo mi sile ri o wa la reason ti pe mi kin mi le travel so iko den mo si fe lo se program yen mo se lo drop omo mi sodo omo mi niyan so mo se drive ara mi lo si Eko ni e first night mo de ma drive lo se Eko ni
0: e wa moto lo fura yin
2: eh so mo se lo se Eko ni mo lo 3 days nibe so mo learn a lot don so owo ti mo sha invest ninu training atawon ko ti mo ra is close to a million naira iba ti mo sun de na that procrastination and inconsistency na ko si o si ndi pelu mi na mi ti get so mo tun wa lo wa won clip yen again e tun soro ni five so bi mo ko se mu fun mi ni oju de ma nti mi so bi mo ko se mu fun mi ni e mo ko se video ni e pe eyin ara badan pe eyin te ba fe se semi permanent brow yin pe e ma bo ibe ma ba yin share 50% discount pe
0: ni eyin na bo sori live e bo e se video o se ni o ma janaku ki ya la
2: so bi mo se video yen sun lo almost a month lori phone mi tun post e so iba to sun di April bi e tun wa pada soro nipa inconsistency en bi bai bi mo se mu video yen mo kan se post e ni April 6 niyan mo se sun by the time April 6 mo ni ki mura fun April 7 mo se npo je mo sa mu phone lo mo ri pe video yen o ti go viral over eyan sun won eyan 50 pere de ni mo ni kan san 30,000 pe mo fe fi build portfolio mi pe mo ti good pelu brow so my dance ma fi je over 200 people won si message mi but awon kan o serious won tete sanwo but ba to fi ma di osan jo yen eyan 20 ti sanwo ba si mo wa to wa di lale o wa ya mi lenu pe a pe ki se brow o lo jo en to ma trust eyan pelu brow pe ki se nkan ti eyan bodo yaya kuya si mo wa lo si be ko ma so follow
0: pe awon kan ma ya mi soju ti o da bi aje jesebeli
2: yeah so bi mo se wa lo si pe mass follow ko to ba le fun mi ni kini pe 50 pe is a lot to me pe inu mi ma dun ma so tight mi ma de jade fun testimony abi kin so sori line so ka de ko to pe ose kan mo ri over close to 70
0: eyan
2: bẹ́ẹ̀ni àwọn èèyàn wá láti Èkó wọ́n wá ṣe brown lọ́dọ̀ mi àwọn èèyàn wá láti Ọ̀ṣun state so kí ni ẹ ṣá ó ń tàn káàkiri tẹ́pọ̀ àwọn èèyàn wá nípa igbọ́n ṣe ẹ̀yìn ni sísá kékeré tó ń ṣe brown ní Àkóbọ̀ so nǹkan tí mo ṣáà rí close 200 mo bèrè èèyàn 50 ọlọ́run fún mi ní close 200 so mo ti san tithe ní orí ẹ̀ so tithe tó ṣẹ́kù wọn lélẹ̀ so the second testimony mi mo máa ń train àwọn èèyàn gan àwọn èèyàn dẹ̀ máa ń pọ̀ lọ́dọ̀ mi àdẹ́mọ̀sán àwọn tí mo máa ń train àwọn púpọ̀ nù àwọn tó jù mí lọ ni mo máa ń train ìjọ máa sọ ọlọ́run pé èmi náà fẹ́ máa gba millions fún owó training so mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé last month yìí lára àwọn tí mo gbà fún training ìkan ni wọ́n san 1 million naira àwọn ní march náà àwọn tó san 600 àwọn tó san 500 fún training nìkan wọ́n wà nù mo dúpẹ́ pẹ́ lọ́lọ́run pé àgbàdúrà mi ní láti ẹ̀yẹn náà ni wọ́n gba mọ́tò mo ti sọ nípa mọ́tò yẹn ní láti ẹ̀yẹn náà wọ́n gba mọ́tò lọ́wọ́ mi torí 1,000 naira bọ̀ yíyẹ yìí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mọ́tò tí ó tún ju mọ́tò tí wọ́n gbà lọ́wọ́ mi lọ owó ni mo rà fúnra mi.
0: Iléeṣẹ́ wọn nìyẹn mọ́tò yín dà bá ń gbé mọ́tò ẹ̀ sí wọ́n sì ń train àwọn èèyàn she bought her car wọ́n ra mọ́tò wọn fúnra wọn ni. Raparada halade ishetopahala. Bone of your bone. Flesh of your flesh. Ọ jáde sí. Ẹ̀wọ̀ ẹ̀wọ̀ testimony bí ṣe ń ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́. Tó bá ṣe pé kọ́ bẹ̀rẹ̀ bó ni ó ṣe 90 million. Mo rí mọ́tò rẹ̀ gbogbo òjọ lórí ní 77 wọ́n bẹ̀jú. Ẹ̀yin wá orin ìtẹ́ dìde. Ọlọ́run fi tí màá tà tẹ́mi náà fi mókè. Sí ojú mi sí tí màá kọ́ tẹ́bi òfin ní pa mímọ́. Òun náà nìyẹn o. Fóònù ni mo fi ní onífóònù lọ́wọ́. Ngbà bá dé lọ́la yín tó tó ń sọ. Èmi ń kìlọ̀ fún ọmọ mọ́ kọ́ lọ ra fóònù. Mò ń sọ fún yín pé kọ́ lọ sí àkáǹtì kí wọ́n ní òní báńkì àkáǹtì. Èlò rẹ lọ́wọ́ wá sí. Èlò báńkì ọ̀bọ̀ sàkáǹtì. Gbogbo ńlá gan bá ń bọ̀ so sì múra álẹ̀ fowó tí ń bọ̀ báyìí. Ẹ jẹ́ kí àwọn 108 ọba mi dá sí láàárọ̀ yìí. Ẹnìkan ní 108. Ẹ kàn mú irúgbìn ìbá ṣe 2000 ìbá ṣe 1000 àti gbogbo àwọn 108 yẹn ní ìdá mẹ́wàá. Ẹ fi sínú àkáǹtì nọ́mbà yìí. Àtọmọdé àtàgbà. Mo fẹ́ kẹ́ ẹ dá sí lónìí. Wá wò mí bí n bá sí ọ níyè kàn fi nǹkan kan tì í. Kíkàn ṣe kákan gbàdúrà nìkan ni solution. Solution ni mo fi hàn yìí. Don't despise the days of small beginning. Every great thing. Every great accomplishment begin with humble beginning. Gbogbo nkan tó ga láyé ẹ wo tó bá rí sísítà yẹn bó ṣe ra kéré tó ṣe very young sister and àwa rí nǹkan lọ́n ti dánwò nínú ayé ẹ. Ẹ bá mi dá sí i. Kẹ́ẹ̀ni tó máa gbọ́ ru eléyìí sí i. Ntáwọn kan lọ fowó gbọ́ nínú sẹ́mínà lélẹ̀. Ọ wà nílò orí rédíò ní ti máa gbé wá fún yín lóní kọ̀ǹgbẹ kọ̀ǹgbẹ. Màá mọ̀ jálẹ̀ fún yín. Ọlọ́run ọba ń gbọ́. Mọ̀ mí sí programu fún nǹkan kan. Kò tó jáde. Ọdẹ́kúnlé ẹ̀ pàfrasì lẹ́ ti bá mi pàdé. Ní agbára ẹni tó la yé àtọ̀run. Aago mẹ́fà àbọ̀ ni màá sì wọbẹ̀. YouTube màá wà. TikTok màá wà. Láàárọ̀ kùtùkùtù lọ́la ní aago mẹ́fà àbọ̀. Wàá fojú kàn mí live neat and direct. Ó yà ẹ̀yin wo lẹ́lẹ́ fẹ́ bá mi dá sí. Ẹ mú ìdá mẹ́wàá. Ẹ mú ọrẹ. At least 2,000, 1,000, 5,000 fi dá sí. Bí mo gbèyàn ṣe mo gba àwọn 108. Tẹ́mi ọlọ́run bá ti sọ lọ́kàn ẹ̀ pa pọ̀ wà ń bẹ̀. Ó di ńlá ni. Account number church rẹ̀. 1966 36 38 73 Comfort Life Mission International Access Bank Bíyàn ọba sì wọlé ẹ lo eléyìí 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn. Comfort Life Mission International ni ó tún gbé jáde. Now, gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ̀ máàkì wedding anniversary yín tẹ́ ẹ̀ máàkì birthday yín lónìí ẹkúnlẹ̀ kí n náwó sókè. Mo gbóò sókè ohun tó ṣe tó fi là kí ojú ẹ̀ kó ṣíṣí. Bẹ́ẹ̀ ṣe máàkì wedding anniversary yín tẹ́ ẹ̀ máàkì birthday yín lónìí òkìkí yín kọ́ kàn ilẹ̀kùn àánú kó ṣí níwájú yín. Ògo yín kọ́ tan náà ẹ lọ gbilẹ̀. In the name of God the Father, God the Son, and God the Holy Ghost. Happy birthday, long life and prosperity. Happy wedding anniversary. Number to share testimony in Siri 08087165 66 E send the message in Ire Atanu Kobayin. God bless you.
3: ni nisun olejo ara ntoka ni mewa rebo lato di orun ni abi ni bi o se fuwa o se Splash 105.5 FM, your Washington IB radio.
4: Your Washington IB radio.
3: Splash! Eddie Cotta Radio. 105.5 FM.
5: 105.5 FM.
3: Splash! Numero uno.
4: Numero uno. Uno.
6: Splash! 105.5 FM. The best and the best.
7: Hey, Night Owls. Let's take a ride through the heart of the night on Splash 360 with me, Amanda. Just you, me, and the realest vibes. From 10:30 p.m. to 1:30 a.m., let's talk about it or scream about it. Out with it, your safe space to vent, rant, laugh, cry, or just check in. No judgment, no filters, just you being real. Then we ride the sound wave. The freshest gist, the hottest tracks, and the entertainment updates making waves. If it's trending, we're on it. And when the night gets softer, it's time for Listener Love. Where you call in, request a song, and tell us why it hits different. Dedicate it, celebrate it, or just vibe with it. This isn't just a show. It's a community, a vibe, a family. It's the Manda Squad.
8: Manda Squad.
7: And we do the nights differently. So plug in, stay close, and let's make every night unforgettable. Only on Splash 360. Splash 360. Every Tuesday from 10:30 p.m. to 1:30 a.m. Don't forget, you get the chance to blow that special someone a midnight kiss from 12:30 to 1:30 a.m. Right here on Splash 105.5 FM.